0: mímọ́ ti jáde ni. Èyí ò fa yé lára. Ẹ̀gbọ́n àwọn Olúwa. Láti ìṣẹ́jú yìí lọ. Ó yẹ kò jáde lára àbí lórúkọ Jésù. Ó yá. Bàmí o Jésù. Ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o. Báṣà Likada Yadash Jésù Olúwa wá. Lọ́wọ́ ìyá méjèèjì sókè. Ọlọ́mọ lọ́yọ̀ ìyá yìí. Wọ́n mọ̀ ti lò tán. Gbogbo ẹ̀yin tí ẹ tètè fura. Tí wọ́n ti ṣe àṣeparí iṣẹ́ sí ara yín. Jẹ́ ń gbọ́ bó bá lè ṣe àmì ní ìgbà mẹ́ta. Iná ṣáájú Olúwa ojú àwọn ọ̀tẹ́ ẹ̀rù. Mọ̀ sọ́lẹ̀ kan náà, iná kó ti ọwọ́ ayé jáde lára rẹ̀. In the name of Jesus. Sit down. Mọ̀ ń gbọ́ ọ̀rọ̀ mọ̀mọ́ yìí ṣe ń dùn mọ́ mi. Sit down.
1: Ń gbọ́ bí mo ṣe lomi nǹkan.
0: Ẹ bá lomi lẹ bá rí tọ̀ ṣeréṣe.
1: Ìtọ̀ náà wá dàbí ti tẹ́lẹ̀ mọ́. Wá ń ṣe ṣeré. Torí tá à ń bá ti ń dín nǹkan tí mo bá ti wà níbẹ̀ ń mọ tọ̀ ni. Àwọn èèyàn ó sì mọ rajà dáadáa. Wọn ò ní fẹ́ kí n dìde.
0: Tí ẹ bá ti ń tajà. Ẹ̀yin ò lọ mọ tọ̀.
1: Iná orí àpótí wọ́n bá mi tẹ aṣọ.
0: Wọ́n ti aṣọ lẹ̀ fún yín.
1: Tí mo ti ń tọ̀ yọ wà á dìde yóò ní á. Sásọ mi ti tutù ni màá nìyẹn ó ti tutù yọ àmọ́ aṣọ mi wà yóò fi. Wàá wà á rò.
0: Ní Nàìjíríà yìí. Ọ̀nà wo mèneke tó lè abàdá àṣà. Òní ni mo gbé ìdájọ́ mímọ́ sọ̀kalẹ̀. Alágbára tó ń yọ ọ́ lẹ́nu. Iná mi mímọ́ yá kọlu wá. Ní ìṣẹ́jú ka àtẹ̀wọ̀ yóò máa dún jọ gbàdúrà. Ayé le. Ẹnìkan ni kò ṣeé sùn bí kankan. Ó ọmọ tara rẹ sà. Àtẹ̀wọ̀ máa dún ya. Olúwa.

0: àwọn ènìyàn mi ní ìka ènìyàn wà wá jágbe mọ àwọn mẹta ẹ lè paná ògo mi. Ṣáájú anybody joko mama mo n gbọ́
1: ngbọ́ wa tó ìjọ kẹta tí mo mu omi yún bóyá ìtọ̀ fẹ́ jáde ni gbogbo bíbí wa ń ro mi.
0: Ìtọ̀ jáde?
1: Kò jáde mọ́ òróró tó wá fún mi mo bá rántí mo wá lọ gbé mo fi ra gbogbo ara mi gbogbo ẹsẹ̀ mi ti ń kú rìrìrìrì àtọ́jú ara mi látìgbà náà mi ń tọ̀ mọ́ ìgbà tí ń tọ̀ mọ́ tá a wá débi tí a ti dín nǹkan wọ́n wá ní kí ló dé aṣọ mi òtútù ni mo ní rárá wọ́n wá pe ọmọ ní bottle water wọ́n á ra bottle water méjì fún mi mo wá mú wọ́n wá ní kí ló dé mo ní kò sí nǹkan kan mo wá sọ fún ọmọ ní wàásù ló mọ̀ gbé omi tó haúsá lè mèmí ọmọ.
0: Ṣé haúsá ni yín ni?
1: Bẹ́ẹ̀ni ọmọ jọ́ọ̀sì ni mí mo kàn fẹ́ Yorùbá ni. Mo ní wàásù ló fún mi ní omi àti òróró tí mo lò lọ́wọ́ ní wàásù yóò sì wá bá òun. Ipò di òru rẹ̀ bí mo ṣe lálàánú pé wọ́n gbé rọ́bà wọn bá tún ní kí n tọ̀. Oorun tí màá sùn báyìí mo kàn fi ẹsẹ̀ gbá
0: rọ́bà sọ
1: rọ́bà náà ni.
0: Dandan tẹ́lẹ̀rù ó gbé

orúkọ mi ni ọdún ayọ̀ ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà ló. Mo dúpẹ́ pé láti ìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo ní ká sanwó símẹ́ǹtì ẹyọ kan. Mo sanwó símẹ́ǹtì gbà mí máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtún sanwó símẹ́ǹtì ẹyọ kan, mo máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò nìkan tẹ́wọ́. Mo dẹ̀ tẹ́wọ́ pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀nba tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ. Ẹni yẹn dẹ̀ gbowó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Ìṣẹ́ta oṣù tí ó lọ lọ́hùn torí mi lọ ilé tó lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ 2-bedroom flat kan, a room step container. Ẹ bá ní Olúwa lógo.

0: sọ pé mo tú ara mi lẹ̀ kú lọ́wọ́ agbára ìní mo tú ara mi lẹ̀ kú lọ́wọ́ gbèsè mo tú ara mi lẹ̀ kú lọ́wọ́ ìdádúró mo tú ara mi lẹ̀ kú lọ́wọ́ ìní amen ìran tó jáde rẹ̀ gbogbo èèyàn ìgbésí àkọ́kọ́ láti wọnú ògo tí mo rí ẹ pé èèyàn méje méje kí wọ́n jọ ètò yìí láàárọ̀ la ẹ pé èèyàn méje méje ni olúwa wí o kí wọ́n jọ ètò
1: yìí
0: láàárọ̀ la ìgbésí kejì gbogbo èèyàn pátá olúwa wí pé èní sí ọ̀la bó ṣe máa rìn ta ẹnìkan lọ́rẹ̀ owó tàbí ohun tẹnu ń jẹ ṣé ó rẹ ìkí n tó dé láàárọ̀
1: la
0: wà á mọ̀ pé wòlíì wà mo rí àwọn èèyàn tó ń cross wọ́n ń wọ inú ògo
1: yẹn
0: mo rí ta ajá kọ́kọ́rọ́ yẹn gbà lọ́wọ́ alágbára tó dì mú ẹ máa wá sílẹ̀kùn
1: báyìí
0: ẹ máa sílẹ̀kùn máa sí máa lọ ọ̀tún máa lọ òsì máa lọ iwájú máa lọ ẹ̀yìn máa sí máa sí máa sí máa sí kílẹ̀kùn sí mo lọ sí kò tí mọ́ mo lọ sí kò tí mọ́ mo lọ sí wọ́n ní kárú ẹ̀bọ ìdílé wọ́n ní gbogbo èèyàn ló kàn àwọn tó gbàgbọ́ nìkan mo gbàgbé o Psalm 63 Psalm 66 ogún òní parí ẹ̀ ìwọ ló parí ẹ̀ wọ́n máa fún ní church
1: account
0: wọ́n dẹ̀ máa fún ní phone
1: number
0: ẹ̀yin tẹ́ ẹ lẹ́yìn pèpè kò lọ ẹ send the message kó bá lọ
1: whatsapp
0: sí message ẹ ọba di kíkà send the direct message pàápàá ẹni tí ẹ ní nǹkan pàtàkì
1: láti
0: ṣe àwọn kan
1: wọn
0: bèrè fún àwọn kankan ẹ lè send ẹ pastor imodu afẹ́lọ́rù ẹ̀bọ ìdílé gẹ́gẹ́ bí ẹ̀mí olúwa
1: ṣe
0: ẹ fún wa ní phone number
1: àti àkọọ́lẹ̀ unity bank unity bank 00 32 39 37 01 again unity bank 00 32 39 37 01 freedom apostolic revival international ministry is the name of the account or you can use the first bank account is 20 14 65 19 06 again first bank account 20 14 65 19 06 Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081-1232 in five places. Or you can use 070-8116-4090. God bless you.
0: Adá ni mo gbàgbé lọ́bọ Ọlọ́run.
1: Our God is the great creator.
0: Kò ní gbàgbé ẹ̀.
1: Amen.
0: Psalm 24 ló fi parí iṣẹ́ wòlé. Tó bá wá ṣe é ṣe.
1: Impossible.
0: Kílẹ̀ tó sú.
1: Before night fall.
0: Fi yọ̀ díẹ̀ sómi.
1: Put a bit too salty
0: water. Kò fi wẹ̀.
1: And bet it.
0: Ó wọnú ayé tuntun
1: ni.
0: Gbogbo ọ̀nà ló máa ṣe.
1: Always be
0: open. Kò dẹ̀ ní tì mọ́. Mo gbàgbé o. Jésù ń padà bọ̀.
1: Jesus is coming
0: back. Lẹ́ẹ̀kejì.
1: Ẹ sá
0: fún ẹsẹ̀.
1: Ẹ sún
0: mọ́ Ọlọ́run. A pàdé ní
1: Korodu.
0: Láàárọ̀
1: yìí.
0: Mo fi ẹni ṣeré.
1: Jesus
0: ni agbára wa. Gbogbo ẹni tó bá rí sọ fún ọ pé.

0: dáko máa dùn kó sì pọ̀ sí fún gbogbo retí ń bẹ lọ́wọ́ yín láàárọ̀ tòní iléeṣẹ́ MTN Nigeria ni wọ́n ní awúre bẹ́ẹ̀ fún yín yóò sì ṣe agbára àdẹ́dà Abdulrazak Abdulgani Mr. GRA lókọ̀ mi mo tún lè tẹ̀kan lórí ètò yín ètò wa ọ̀rọ̀ àgbà.
1: ọ̀rọ̀ àgbà rè o ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákumọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpin gbogbo ẹ̀ lójú ẹyẹ kí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN. ọ̀rọ̀ tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò láàárọ̀ tòní àkọlé rẹ̀ ni mọ́ fojú kéré oore bó ti lè wò kó kéré tó torí pé ẹni bá fojú kéré atawẹrẹ ńlá tá a jọsìn ẹni máa ṣọṣẹ́ fún bó ti lè wò kí àkèrè kó kéré tó kì í ṣẹgbẹ́ ọ̀pọ̀ lọ́bàǹtù torí pé àkèrè a máa dùn lọ́bẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ló ṣe é jẹ lẹ́ran bóore kéré kó dàbí kóró mustardi oore ni jẹ́ o nítorí pé ẹni tó sóore kékeré fún ni lónìí bó o bá dúpẹ́ ó lè ṣe okùnfà oore bàkùtù tí yóò tó wá látọ̀dọ̀ onítọ̀hún àbọ̀dọ̀ ẹlòmíì lágbájá àmọ́ dúpẹ́ oore kí la wá ṣe fún tísà ń dúpẹ́ ó lọ́kàn dáadáa ni ọkàn tó ní ni ò tí ì jẹ́ kó o gajú bi tó wà lọ ò lọ́kàn mọ́ dúpẹ́ oore ó wò pé kí ló wá ṣe fún mi kódà bíbá bẹ́ẹ̀ ni àbí ìyá ẹni bá sóore fún ni a dúpẹ́ ni eléèbó ni o ti ní sense of entitlement jù ṣé nǹkan tó wá yẹ kó ṣe fún mi nìyẹn ṣé nǹkan tó yẹ kó ṣe fún ọ nu o kódòro àgbẹ̀dẹ́ pọkọ́tà máa rántí pé ẹni tó sóore kékeré fún ọ lónìí ó lè sóore ńlá fún ọ tó bá dọ̀la torí pé ẹni tí ò dúpẹ́ orí ẹgbẹ̀fà ó ti bẹ́gi dínà orí egbèje inú ọkàn nírú ẹ̀mí yẹn ti máa wá o ẹ jẹ́ á kọ́ àwọn ọmọ wa kéékèèké bí ẹnikẹ́ni bá mú ọ fònà dúpẹ́ oore bí ẹnikẹ́ni bá fún ọ ní omi tútù mòso àbí ṣe nkankan fún ọ dúpẹ́ oore ìdúpẹ́ oore máa ń jẹ́ kí èèyàn gba oore sí ni kódà lọ́dọ̀ adẹ́dà wa àmọ́ ẹni tí kìí bá dúpẹ́ oore kékeré tó fojú rénà rẹ̀ ó súnmọ́ kó ti ta oore ńlá nípàdánù kú lọ́dọ̀ rẹ̀ ó mú mi rántí àwọn ọ̀rẹ́ mẹ́ta aládéṣèlú eléyìí tó jẹ́ ọmọ ọba ìlú àṣẹ́gínà bákan náà ń làwọn ọ̀rẹ́ rẹ̀ méjì tádéṣe àti tóyèṣe ìlú àṣẹ́gínà ìlú ọlọ́lá ìlú ọlọ́rọ̀ ni àmọ́ tádéṣe àti tóyèṣe nǹkan ò rí dáadáa fún wọn o ńgbọ́ bá di lọ́la á mọ̀ parí rẹ̀ ẹ káàárọ̀.
1: ọ̀rọ̀ àgbà rè o ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: wọ́n ní kó mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákumọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpin gbogbo ẹ̀ lójú ẹyẹ kí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 MTN. iléeṣẹ́ MTN Nigeria ló sọ nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247 TikTok ọ̀rọ̀.àgbà 82 Facebook ọ̀rọ̀ àgbà ẹ subscribe ẹ like kẹ́ ẹ mọ wo gbogbo ohun tí ń lọ ńbẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA lọ́kọ mi iléeṣẹ́ MTN Nigeria lókè lókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ.

0: dudu awopo dudu boba funfun ni won ba agba to ba ti je pe funfun na la ri to si je pe funfun na ni won ko egbo ni funfun ni koni 32 fm 94.9 koni ta tin derin po sonu awo oniroyin won ni won pe tabi sugbon a ronu bo ti ye ko rinu awa na ro be iroyin to je to julowo 32 fm na le ti gbo itupale awon weroyin abinibi wa lede yoruba onare ta pe niroyin baba fendo eko ojumo e ka ro o ojumo to mo wa ko jojumo dunu ko jojumo se yori to nti gbega awon eru buruku ti won ma pe ka bi amo mo ti wo oku omo ni mo ni gbe ka wa ti yin mole lasi olodu to ma ri olubi npe fatoye lo ko mi e ka ro o
1: inu bi dupo ranti ati ka oko ti e jade loni won ni agbo momo oni ka orile ka ja o teri o ko jora won ni only di meji ti e fi so ba bi agbo to ba kawo leri ti aja wa tun so pe o na to bere ko mo gbe bo o tun mo si pe a je bogo a je modomodun ni benu e ta ti pate eto ni gbo bayi oku ki teru to mo ko ba na e ka ro iba yin baba wa opo le ara ru ma so ibe yin iya le olomi kan ajibu iba iya laide na oloja akoko to kokko pon mi iba lowo emi ara mi tori fura mi ni mo dide leyin to olorun ji mi a ni fa lo lo ni wo na laaro yin a ka bi ati se kowe re na ni abari mo ti mo so pe won jo mo bari gabari ati bari ofi bi kan jo ra won 32 fm 94.9 loruko bi ta wa fayin e laughter house
0: o da mu
1: tete premier mokola ni lu badu yin ko mo nigeria
0: e gbo won re won re loni
1: han ko si mo ni won ni ni won gbo la ro yi oruko ta wa ni eda abi mo la bi afa la boroki eke
0: dollard oponu no nko ibe mo lori ofe si we royin Nigerian Tribune
1: meji lowo ibi nikan tan mo lori ofe si we royin Vanguard
0: bako na ni we royin The Guardian obota laaro
1: e ti me keji ni we royin The Punch
0: ah odangba na bi won ti ko royin o na lawo ka laaro yi ninu akoko iroyin akoko e to je gbajugbaja to wa lowo titemi oro gbogbo lori owo ni o ba si ti mo wi pe orilede wa Nigeria awo gba dandan awo raye ko ti ko ti papa julo fa won ti won ba nwu wa ko to won ni se ranti owo kan ti won pe ni bilionu meta le logbon naira e ti won pe won lu jibiti re ti an gba ni gba ku gba tori pe eleyi ti ku ni jiji won ni ile ejo n lo ti gbe idajo kale wi pe alakoso tele ri e ti won be ni po agbara won ni so pe e ma ni so logbe ewon odun melo 75 years
1: ngbo le yan fi de nigba ti yan sin rule na ni emi je gbo pe ogba ewon gan won ni bi ogba awon agoba ni lo ni
0: sa wa lo
1: Lawrence anini ni
0: ah
1: emi o le sin rule mo ilu ni won sin mi
0: oda ni won ti sin joba lai gbowo osu ni koda won ti e wa so won ni ile ejo gbe idajo o kale eh de bi pe won ni eni to ni ewon won ni won o si nbe amo won ti ba won fi ye ewon won ti won o lo le pe bo ba ti de o mo lo ewon re lo ni oni be na ni adajo oni won pase fun awon eso alabo lara yi ta ti ri awon Interpol ati awon ejo ajo eso alabo mi itoku won ni se ran ti orin kan te pe bi birthday yi ta fe le fe li e sabale ko ku e wo sonu si gbo won ni gbogbo obi te ba ti ri baba mama o na ni ke ti nawo gan won o ki won ti mo ajo lamba pa ne waji uda ofin iwe royin Nigerian Tribune loju we kendin logun ibe o ni won ko royin ohun si ni ekun were
1: eka eto oselu ni ajo gbe mi si lowo aro ibi mo se kokko ri royin temi loju we royin ti Vanguard o ti asi ko be na ni wipe lori eto dibo abenu kayan mo oye ninu egbe oselu ti APC egbe oselu olosusowo o ti e ko gbagada siwaju we royin Vanguard re o won ni eje awi tenu wa ti po nu awon iwe ti e ko si awon agba egbe egbe tori pe awon igbese yin o te wa lorun leyin ti egbe oselu olosusowo ti so pe op uzo dima ti ipinle Imo o ti yanyo koda fubara mosimilio o na wa daran to yanyo ali ati opolopo ero akeni egbe soke won lo roke afama ko mo ba lori Adelabu bakan na won wi pe ko si awon gomina kankan ninu awon gomina egbe oselu olosusowo ti an fun ni ticket pe ma te siwaju nbe won ni lori oro anya moye leni lori anje gaba lori eni won ni egbe oselu olosusowo ni ipinle Oyo afaimo koma di gaga sasa wo mo di gaga ni o ayediwa na ayede tatiwa ni ipinle Ondo won lo na o ti gba fun dilu ti an wi o o ti fi owo re ti sibi kan lati ri daju pe won di ibo abenu ninu egbe selu wo olosowo ni ipele ohun bayi ni an wi o won ni awon iko ti an gbe kale bi e ma ye won wo finish yan pe tan se kaato won ni ni ipele deja won ti ni kan sara si abenu gan ipele na no pe ah o to ba te suaju bakan na won ni awon marun won di la dota mi iroyin kan lo sunra to ba iwaju ta iwero yi vanguard yan si ko si e ma fe ka ko pa si oju we kejila ibi ti royin to simi si an kan na so pe awon laye ni oju we karun iwero yi vanguard
0: oda kaabo lagbo oselu isagbangba iwero yi the guardian ni mo wa gege bi ekun ere re bi se be ni oju we kejo wi ke wi nkan o wi nkan lagbo oselu se won lo se se ki baba lawo jare eni o fi wo pa won ni wi ke soro be na lo si segbe leyin eredi eyi to fi lo re sabewo si alaga iyan ofu egbe oselu APC won wa ni ko to lo ko to de ko to de ngbo to de la won ka ba bere si ni so awon gbolo nkan e ti ojolo bi akake ngbe e wo wi ke wa wi fun won o ni egbo e si mejo e kuro ninu awon aroyi asan e kuro ninu awon oro iroyin buku eyi to je pe be tin ronu ile yin o mo ba yan gbe sita be na lo benu atelu pelu awon oloselu e ti won so wi pe won da so boro loju oju iwe kejo iwe iroyin the guardian o na ni royin awon lo ti bota lagbo oselu bi wike bo ti wi tenu e
1: ti an ba da so bo iro loju otutu mu ronu
0: eda
1: kigiri o ma gbiran
0: bo wa ni
1: eyin dada la
0: won da epon ro lewe nu
1: dati e mo nje iran ti baba ahmed adije dupo nje oni legbe egbe oselu ti mo lebi ana tsoro jade bayi o oro ti esi so obs latodo gomina nigba kan ri ni ipile ti kero kwakwanso siwaje to dibo odun 2027 ni e wi pe kwakwanso ti ko ti sogo baba ahmed lori asun wi pe aifun awon ni ticket lati dije si ipo are ninu egbe oselu prp loje ki won gbegba mole ki won sa lo ani ako obi ako kwakwanso lori pe won fe dije dupo gege bi are lebe egbe oselu wa ni an se yadanu ni na gbọselu PRP na we kokaso da won lohun atawon ko re won ni ah na fe ka yo mo so npa won ni gboro ni ko soro nbe oju we keje won re vanguard ni o ko iroyin dati e mo yen si dati e mo ko ma lo mo mu lo mu
0: all right
1: o nkan ko niyan
0: e se nbe tin gbo wa be na ni ke ma tele wa lawon oju opo aye lu jara wa awon social media
1: o mo le ju
0: o damu o e foro e sana ni e wa raro e ni yojo e ni dogun e gbo oko tara ni at 32 fm 949 fe yin e dati e mo gogo laughter house
1: o wa ri
0: o
1: wa fa bi dino mi raye
0: opolopo camera
1: mo lewa bi omo kiri
0: oda to ba yi
1: account
0: yin
1: o mo to wa kiri
0: account yin ni ojora won awon kiyin o be se nki wa e chenche bi oju ona e ma gbagbe lati tele wa iroyin ohun te siwaju loju wero you the guardian e to je ti oju iwe keta won wi pe yoko lu ko wa to bi iyawo gbo ko sanle oko yonke won ni a egbe oselu adc o ti wa lalaafia bayi ifokan bale o ti de ba won won wi pe ohun gbogbo ti tuba o ti tuse won wa bi on lere pe kilode o won ni kini logan ti obi ohun kwakwaso ti a yo danu bi ijiga ko nu egbe oselu on bayi ile egbe oselu adc loba ni simi egbo melo la ro olubi npe me am not there and I'm not reader english I'm not go to english school
1: wo
0: abdullahi in lo so be wi is abdullahi e mu wero yi the guardian
1: ati
0: loju we keta ali abdullahi
1: no da te ma gbe ogun ye
0: ogun ye
1: ti lo bi trillion meta o le daada si oja bi nkan tu se won to ni ilu lani osu meta pere nu o pelu bi igbepo wole bo tun se wa ja wale orílẹ̀-èdè Iran àti America ẹ mọ̀ pé wọ́n fi ọta àbá bọ́ra wọn lọ́wọ́ lásìkò yìí wọ́n ni ìpá tó ń bẹ ní ara màálù ni èrè ni fún alápatà màálù tó yọ kéódi bónọ́ọ̀sì fẹ́ni tí ọ̀rá ni wọ́n wí pé àlékún oore ló jẹ́ báyìí torí pé ohun tí Dangote ti ń pèsè báyìí nísìnyí àbí lápapọ̀ epo jàre ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta ó lé mọ́kànlé ní ọgọ́ta àgbà kan lójúmọ́ 6,001,000 àgbà six ní ojúmọ́ kan ìròyìn sàbíamọ́ ẹlẹ́ẹ̀kẹta mo tóbi tàpé lẹ́tà òkòròyìn ó ní bí ẹ ṣe ní iléeṣẹ́ Dangote orí mi wá gbèmí bó ṣe gbólógún ẹrú ìṣẹ̀dá mi wá gbèmí bó ṣe gbólógún wàfà wá gbèmí bí àbàtà tí gbèdò tí fi ráyè sàn ó kí ló dé ládìí alágbẹ̀dẹ ọ̀run tí ro owó bá ń kó tèmi wọ́n wí pé iléeṣẹ́ ibùfọ́pọ̀ Dangote tábà fi rí ọdún 2030 èyí tí ọmọ wọlé èyí ọmọ lọ bí $100 billion
0: 2030 ni láyọ̀ náà ni ó dé bá wa.
1: Ojú ìwé kọkànlélógójì ìwé ìròyìn punch ni ẹ kọ̀ròyìn Dangote sí ọlọ́run jọ má jẹ́ jù mí o.
0: Ètò ìdìbò ọdún 2027 ìwé ìròyìn Nigerian Tribune lójú ìwé kẹta kọ̀ròyìn ṣé ẹ gbàgbé sẹ́nitọ̀ abo ṣé ẹ rántí wọn àti alákòóso tẹ́lẹ̀ fúngbà kan àná ìyẹn ò lórí ọ̀rọ̀ ròyìn òun ìlanilọ́yẹ̀ mark wọn ní nínú ẹgbẹ́ òṣèlú lp wọn ní àwọn náà ti lọ rèé gba fọ́ọ̀mù o gẹ́gẹ́ bí olùdíje ń gò ránránránrán sí ipò gómìnà àti ti sẹ́nitọ̀ torí kíni ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà náà ni ẹ wo ẹni tó bá ti nífi orílẹ̀-èdè rẹ̀ lọ́kàn báyìí bó sùn báyìí yóò sì mọ fi lálá kíṣẹ́ ìlú kọ́ mọ̀ bá dáwọ́ dúró òun náà lélẹ́yìí bó ti ẹ̀ jẹ́ wípé lójú ìwé kejì ìwé ìròyìn Nigerian Tribune bákan náà wọ́n wí pé àwọn olùwòye fi mú fílẹ̀ àwọn sọ́fè wọ́n ní àwọn sọ̀rọ̀ pé ṣe rí ètò ìdìbò sípò nípínlẹ̀ Èkìtì lọ́dún 2026 ǹjẹ́ ẹjẹ́ lè gba bìlífù wípé ìdábì 70% ó ní ìbẹ̀rù bojo lókólọ́kọ̀ àwọn èèyàn lórí ọ̀rọ̀ ètò ààbò tọ́mẹ̀ ṣáájú ètò ìdìbò sípò gómìnà wọ́n wá níṣẹ́ rí o wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jáwé akíwọ́wọ́ wípé ṣe rí ètò ìdìbò ètò ààbò tó mẹ́rẹ̀ yìí tó domi àbọ̀ tó jẹ́ pé ẹni tọ́pọ̀ pọ̀ yọnu èèyàn tó rúó rú jọgbọ̀n bẹ́ẹ̀ náà ni tààbò kó ràbò kó gbowó kó dìbò kó wá ṣebẹ̀ kó tó dìbò wọ́n ní bẹ́ẹ̀ bá tètè ó ṣeéṣe kó gbàgbára lọ́wọ́ àti ṣètò ìdìbò tó mọ́yán lórí àti nígbàgbọ́ nínú pé yẹ̀sọ ètò ìdìbò yìí is good is fine like crystal.
1: Ó dúpẹ́ pé ọmọ tó dáa ó sì láyé nǹkan tó wu yìí ọlọ́gbọ̀n ọlọ́run ó ní bá wọn ìfín àgbẹ̀
0: àmì àti wọn náà
1: ó ti sàwùrù lọ́mọ sà
0: ẹ̀lẹ́bí wọn ò fi jẹun
1: ọlọ́yin jẹ
0: kò sí wàhálà
1: ìkẹ́lẹ̀kùn kan tó wà
0: ní sàwùrù nínú kẹ̀jẹ̀jẹ́ kù jẹjù láyé ẹ̀yìn ni ẹ ṣàkàròyìn
1: ìsàwùrù ni
0: ẹ sọ pé
1: mo tún ríròyìn kan ní àyè
0: tẹ ló ní orú òun wo ni ṣé bí wọn ṣe ohun tí wọn fi kọ́ náà
1: mẹ tó ti ń dúnkokò mẹ́mí mi
0: pẹ̀lẹ́ karòyìn pẹ̀lẹ́ kidnapper ọkùnrin
1: god forbid
0: irú ẹ̀jẹ̀ wo
1: kàkà kí n jalè wáyà fọlé
0: ìyá náà dà ó pè pẹ̀lẹ́ phd in literate karòyìn
1: àkàjùwe ló ń yọ mí lẹ́nu
0: bẹ́ẹ̀ni
1: tó kádúpẹ́ lọ iléeṣẹ́ ààrẹ nítorí pé gbogbo ọ̀nà tí kálukú wa fi máa fomi lọ nàìjíríà tí ó fi dáa làwọn náà san torí wọ́n jẹ́ kó di mímọ̀ pé láàrin oṣù mẹ́fà tán iléeṣẹ́ ààrẹ owó tí bàálù wọn ná láàrin oṣù mẹ́fà péré wọ́n ní 4.24 billion
0: ó lè fi ó lè sí
1: kì í ṣe pa fẹ́ràn míì tó wà nílẹ̀ ni o
0: ok àwọn
1: bàálù máa ń náwó káwọ̀ ṣe tó fọ̀ wọ́n gbé kan wá káwọ̀ ṣe gbé ọ̀dọ̀ wá ń jó ni.
0: ṣé òótọ́ ni epo gan kọ́kọ́ tán nínú ẹ̀ labasade mú kẹ́gì.
1: ìkẹ́jẹ̀ wọn náà npc wọ́n tó tọ́ ọ̀nà wọ́n mi kẹsàn-án pariwo rí ẹ̀ wá lọ ẹ̀ wá kọ́ sí ìdàlù.
0: ìgbà tá àwọn akẹ́sọ̀ọ́ kó yá rivers.

0: Ẹgbẹ́ afẹ́ ra àwọn àgé tuntun.
1: Mo kì í yọ.
2: Yẹsà fi sẹ́bi lè láì ni.
1: Mo kì í yẹ ẹkú àti lébọ́lé.
0: Yẹsà.
1: Mo kì í aláṣẹ àti olùdarí ilé iṣẹ́. Ilé iṣẹ́.
2: Thank you, sir.
1: Wípé iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ ìlú ni. Tí a bá ní ká wo owó tí kinní tó ń gbà, a lè fẹ́ fàṣẹyìn. Ṣùgbọ́n tá a wo àǹfààní tí ohun kan tó ń ṣe ń fún ìlú, ẹ̀ẹ̀kan tí ó yẹ ká kún wọn lọ́wọ́ lórí ẹ̀ ni. So mo kí wọn kú àṣeyọrí nípa bíbọ́ sí ààyè gbére fún ilé iṣẹ́ yìí. Òkè òkè ilẹ̀ múru sí.
0: Àṣẹ.
1: Òkè òkè lẹ́yẹ fọ̀.
0: Àṣẹ.
1: Òkè òkè ní ilé iṣẹ́ ọmọ lọ.
2: Àṣẹ.
1: Mo kí ẹyin náà àti gbogbo àwọn òṣìṣẹ́ ìkú tí wọ́n ń ṣe nílé iṣẹ́ yìí pé ẹ kú àfọmọnìyàn sí.
0: Ẹ ṣeun àdúpẹ́. Ìròyìn bí wọ́n ṣe kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà la máa ń nàka kò tọ́ sí àwọn adarí wa, pàápàá jùlọ nígbà tá a bá gbọ́ nípa ìwà ìbàjẹ́ èyí tó ní ṣe pẹ̀lú kíkó owó ìlú. Ọkàn rèé, alákòóso tẹ́lẹ̀ rí tó wà nípò agbára ex power minister 175 years ni wọ́n sọ wípé kí mama kí wọ́n mọ̀ lọ́ngbà tí adájọ́ tẹ̀ gbẹ́dájọ́ ọ̀hún kalẹ̀. Wọ́n ni wọ́n sọ wípé wọn ò sí níbẹ̀ nígbà tí ìdájọ́ ọ̀hún tó ṣẹlẹ̀ in absentia. Ṣùgbọ́n adájọ́ pàṣẹ ẹ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá pògbòdò pé gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti rí ẹ lọ rèé na ọwọ́ gan wọn. Ẹ dákun nítorí ó ń sí Ọlọ́run nítorí ànábì ìwà mọ̀ọ́mọ̀ sallallahu alaihi wasallam. Ṣé irú ìdájọ́ yìí àti ẹni tí ìwà àbàjẹ́ yìí tí ajé rẹ̀ tó ṣí mọ́ lórí ǹjẹ́ ẹnìkankan ń bẹ ní abẹ́ òrùlé, ní abẹ́ ọ̀run, ní abẹ́ òfin tí kò yẹ kí ọwọ́ mọ̀ tó nígbà tí wọ́n ń gbé ìdájọ́ yìí kalẹ̀? Ìgbà wo ó ń lámọ̀ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n ó tó lè sọ pé wọ́n ó rí wọn, tí wọ́n ó dojú kọ wọ́n láti sọ pé kí wọ́n mọ̀ fi aṣọ péńpé kí wọ́n fi mọ̀ roko ọba? Torí bí wọ́n ṣe gbé ìdájọ́ yìí kalẹ̀, bó bá jẹ́ pé lẹ́yìn bí ọdún bíi mẹ́wàá àbí bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n bá tó rí wọn, ni wọ́n ó sọ fún wọn pé wọ́n lè sọ pé kọ̀ǹkọ́rẹ́ǹtì àbí nǹkan yẹn látìgbà tí wọ́n bá ti gbé ìdájọ́ yìí kalẹ̀? Ojú wo o lẹ̀yìn fi wò ó?
1: Lákọ̀ọ́kọ́, bí òfin ṣe gbé kalẹ̀ o ni pé ẹni tí a bá fura sí.
0: Bámi dákun a pẹ̀ kẹlù ní kíkún ṣùgbọ́n ẹ já lọ sójú ọjà ká lọ tajà ná. Krista gbé tire.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nọwọ́ sí àwọn bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdì ẹkúdẹ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́rẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ ń gbóluwa bí, bàbá ń gbóluwa bí.
1: Dádì ẹ̀yin ni sa,
2: èmi.
1: Bẹ́ẹ̀ ni sa,
2: ìlú àdúrà wèrè olùgbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
2: Ẹ̀mí ìwé Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bá
0: ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

ẹkú ojúmọ́ o ẹka àárọ̀ gbogbo bíi tẹ́ ti ń láǹfààní àti máa gbọ́ wa iṣẹ́ yálé ètò ìyàtún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ébàríbà aago mẹ́sàn àbọ̀ lóòórọ̀ wọ́n bá ti roko go lọ́jọ́ ajé monday alárùbá wednesday àti gbogbo ọjọ́bọ thursday ni là mọ́ pàdé lórí ètò iṣẹ́ yá o ẹ̀dẹ̀ ti mọ̀ wípé gbogbo ọjọ́bọ thursday nírú ọjọ́ òní báyìí a máa ń rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni lẹ́yìn tá a bá ti fúnra wa mọ̀ràn tán òkè yẹn ẹ̀ka àárọ̀ òkú ojúmọ́ baba chief ebenezer obe fabi baba commander àwọn la fi ṣíde ètò láàárọ̀ òní lórúkọ gba àwọn èèyàn tájọ ṣe tí ó dùn tí gbọ́gbọ́ kan sí ọ̀kẹ́ ìdòwú ìdòwú ọ̀kẹ́ id nobu àjọmúwá sí ti ìgbọ́yìn láàárọ̀ yìí ni lórúkọ aisha adédokun tá a tún jọ pòpọ̀ tí ó dùn tí gbọ́gbọ́ sì kan sí ní mò ń kí yín pé ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ o tí a méjì adébáyọ̀ ń lóko mi ó ta sinẹ́lẹ̀ yín olólùfẹ́ mi ń pè mí ẹ kú ojúmọ́ ṣe dáadáa ni mo bá yín láàárọ̀ òní ayàyà àárọ̀ òní máa yàtọ̀ gan a kọ̀kọ́ gbara wa mọ̀ràn ná kó tó di pé aláǹfààní láti atú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lẹ̀ ẹlẹ́mí.

0: àwọn aisha sáhùn wò ní sá àwọn tó ń bẹ ń ta ń jìgẹ ó ń jọ bí fíìmù lọ́dọ̀ tí yín má ṣe rí tálẹ́ǹtì rẹ mọ́lẹ̀ arákùnrin olúwa yóò béèrè lọ́wọ́ rẹ òun ó fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọgbà
1: ṣóǹdì yìí mú yóò wúlò.

0: ọpọlọpọ ọgbà igi tẹyàn máa ń fojú rẹ náà máa ń gbé ní ṣubú o.
1: ẹ má ba wí olùmọṣẹ́ ṣe là ó lè jẹ́ kọ́mọ̀dà bọ́lá ni.
0: Igi tẹyàn bá fojú rẹ náà.
1: Má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arábìnrin.
0: Lọ́pọ̀ ọgbà a máa sọ ni mọ́lẹ̀.
1: Ohun tó fi ṣe. Má ṣe rí jálẹ̀ tirẹ̀ mọ́lẹ̀ arábìnrin.
0: Lọ́pọ̀ ọgbà. Ohun tẹyàn bá fojú kọ́mọ náìsì pé ta ni. Kí ni? Èyàn fi gbọ́dọ̀ máa kíyèsí ohun gbogbo. Èyàn gbọ́dọ̀ máa kíyèsí ohun gbogbo.
1: Ẹ má bá wí o.
0: Èyàn gbọ́dọ̀ máa mójútó ohun gbogbo.
1: Má ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ arákùnrin. Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀.
0: Èyàn gbọ́dọ̀ máa kíyèsí. Ó ṣe pàtàkì ṣe kókó.
1: Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀.
0: Bá kíyèsí.

0: rẹ ṣòfò.
1: Má fowó rẹ ṣòfò.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit that alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe.
1: Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́.
0: Rìn jìnà.
1: Ná owó díẹ̀.
0: Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

ilé ayé ò lọ títí tí wọn bá ń pè ọ lónìí ṣe jẹjẹ. ọ̀rẹ́ wa wọn ti pẹ nìkan lánàá mọ́ ṣe gbéraga o. lọ́dún ọjọ́ òní tó ti dàbí ọdún bíi mẹ́fà sẹ́yìn mẹ́fà ó ti lé. mẹ́fà ti lé ó ti ń pé bí ọdún méje lọ níjọ́ òní. ní gómìnà tuntun wọlé ọ̀ṣàrà nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti ń ka stẹ́ẹ̀pù àti ìsọ̀kalẹ̀ ń bẹ̀.

0: bon to wu kado di la ye e ja ka pa le o
1: ko lo dakun erin ninu ngo
0: e ja ka pa le e ja se suru
1: orin ni dani ni la je ogo ama ti mo koni ka o e ta ma tele ni
0: e ja ka pa le ka calm down o ba n gbo fara balẹ ko calm down
1: gbogbo
0: àwọn commissioners tí ẹ ń bá ìṣèjọba tí ń bẹ lóde yìí ṣiṣẹ́ ẹ fẹ́ sọ kalẹ̀ ayọ̀ di nǹkan kan náà
1: ọ̀nà tí mo kọrin kan
0: gbogbo ẹ̀yàn ọ̀nàrẹ́bù tẹ wọlé tán tẹ rántí ibi tẹ ti jọ máa ń jẹun ibi tí ẹ ti fún yín ní iftar tẹ jọ jẹ iftar ẹ wá dìbẹ ẹ tún débẹ ìjọ kan péré ni ẹ lè bọ́lẹ̀ nínú mọ́tò wọ́n lẹ ṣe sí sórí ẹ ń bọ̀ padà àtúnwá ló kọ dádì yín you are coming back. ọ́fíìsì yín tí ń bẹ́ ń secretariat tẹ́ everybody ò léwọ̀ yẹn ní pa tẹ́ ìbá wọn sòdodo ọ̀rọ̀ àtòjọ yé yín ọlọ́ndẹ̀ mú yín
1: kìí
0: ṣe tì á. Ọlọ́run ò ṣe o tí mo kápọ̀ kan ju àmì ìyájó kó tó ṣe o ìyá mi mọ gbọ́n sọ̀hún rí. Ẹ ń tó náà bá kápọ̀ kan ju ẹ̀ wọ́n fipá. Ayé ò fún yàn lówó ọ̀fẹ́ mo ti sọ fún ọ lọ́wọ́ nǹkan ṣe jẹ́ kán nìdẹ́ you will be called. Wọ́n á pè ẹ̀ wọ́n ní choice. Wọ́n á pè ọ́ nítorí ọlọ́run wọ́n pè ọ́ nítorí kán nìdẹ́.
1: Ni mo ṣe ìlàlẹ́ wọn lórí.
0: Ọ̀rọ̀ yẹn ń ya káàkiri láàárọ̀ yá àbí. Bọ́ ọba jọmọ wọn pè ọ lọ́mọ. Wọ́n á rileeti pẹ̀lú ẹbí ọmọ torí ipò jọmọ. Wọ́n dúró nínú ìgbìyànjú rẹ̀.

0: ẹ bó gbàgbé ń tá a jọ sọ láàárọ̀ yẹ dìí mú ó ṣe pàtàkì.
1: Bọ́mọdé òkú ń ṣe bẹ́bẹ́.
0: Gbogbo tó wù ká dà láyé.
1: Ẹ̀yin ń pọ́mọ yó ẹgbẹ́ bọ́mọdé òkú ẹ ṣe.
0: Ṣé rí nǹkan tí ń di ọ̀la aburú?
1: Òkú dìde.
0: Yóò gùn yàn wàláì. Yóò gùn yàn. Ẹ̀yin ń kí ń láìkí irọ́.
1: Bọ́mọ
0: tó láti gùn sẹ́yìn tó ti calm down nínú ọ̀lẹ̀ gùn yàn irọ́ ni.
2: Ìràwọ̀ wẹ́wẹ́ yà sá.
0: Ẹ ti èlò mọ́tò eréèsì àṣírí wa bò òun lu èsì wa mọ̀ wípé ariwo ò dáńta bí a bá wine up ó yàtọ̀ sí gẹ́ẹ̀tì wóró tó mọ̀ ń gbọ́ nígbà tó ń lo mọ́tò tí ò lè sì tọ́ wine down ó ní gbọ́ nǹkan kan kọjá sáǹdì mọ́tò rẹ àtẹ̀sì tí ọmọ ṣẹ́ pẹ̀lú rúrarú náà ṣọ̀láì tó fi ń tẹ. Àwọn tí ń bẹ nù rò pé àwọn kan dẹ̀ rèé o. Ọba dá mi lóhùn yèmí náà mo owó lo.
2: Ọlọ́lá ni wọ́n pa.
0: Fún mi rú bàbá ìyá láyà mọ́tò bẹ́ẹ̀. Ládò ọkọ̀ níláyé aláfàpótí gùn.

0: lásán.
1: Ẹ jẹ́ ń sójú òpó àwa tá a lè experience face me and face you.
0: Ọ̀nà láni wọ́n pátá
1: bá. Àwọn experience kan wà tó ẹ kó jẹ́ kọ́ mo ń ní. Àwọn kan wà téèyàn ò gbọ́dọ̀ gbọ́ mọ súnmọ́ bẹ́ẹ̀.
2: Ọ̀rọ̀ yín òwe.
1: Bàbá ìgbà gírámà pẹ̀lú yín náà léhun. Gírámà ó ládìí ẹ tí wọ́n máa sìn, wọ́n sì ní kùkù, àárín ẹ̀dẹ̀ náà kùkù wọ́n máa sùn. Alpha, bó ni yọ̀rọ̀?

0: 0907 odometa 949 09062 odometa 949 Ojú òpó tó wọnú kulunu. Hello, ẹ kú ojúmọ.
1: Ọta.
0: Yes, sir.
1: Ẹ kú òpó lẹ́bàá jẹ́ o.
0: Àmì ẹ ṣeun, sir.
1: Orúkọ tèmi lè gbọ́ta dé kọta sọlọ.
0: Ẹ máa ṣeun.
1: Ẹ̀fà ẹgbẹ́ adébẹ̀dẹ́ lè yóò.
0: Ẹ ṣeun, sir.
1: Àlejò ẹ̀fẹ̀dẹ̀ rí nípa tẹ́ ẹ̀rọ ìpàtẹ́ ẹ̀rọ lówó kọ́ gbàgbé ẹ̀tọ́jọ́ ń bọ̀. Ọ̀rọ̀ lágidi ni kàkà yóò lẹ̀ dọ́gba o.
0: Àmì
1: Ọlọ́run. Ètò ọkọ̀ fẹ́ bíbẹ̀ níbi túmọ̀ tó ká tọmọ kíù. Ẹ mọ̀ tó omi ni.
0: Ẹ yo.
1: Ẹ mọ̀ tó fẹ́ níbi túmọ̀. Ìwé lọ́kàn yìí lọ́kàn o. Mo wá fẹ́ mú kàn wá ilé yẹn. Ìyàwó náà lọ dúró alọ́jẹ́ gbà
0: yẹn. Ẹ ṣeun
1: o. Lè bàjẹ́ ìyá yẹn wá ta ọ́ wá ní kọ́ díẹ̀. Bí àti á sì gbọ̀nsẹ̀ tán. Yàrá ni Bàṣọlá bá ń gòkè lẹ́yìn ni. Bá ń gòkè lẹ́yìn ni. Lọ́dà náà ni Adéba wo ni sẹ́ẹ̀. Wọ́n rà jọ́ta ń sọ yìí. Ó ká olùkọ́ wa lápẹ́ ní ìjẹ́jẹ́ náà lápẹ́ ní sukùl. Àwọn táwọn sọ pé ní sukùl jẹ́ tọ́lú yóò jẹ́ nípa wọlé sílé ìwé o. Ó ti bá tẹ́lẹ̀ díbà yìí wọ́n pa mí lẹ́rìn ni. Ìlẹ̀ ìbá ìjẹ́ o.
0: Àmì ẹ ṣeun o. Ẹ ṣeun gan o. Ẹ ṣe o. Ẹ ṣe o.
2: Dàmọ́ ti yẹ.
0: Ọ̀gùn tún dé ẹ Mista Oguntade ṣe yìí.
2: Àdìsálà
0: alẹ́ experience yìí. Ẹ ṣe face me and face you. Ìlànà sọ láàárọ̀ yìí.

0: lewaju.
1: Eje nsoju opo le pada elu e ku ojumo o experience awa ti.
2: Dani to ti exact ni se.
1: E ka aro sa.
2: Hello.
1: E ku ojumo o.
2: O ta ta sne.
1: E ma ka aro sa.
2: O ta ta ta ta sne.
1: E ka aro sa.
2: Oya tukutu.
1: E ma se o.
2: E ni ba je o.
1: Ami, ami Olorun sa.
2: Idowo mi nko o.
1: Idowo ogbo wa o.
2: Ẹni dam.
1: Ami.
2: Orúkọ tèmi tí mo gbáyé ti mọ̀ náà ni Awolowo Idowo Ogbo Abike tí ó bá sùn lọ a sì máa ní owó lọ́wọ́.
1: Owó ni ọmọ ni.
2: Agbọ̀lọ̀ Ẹni dam.
1: Ami.
2: Idowo mi nko o.
1: Idowo Ogbo wa o.
2: Ẹni dam a jọ ní owó lọ́wọ́.
1: Ami.
2: Òní ó gba òní lọ́jọ́bọ̀ Abọ́ àti Abọ́ Sálàfíà.
1: Ami Ọlọ́run sa.
2: Awolowo Idowo Ayuba náà. Láti lọ́wọ́lọ́wọ́ tí mo ń pè láti Oṣòdì Máfolúkú
1: Lẹ́kọ̀ọ́. Oṣòdì Máfolúkú Lẹ́kọ̀ọ́.
2: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mo rí mẹ́sẹ̀dì àti sáwọ̀dún ẹ̀ẹ́dì ṣé mo lè pé pẹ̀lú àgbọ̀ Ọlọ́run.
1: Àmì Ọlọ́run sá.
2: Ká ṣe rí yàtọ̀ sí mú mi rántí ní ìgbà tí yóò gun Kábíyèsí ìlú Sọ́ọ̀sì. Wọ́n mú mọ̀ sí ìgbà kan pé mo gbà yẹn sẹ́yìn a wà nílé mi rẹ́ǹtì ń gbà yẹn. Padà hàn kékeré. Ilé bí ojúlé ní mẹ́jọ pẹ̀lú bọ́ tọ́ta. Ilé rẹ̀ kan ló wà nílẹ̀. Ilé rẹ̀ kẹ́ wá ní àwà tó déé gbé. Èmi wá ní ní láti yá jígbà yìí nígbà jígbà yìí. Ìgbà mi wọ́n kọ́ fẹ́ lọ wẹ̀. Ìyá paralẹ̀ èyí wọ ṣòkòtò sùlẹ̀. Torí tí bàtà ewu ẹ̀ bá yẹn, ó ṣe é ṣe kí ẹ gbé gbèdéde sùn jọ yẹn.
3: Ọ̀tán ṣúgò jàmọ̀ ẹ lọ.
2: O wa ń wò kán sí pé ébà ara kọ lé èyí ó wà ṣe gbèsù mi mẹ́rin sí ilé. Ṣé tó bá tó bá kọ lé mi rẹ́ǹtì ńgbà yẹn pé gbèsù nǹkan ni ó wà ní odidile bí odidile bí mẹ́jọ.
1: Ẹ nà ó. Hello sir.
2: Ọlá ti sí ni o.
1: Ọlọ́run.
2: Ẹyẹ o, kò ní bàjẹ́ torí ẹ̀ mú pẹ́ tó bá mú wá lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ mọ́ mú wa sí ìrántí padà sẹ́yìn lágbọ́. Ìdáàmú ìdájọ́ ní
1: ìjọba
2: ọlọ́run tó ṣe o Awolowo Ayuba Ẹ̀kúṣẹ́.
1: Ẹ ṣe òun.
3: Ìdòwú ọ̀gbọ̀ ìdòwú ọ̀gbọ̀.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀ràn ni pé a ò kọ́ to bọ́kẹ́ẹ̀tì náà tó bá tètè jí. Tó bá fẹ́ tètè jáde yóò tètè jí ìta ni ó ti wẹ̀ ní tiẹ̀ wùrù kankan. Iṣẹ́ ẹ̀wọ́ bẹ́tírù.
4: Adétutù Àjíkà
1: ni. Ìlú yìí WC.
4: Orin
1: tó. Tí kálukú lò ní ìsìn. Dé WC kẹ. Pit. Short put. Ẹ̀lú ẹ̀ kú ojúmọ́ o.
5: Ẹ̀lú ẹ̀ káàárọ̀ Mr. Tiamiyu.
1: Ẹ káàárọ̀ ma.
5: Ẹ kú ètò.
1: Ẹ mọ̀ ṣe ó ma.
5: Ẹ mọ̀ mọ̀ ṣe lórúkọ Jésù.
1: Àmì Jésù Kristi.
5: Ẹ kú àti ilé bọ́ọ́lé.
1: Yes ma.
5: Láti tó ẹ̀fẹ̀ mò ní jóná.
1: Àmì Ọlọ́run ma.
5: Ìyá Elizabeth látọjọ́.
1: Ẹ ṣe ó ma.
5: Ẹ wọ ẹ sá máa mú wa rántí àwọn nǹkan tó ti kọjá lọ tó ti kọjá lọ.
1: Ẹyin náà gbélé face me and face you rí.
5: A ti gbá gbé rí dáadáa. Ọmọ wọnlẹ̀ á wọnlẹ̀ fúnra wa ni pẹ̀lú kọ́ńbọ̀dù yẹn. Ibi tí ẹnu ọ̀nà tiẹ̀ bá dé. Wọ́n fún ọ fún ọ pé ibi tẹnu ọ ibi tó lè jẹ́ déré
1: o. Má dẹnu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà o.
5: Máa gbọ́n kọjá bíi wọ́n máa ń wọ́n ní sílé tó bá jójúlé bíi mẹ́jọ ń sáré bóyá mẹ́jọ ló fi. Wọ́n wọ́n ní pé ẹ gbọ́dọ̀ kọjá bíi o tó bá ti kọjá bíi òun wájà nìyẹn. Kò sí ní tó o lè tò àyè rẹ ni kò lò ó tò
1: sí. Kí ni kò lò?
5: Nílẹ̀ lèèyàn máa lò.
1: Ẹ wà gbé
5: kọ́ńbọ̀dù ó wà lọ rẹ ní.
1: Ẹ wà gbé báàfù gbá àyà.
5: Bẹ́ẹ̀ni
1: ẹ
5: bá wá fẹ́ wẹ̀ ogun ni bẹ́ bá ti tètè jí wẹ̀ ẹ bá ń jí lọ bì kan ẹ lè sìn.
1: Àwọn tó tún máa ń fọ́rìn ni pé bí ẹ ṣe kọ́lé dáa tó bẹ́tírù mu yín páànù ni wọ́n fi gbà wọ́n bá yín figi kan sí ẹ wà mú aṣọ ẹ ta síta.
5: Bẹ́ẹ̀ni ẹ fà sọ aṣọ lẹ máa fi sá kò sí ilẹ̀kùn
1: aṣọ
5: lẹ́kùn aṣọ lẹ́yìn ó ta sí. Àwọn tí ò bá ti jú nínú àwo obìnrin tá a jẹ́ ìyáálé ilé á lè wẹ̀pọ̀ gbà tójú bá ń kàn yìí.
1: Ẹ nà ya sáàkì kílo
5: bí ọ̀nà. Ẹ jẹ́ àjọ wẹ̀pọ̀ nígbà tí ìṣepọ̀ gbé kẹ́yìn kankan síbi. Ẹ wo. mama se loruko Jesu bi te mu ko ni tan ba
0: o ami olorun ba
5: e mo tesi wa gi loruko Jesu
0: e se ngan ma
1: e se ba
4: o de to ye mi o
1: o je po tun wa n to to
4: mi wa o sa re mi
1: won ko gbogbo le amo eyin kule bayi na ba yin gbele we si e le e ko ojumo o
5: e karo
0: yes ma
5: e ku eto
0: e ba se ma
5: e ri le wa la daro lo
0: ami olorun ma
5: gbogbo ko tolorun ba wa siyan si adanwo ni teyin olo dada adanwo ni o
0: adanwo npo
5: adanwo ni wo to wa ni to n leju to se o se fun re are ni leju mo
0: keulere
5: ya na junior wo se un tu wa to ri ya le ku se o ni fi le keulere se un si lere lo to ẹni tí adájọ́ fún tí ò tó kó wá ní kò sí tí ò ní lẹ́sùn làwọn yorùbá fi sọ báwọn ẹ wá rí sílé face man face man ibẹ̀ lèmi sì wà títí dísùn.
0: Mami ó ti
5: ẹ̀dẹ̀yẹn mo wà tí ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́
0: yìí ó tún ti á yàtọ̀ sí
5: ojúlé mẹ́fà ni
0: mẹ́fà
5: bẹ́ẹ̀ ni èmi nìkan mo sì máa ń kù nílé
0: gbogbo
5: àwọn yòókù wọn jáde lọ kódà ni a túnlẹ̀ ṣe ni a ṣe ni mo máa ń ṣe tẹ́lẹ̀ àwọn láńlọ́ọ̀dù ni wọ́n wá dídì wá pé màmá ẹ̀ gbọ́dọ̀ tún inú ilé yìí ṣe mọ́ ẹ fìílẹ̀ fún àwọn ọmọ kéékèèké tí wọ́n máa ti ń gbá ẹ wò yìí ní parọ́ fún yín síbẹ̀síbẹ̀ ni ojú èmi ẹ gbà gbogbo wọn bá ti lọ tán ní tún mú gbalẹ̀ ní tún tún gbogbo ẹ̀ ṣe ojú mi ẹ gbà
0: tí yín náà ń bọ̀ láìpẹ́ lágbára
5: àwọn èèyàn bá sì ṣe náà lèèyàn gbà
0: àwọn
5: èèyàn bá ṣe lèèyàn gbà àwọn èèyàn ó sì gbà á
0: bí
5: ẹ bá ń gbélé ohun létí bá ń tún ṣe ààrẹ ní í ṣe fún táwọn màmá yẹn bá wá dé wọn máa wá ṣàdúrà nísìnyí rí pàdúrà yẹn wàlá ẹ téèyàn bá ń gbébi kan téèyàn ò ṣe dáadáa ń bẹ téèyàn máa tún ṣe téèyàn máa mú ní ẹrẹ hẹhẹ téèyàn iṣẹ mi mo ní ni téèyàn bá ti ṣe nǹkan ní nǹkan ni ó ṣe tiẹ náà
0: yóò ṣe ṣe ta rẹ
5: bẹ́ẹ̀ bá ti ṣe nǹkan ní nǹkan ní ó ṣe tiẹ̀ náà torí tó bá ní tiẹ̀ náà bíi tí ń ṣeun yóò ti mọ ọ lára ẹ dákun fàárín yẹn lẹ̀ kí lá máa tán àárín yẹn ṣe fún bẹ́ẹ̀ bá sì dénú ilé tí mò ń gbé ẹ ṣe bíi fúláàtì ni ọlọ́run gbọ́ nínú àwọn tó ní ilé sì máa dùn sí ìhùn o kéèyàn ó ṣe dáadáa ni o lọ́wọ́ wa pẹ̀lú yẹn rí ní ìsọ̀lágbára
0: ọlọ́run
5: ọ̀pẹ̀lẹ̀ ẹ̀rú ni látọ̀
0: yìí ẹ ṣeun o ṣeun ẹ ṣeun màmá.

0: pe iko to di pa lo se kede ati ipolowo oje ilu eku ojumo e ka aro o.
1: Mr. Otasne, Mr. Tiaru, you is your party from Lagos. We calling you this morning, Mr. Yes. Rahim from Lagos.
0: Mr. Rahim.
1: Rahim, that's a cool looking by his room. I'm bad no wrong. You dig every day, somebody was less busy. Let me say, I'm always tuned to your station. So, as to make sure that I enjoy your program. It's a more like a sẹ́ẹ̀rì tí ilé fèsì ní àfẹ́sì yẹn ni mo fẹ́ kọ́kọ́ ta sí náà kó tó gbé màá sọ̀rọ̀ nípa àwọn tó mọ́ ń gbéra àgbà tí wọ́n bá ti lówó lọ́wọ́. Ilé fèsì ní àfẹ́sì lágbára púpọ̀ kì í ṣe nǹkan tẹ́yẹ máa gbé. Ẹni tó bá ní experience yẹn á bẹ náà pé kọ́ lọ́mọ jẹ́ kọ́ táwọn gan gbé inú ẹ̀. Torí experience nígbà tá a fi ń gbé bẹ́ngbà tá a fi kọ́kọ́ dékòó nílé àwọn àǹtí mi. Se lo panti me em we to let kan so ni gbogbo winji kan ma lo
0: dada
1: so gbogbo side kan ba yi gbogbo ba bi room mejo ni side kan won fun ni toilet kan ati bathroom the other side ile where your console so ati ile yagbe your console so lati daji lati gbe ago merin le ti to ike omi we e to kuro mi we ti o ba di le kinu ko to di pe pe ro asa lati bayi be se lo sibi ise niyan ko to we mo yoku to dola tabi to ba di lale everybody I want to lo repete ẹjọ́ fẹ́ gíga ọgbọ́dọ̀ tètè jì bọ́ ọba lọ síbi kan tó bá mọ̀ pé ó fẹ́ wẹ̀ ọgbọ́dọ̀ tètè jì láti ní ṣọ̀pọ̀ ráyè wẹ̀ ìgbésí ayé tó lágbára ní kọ́lọ́n kó sànú o àti ọkọ̀ àti mi wá fẹ́ lo tọ́lẹ́ẹ̀tì wọ́n ti lò dọ̀tí ẹ̀ mọ̀ gbogbo wa lè rí bákan náà wọ́n ti mẹ́sẹ̀ ọ́ọ̀ tí gbogbo ẹ̀ tiẹ̀ ṣe lò ó wá fọ́ kọ́ wá lọ síbi ìkàgá kọ́ lọ pọn omi mi tó ń gangan máa ẹlòmíì ti wọnú tọ́lẹ́ẹ̀tì. Lọ́ba wa bá mi nílé lọ bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ jẹ́lẹ̀ lọ bẹ̀rẹ̀ sí ní akurururururu. Mọ́tà kọ̀ọ̀sọ́ọ̀lù ẹ̀ kókó jókòó kọ́ mọ́ bínú kó ṣe sùúrù. Ó bá dáa ṣe sùúrù. Ìgbà tó ti máa jáde síta ẹni yẹn kókó tọ́lẹ́ẹ̀tì ó wọ́n wá bá mi ló ní gbèsè ayé bẹ̀rẹ̀ pẹ̀lú kíyàn máa gbénu àti ẹ̀ ni mo sọ fún mi pé ilé àkọ́kọ́ tí màá kọ́ gbà pa lẹ́kọ̀ọ́ yìí kò ní jẹ́ lè fẹ́sì ní àfẹ́sì o and that's how God answer my prayer. Ti today bẹ́yìn agbé báyìí mi báwọn gbénu ẹ̀ rí mọ́ láti ọmọ tí kò nílé àǹtí mi yẹn mi báwọn gbénu ẹ̀ rí mọ́ láyéláyé
0: dá
1: tí n bá wọ pàṣẹ jìbá ti máa tí àwọn yẹn ń gbé runú lé yẹn báyìí omi ni passage stove ni passage dryer ni wo fi sa so ni passage ti nepa ba mu na lo pere bayi te ba kete bo nu omi bayi omi olomi epin ati gbo to da minu o a wo ni yare lomi e wo igbe jare to lagbara ni o mi ta jami ko da o ko da ko da o ko da o o lagbara ju o o lagbara ju o olorun ba mi do ti yin o e ma ma wi o awon okolo de ti mi so oni baje o e ma ri ni so lagbara olorun am only enjoy your program always they always laugh at me in the office
0: wow
1: ani eyan mo yo ba yi e ti wa like ti e mo eyin le mo wahala ti ni e mo fit ti yin lo ile la wa wa o thank you so much. I really appreciate your point.
0: Thank you, sir.
1: Thank you. Have a beautiful day. Thank you.
0: Ẹ jẹ́ ń ṣe kéde àti ìpolówó ọjà yìí.
2: Wá dúró.
0: Ẹ mẹ́wẹ̀ẹ́ kó kalẹ̀.

0: ẹ má fi ṣe ìbínú mọ́ mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ ó sì tún fẹ́ pè á tún mú wa ń jọ mi láìpẹ́ yìí
1: ó kọjá ewu rẹ kò yé wọn ní
0: oníyàn ẹṣẹ o ọlọ́kẹ̀ ẹṣẹ o gbẹ̀yìn tá a jọ fẹ́ jẹ́ pátá.

0: 32 FM 94.9.
1: Ìkànnì adẹ́rìn pòṣónú.
2: Ẹ náwó sí àwọn bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdí ẹkúdẹ inú ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ.
3: Bẹ́ẹ̀ ń gbolúwa bí. Bàbá ń gbolúwa bí.
2: Dádì ẹ̀yin ni sa.
3: Èmi.
2: Bẹ́ẹ̀ni sa.
3: Ìlú àdúrà wo ni olè gbà.
2: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
3: Ẹ̀mí wo Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ̀.
2: Ah, dádì ṣe tó yẹ ẹsẹ̀ wa gbà mí báyìí.
3: Wà wá lù mí.
2: Ah, dádì mo lè lù ń
3: kọ. Ah, wà
0: á jẹ́. 32 FM 95.9. Ọjọ́ gbogbo.

0: ti ọ̀rọ̀ Nàìjíríà yìí gan kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dá kẹ́ni. Àwọn PIO wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò owó òpè. Nígbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn PIO ó rí páwọn PIO náà wọ́n fi wáyà kan ni wọn ò mú lé wọn dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.
3: Asiko to fun iroyin lati ikunle 32 FM 94.9. Ete ti leko lati gbo iroyin to nlo lagbaye.

Ago méjìlá ti lo láti ìkànnì 32FM 94.9 ẹ̀ka san. Ìròyìn àgbáyé lẹ́kùnrẹ́rẹ́ là mú tọ̀yìn wá ṣáájú ìgbàwọ̀n kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Àjọ tó ń gbógun ti ṣòwò olùlófo àti ìwà àìsàn ọ̀daràn míì tó tún farapẹ́ tamọ̀ sí FCC ló ti mú adarí ọ̀gá àgbà fún iléeṣẹ́ agbára sàn sáhámọ́ látàrí ẹ̀sùn kíkó owó ìlú. Èkánkùgbò lẹ́gbẹ́ òṣèlú APC kan ló ti fọwọ́ ìdánilójú rẹ̀ sọyà ṣáájú ètò ìdìbò sípò gómìnà tí yóò wáyé nípínlẹ̀ Ọ̀sun. Bẹ́ẹ̀ ló tún bẹnu àtẹ lu ìṣèjọba Adeleke. Nílẹ̀ òkèrè, ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump ló ti ṣàbẹ̀wò sí ààrẹ ilẹ̀ China ìyẹn Xi Jinping. Ìròyìn lágbo àmúgbòròdùn ẹbí olóògbé Alex Ekubo ló ti jẹ́ kó di mímọ̀ wípé ẹni wọn òun náà ló jáde láyé látàrí àìsàn jẹjẹrẹ kíndìnrín. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ olúbìpẹ́ Fatoyè ló ní ìròyìn yìí. Iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti bẹnu àtẹ lu ẹni tó ti fi gba àkọ́rí jẹ́ olùdíje sípò ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà yan Peter Obi látàrí èròǹgbà rẹ̀ àti àríwòye kan eléyìí tó fi síta wípé bí òun bá lè jẹ́ yíyan sórí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà òun kò ní í ṣe ju sáà kan lọ lórí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Nígbà tó ń jẹ́ kó di mímọ̀ ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí i wípé nínú ìtàn òṣèlú orílẹ̀-èdè wa Nàìjíríà ó náà ló ti jẹ́ pé kò tí ì sí irúfẹ́ àkọsílẹ̀ bẹ́ẹ̀ léyìí tó tọ́ka sí wípé ọ̀rọ̀ tí Peter Obi tó sọ òun náà ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò lè fi nígbàgbọ́ nínú rẹ̀. Olùbádámọ̀ràn pàtàkì fáàrẹ̀ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ròyìn ohun ti àtò rẹ̀ Báyọ̀ Ọ̀nà Nuga òun náà ló fi àtẹ̀jáde ọ̀hún léde lórí ìtàkùn ayélujára èyí tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti di X báyìí níbàámu pẹ̀lú àti fi àríwòye rẹ̀ léde gẹ́gẹ́ bí ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tí Obi tó ṣe nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀hún. Obi ṣàlàyé ọ̀rọ̀ wípé òun ò ní ṣe ju sáà kan lọ iyùn lórí àpèrè ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà níbàámu pẹ̀lú ìfẹ́ àti lè jẹ́ kí ìṣọ̀kan orílẹ̀-èdè Nàìjíríà kò dúró rẹ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí ọ̀nà àti lè gbájúmọ́ yíyan àwọn adarí tó tọ́ àti èyí tó yẹ fún ìlànà àtẹ̀lé fún ìṣèjọba rere ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Lọ́gán ìyàn lásìkò tí ọ̀nà Nuga eléyìí tó ń fèsì padà sí irú gbólóhùn eléyìí tí Peter Obi tó kẹ́jú ọ̀hún síta ó náà ló mú tó fi nàka kò tọ́ sí i tó sì ṣàlàyé ọ̀rọ̀ wípé irúfẹ́ ọ̀rọ̀ eléyìí tí Obi tó kẹ́jú síta ó náà ló jẹ́ eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò lè ní ìgbàgbọ́ nínú rẹ̀ bó ti wù kó mọ̀. Èkánkùgbù nínú ẹgbẹ́ òṣèlú World Progressive Congress APC ní ìpínlẹ̀ Ọ̀sun yóò jẹ́ Lily Adesiyan ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé gómìnà Adémọlá Adeleke òun náà ni kò lè jẹ́ ìtẹ́wọ́gbà tó sì jẹ́ wípé kó lè jẹ́ olùdíje eléyìí tí yóò mú owó wálé iyùn fún àwọn ènìyàn láti pé kó gbégbá ìdìbò kó sì díje láti tún di gómìnà iyùn lóróyè lẹ́ẹ̀kan sí i. Nígbà tó ń sọ̀rọ̀ òun di mímọ̀ òun náà ló jẹ́ kó di mímọ̀ iyùn láòkó tó kópa lórí ọ̀kan lára ètò wa ní ìkànnì 32FM 94.9 eléyìí tá a pè ní pódíọ̀mù. Adesiyan ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú APC òun náà ló kọ Adeleke láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí pé wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ipa èyí tó kó nígbà tó fi wà lóróyè gẹ́gẹ́ bí gómìnà eléyìí tó ń ṣe ìṣàkóso ọ̀hún lọ́wọ́ iyùn gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀sun tí wọ́n sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó jẹ́ wípé kò kójú òṣùwọ̀n àti wípé ipa tó kó gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀sun òun náà ló kù díẹ̀ káàtó. Nínú ọ̀rọ̀ rẹ̀ síwájú sí náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé ó dá òun lójú wípé ẹgbẹ́ òṣèlú APC òun náà ni yóò gòróyè ní ìpínlẹ̀ Ọ̀sun gẹ́gẹ́ bí gómìnà iyùn láòkó tí wọ́n bá ṣe ètò ìdìbò ọ̀hún. Adesiyan náà ló tún ṣàlàyé ọ̀rọ̀ níbàámu àti fi àríwòye rẹ̀ léde nípa ẹni tó ti fi gbà àkọ́rí jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ọ̀sun iyùn Rauf Aregbèsọlá tó sì ṣàpèjúwe rẹ̀
gege bi eleyi ti ko le ni ipa kankan iyun ninu ise ijoba eleyi ti are bola me to nle waju dari re siwaju se lo wa sa pejuwe are bola me tinubu are orilede wa nigeria gege bi ohun to dara julo eleyi ti yo ti sele si awon mo orilede nigeria ninu ariwoye to nti awon ise akanse ati awon ise ribiribi eleyi ti are bola me tinubu to se lowo orilede wa nigeria o na ni adesiyan lo ti toka si isagbende awon ise akanse nla lara yi tatiri oju ona eyi to lo si ipinle sokoto to nti badagiri gomina ipinle oyo onimero abiodun oluwa seyi makinde o na lo ti fi owo idaniloju re soya leyi to fi je ko di mimo wipe ohun oni kare lati ri wipe ise ijoba rere o na ni yo tun ma tesiwaju ni ipinle oyo ninu oro re lo ti je ko di mimo wipe ko si ani ani ninu wipe ki isipo ropo pada ko wa nipo agbara sugbon o se pataki lati le ri wipe ilana ate le yi to mo yan lori o na lo n tesiwaju nigba ti gomina to soro kun di mimo o na lo waye ni bi apero eleyi to ni se pelu irin ajo afe fun ti odun 2026 nipinle oyo eleyi to waye ninu gbogan igba lejo nla ti ile eko giga fafiti ti ilu ibadan gomina makinde salaye oro wipe bi o tile je wipe ni toto o na ni ohun yo fi erungba awon lede fun awon eniyan nipinle oyo gege bi eni ti o le gba ipo leyin ohun iyun logan ti ohun ba ti so kale lori apere gomina ipinle oyo sugbon ipinu eleyi to seku lati fori oko so odurun o na lo wa lowo awon oludibo nipinle oyo o je ko di mimo wipe eni to ka tutu ati eni ti yo ni ifarajin to nti focus to moye lori fun ipinle oyo eleyi ti yo si to ni agbara lati le tuko ipinle oyo lo si owo waju o na lo se pataki lati fa kale gege bi eni ti yo ma tuko ipinle oyo lo ewe adari ile asofin ti ipinle oyo honorable adepo ogundoyin lojoru ose iroyin ti je ko di mimo wipe o na lo le waju awon asofin eleyi ti won fi so wipe ki won jo honorable bimbo adekonbi lonte gege bi omoye sipo gomina iyun ninu egbe oselu allied people's movement ta mo si apm iyun to ba ti di asiko eto dibo gbogbogbo ti yo waye lodun 2027 lati yan soroye si ipo gomina iroyin je ko di mimo wipe apero to nti ipade ohun ina lo waye iyun nile eni oro kan honorable bimbo adekonbi ni agbegbe iyaganku nilu ibadan gege bi iroyin bo se je ko di mimo wipe gbogbo awon megbe toro ohun kan o na ni ipade ohun ohun lo kojo papo pelu erongba lati le gbajumo ironi lagbara fun egbe oselu ohun ton se ati le samulo awon ilana tele saaju eto odibo 2027 ki gbogbo eto ohun ko ba le lo bi won se kowe re nigba ton ba awon oluku re soro nigba ti iroyin to je ko di mimo wipe adari ile na lo sa pejuwe adekonbi gege bi eni ton loye lagbo oselu to si se fa kale fun gbogbo eniyan papa julo lati le fi di ise joba rere ton ti pipese alafia lati fi di re mule laarin awon adari ninu egbe oselu ohun o sa afikun oro wipe ile asofin ti ipinle oyo o na ni oni kare lati le ri wipe awon fi ese alafia to nti roni lagbara papa julo lati le ri wipe ilana ise joba awara wa ati idagba soke ipinle oyo o na ni oje awon logun honorable ogundoyin o na lo ti wa je ko di mimo wipe o se pataki fun awon eni oro kan lati le tete gbe igbese to to ati yi to ye to fi mo lilo si awo ese kuku nibamo ati ko rajo papo saaju eto dibo gbogbogbo ohun ti yo waye lodun 2027 ninu iroyin mi awon ajo to ngbogun ti sowo olulo fun ati wa so daran mi to tun farape ta mo si SSC oni iroyin ti je ko di mimo wipe won ti mu adari oga agba to wa foro ajo agbara tele lorilede wa Nigeria yo Mustafa Abdullahi o na ni won ti mo so saamo lori ese eleyi ti won fi kan wipe oko owo ilu iroyin je ko di mimo wipe mu so si aamo ohun
o na lo waye iyun lojo ru ose gege bi awon ajo ohun eleyi ti okan lara awon to soro labe egboju ipe ki won ma daruko ohun nitori pe ohun o si nipo agbara lati le soro lori oro ohun o je ko di mimo wipe mimu so si ahamo ohun o na ni o se ni bamu pelu lulu jibiti owo kan eleyi ti won so pe apapo owo na o lo to 500 billion naira Abdullahi salaye iroyin je ko di mimo wipe Abdullahi o na ni won mu so si ahamo gege bi awon ajo ohun iyun eleyi ti won gbe igbese siwaju se lati se iforo wa ni lenuwo fun ta ba gbagbe gege bi iroyin bo se npe si ran ti wipe ni ojo 14 osu kewa odun 2023 o na ni are Bola Ahmed Tinubu o na lo yan Abdullahi sipo gege bi adari oga agba fun ajo eyi to moju toro agbara lorilede wa Nigeria iroyin agbaye lekurere lesin teti gbo lati koni 32 FM 94.9 nile okere are orilede America Donald Trump ni royin si jodi mimo bi pe lanu ode yi o na logunle sile benche neba mu pelu ati se iforo wero papo pelu are ile China iyun Xi Jinping gege bi ipade ohun bo ti wa lati gbajumo awon fa kaja to nti gbodo nroso eleyi to ni se pelu ile Iran to nti oro to ni se pelu ile Taiwan ati oro idokowo papo eleyi to wa laarin ile America ati ile China ile ijoba ile ise ijoba lolede ohun je ko di mimo wipe awon adari mejeje ohun o na ni won se ipade eyi to moyan lori nibamo ati foro wero papo lojuna ati mo ayipada to lorin de ba oro okowo eyi to ni se pelu awon orilede ohun awon are mejeje ohun na ni royin salaye oro wipe ninu oro won ni won ti foro jiroro lori ona lati fo pin si ati ma gbe awon ogun ti ko to wo orilede America gege bi won ti salaye oro siwaju si won ti wa je ko di mimo wipe are ile China o na lo ti fi ife han si erongba pelu awon adehun eleyi to ni se pelu ati le je ki oro oko wo won eleyi ti o je ko lo siwaju ati siwaju si laarin awon orilede mejeje ohun toro ohun kan iroyin lagbo amugborodun awon ebi onsere ori itage Alex Ekubo ona lo ti fi ate jade kan lede fun igba akoko iyan lati igba ti iroyin ku re to ti bo sita gege bi ate jade eleyi ti won yonda re lori itakun ayelujara eyi ta mo si ti Instagram awon omo lebi ologbe ohun ona ni won je ko di mimo ipe Alex na lo pa danu emi re ni ile iwosan kan eleyi to je ti aladani leyin to ti foju wi na awon irora aladipele iyun eleyi to fi gbianju lati jajabo kuro ninu aisan kidirin jejere eleyi to ba woyaja gege bi awon molebi re bi wo ti salaye oro won je ko di mimo wipe Alex o na lo gbianju agbara re to si tun fi igbagbo pelu ireti han iyun lasiko to n gba itoju siwaju si won ti wa je ko di mimo wipe bi eto isiku re bi o se ma lo o na ni awon yo ma kede re ni akoko to ba ti to fun awon iroyin ya joya jo tabi awon isele to nsele layika awon agbegbe yin te fe fi to wa leti a le fi atejise yin so woranse si oju opo bare ni soro yi 0705 655 0949 tabi keko siwa ni ikoni 32 FM 94.9 kin to ma lo awon koko to jeyo ninu royin ohun re leko si ajo to ngbogun ti sowo olu lo fo ati wa isodara mi to so fara pe ta mo si FCC lo ti mu adari oga agba fun le se agbara so saramo latari esun kiko owo olu e kankugbu kan legba oselu APC lo ti fowo idani loju re soya saju eto odibo sipo gomina ti o waye nipele osun be lo ti benu atelu ise joba adeleke nile okere are ile America Donald Trump lo ti sabewo si are ile China iye Xi Jinping lagbo amugborodun o lati mo to yi wa pe bi ologbe Alex Ekubo
olo ti je ko di mimo wi pe Alex lo jade laye latari aisan jejere kidirin ko ni ju ba nlo lori iroyin agbaye wa lekun rere futi tasiko ta wa ni koni 32 FM 94.9 olubi n pe fatoye lokomi ese betin teti gbo wa yo dara fun wa o.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nawọ́ sí àwọn bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ń ráyè bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ́, Olúwa bí bàbá wo, Olúwa wo bàbá palọ̀.
2: Bẹ́ẹ̀ òun gbolúwa bí, bàbá òun gbolúwa bí.
1: Dádì ẹ̀yin ní sa,
2: èmi.
1: Bẹ́ẹ̀ni sa,
2: Olúwa dúró àwòrán olè gbà.
1: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
2: Ẹ̀mí ìwé Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
0: Dádì 32 FM 95.9 ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlá kọ́ṣẹ́. Àbátalá gẹ̀mọ́ bá dá lóṣòkè ń gbà. Iwájú òkun òkun ẹ̀yìn òkun òkun àbàtà kunkunkun. Ọkẹ́ ń tó dúró ẹkú dúró mo kíkọ̀ kọkọ̀ bẹ̀rẹ̀ tí ń bẹ lóde ilẹ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa lówe lówe tá ń lùlù gidigbo. Àwọn ológbá ayé ti jókòó wọn fẹ́ máa gbọ́. Àwọn ọ̀mọ̀ràn ayé ti jókòó wọn fẹ́ máa sùn gbúfọ́ rẹ̀. Ẹ bá mi pe afínjú onílù tí ń fi kíjìpá sọ sán. Onílù mi àlùfín lọ́mọ lọ́wọ́ kó wá máa ró wọ́bọ́wọ́bọ́wọ́bọ́. O gbọ́dọ̀ ya kò gbọ́dọ̀ mọ́dún. Ọba mi Èdùmàrè ní ń dára. Bílé bá kan lébọ̀ ọ̀dẹ́ bá kẹ̀dẹ̀. Tí kò bá ṣẹni tá a fẹ́ ń bẹ̀ wọn ẹ̀ tó bẹ́rẹ́. Mo kìyàn o, mo kìyàn o, mo ṣe é ní pẹ̀lẹ́ o. Torí pé ẹ fẹ́ wa àwa náà fẹ́ yín. Fífẹ́ fífẹ́ fífẹ́ fífẹ́ fífẹ́ ni wọ́n fẹ́ ifá nífẹ́ ni wọ́n fi fi ifá jọba. Kò ṣe ń tí ọ̀mọ̀ yìí pé ifá ò kí ń ṣará afẹ́. Bẹ́ẹ̀ ṣe wá fẹ́ wa wọ́n fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ o. Àfẹ́ ká láyé ń fẹ́ náà wà ràn ká lòrùn náà. Wájọba tí yọ á máa bọ́jọ́ yọ ni àwa ní báwọ̀. Ẹ káàbọ̀ sí kànì 32 FM 94.9 ni. Atagbangba kárí ilé atagbangba kárí oko àwà lẹ́sẹ̀ kókó a tún wà lọ́nà jínjìn. Orí òkè tẹ́ńtẹ́ mọ́kọ́lá làwà òní pẹ́míà. Ibẹ̀ láti ń dábẹ́ ẹnu táàrùn òbí òwe. Ọba mi Èdùmàrè o ṣe o. Gbogbo matákàrá kó wọnú epo náà ló kó padà. Inú mi sì dùn wípé gbogbo ẹ̀yìn tẹ́ ẹ fẹ́ tí gbọ́ re ẹ débi re àtúnwá gbárí mú. Ọtọ́ pọ̀ ṣe dédé ọpẹ́. Èmi ni Kúnlé Fáníyì Ifán láti fi kọ̀ǹpútà dáfá. Wọ́n fi àjẹmí adẹ́dàjẹ kí n ló lọ kí n tó sanra ifá mi. Ẹ̀mí nìkan náà wá kọ ẹ̀mí àti bá mi ni. Alàgbà olóyè Bánjọ Akinlabi Afimake bíjọ wà láti bùdó àlàáfíà bá mi. Tẹ́ bá ti ṣe ìbọn ta yín lójú o. Bẹ́ẹ̀ ni bó ṣe.
1: Wọ́n máa dé ń pè lójú.
0: Ẹ fáìní yín ni.
1: Ó fáìní ni ìjọ títán. Mi gan ọlọ́ ikín.
0: Ẹ wọ̀ pé irú ẹ̀ tẹ́ bá ti jẹ́ àgbèbó báyìí. Bàbá bí wà téèyàn ń sún ìbọn lé àná ni. Èèyàn gbọ́dọ̀ máa tún fẹnu ara rẹ̀ tú. Ẹ tá a bá ti ń sọ Yorùbá fẹ́yìn tí kò bá yé dáadáa báyìí. A mọ̀ bá yé
1: báwa tí ò fà yé dáadáa.
0: Ẹ̀yà bàbá yín là á díẹ̀ dẹ́ ẹ̀ lọ́jà
1: ẹnu. Ọlọ́run wà.
0: Tipẹ́tipẹ́ ni.
1: Yóò ti máa wà dìtì ayé náà.
0: Láì láì.
1: Ṣé dáadáa mú bá ẹ.
0: Aláfíà ni o.
1: Àwọn ará ilé ń kọ́.
0: Wọ́n wà dada.
1: Báwo ni ìyá kíní ń kọ́.
0: Ìyá kíní o. Ìyá kíní o.
1: Ìyá tó tọ́ méjì ni.
0: Ìyá wo mo sọ fún yín Ibola jọ sọ̀rọ̀ bá mi.
1: Mi ní kó wẹ kúkọ.
0: Ẹ kàn kó bá mi kékeré ni.
1: Ṣé dáadáa mú bá ẹ.
0: Adúpẹ́.
1: Ẹ kú lóye o. Ẹ kú gbádùn o.
0: Ìgbádùn ni.
1: Ẹ kú ọwọ́ lómi o.
0: Ọwọ́ lómi ni.
1: Ṣé dáadáa mú bá yín.
0: Dáadáa ni dáadáa ni dáadáa.
1: Nàìjíríà.
0: Ẹ fi Nàìjíríà lọ́rùn rẹ̀ bá mi.
1: Kí ló mú Nàìjíríà lọ? Kí ló mú ọ̀run Nàìjíríà?
0: Iye kan kò ṣe Nàìjíríà.
1: Ọlọ́run wá o.
0: Bẹ́ẹ̀ tipẹ́tipẹ́ ni tipẹ́tipẹ́ ni tipẹ́tipẹ́ ni. Ẹ ṣeun.
1: Ẹ pẹ̀lẹ́.
0: Ẹ ṣeun.
1: Ọkọ̀ ojú ọjọ́.
0: Ojú ọjọ́ ni. Ojú ọjọ́. Ẹ máa lọ sórí ìtàkùn ayélujára Facebook. Ẹ ṣe àwárí 32 FM 94.9 fẹ̀yìn ẹ. Ẹ máa fi àwọn àríwò yìnyín sọ̀wọ́ síbẹ̀. Bákan náà ni n dá pé Instagram ni Awambe, YouTube Awambe ọmọ ẹ̀kọ́ náà ni 32 FM 94.9 fẹ̀yìn ẹ ni ẹ bà ń bẹ̀. Ẹ máa fi àwọn àwílé sọ̀wọ́ síbẹ̀ tí wà àkókò àmú àsìká. Tó bá yẹ pé rédíò gáàdì ọgbà rédíò ni ẹ̀yìn sì fẹ́ wò lórí ìtàkùn ayélujára. Àwà ń bẹ ẹ̀rí wa bẹ́ẹ̀ ni àkànlérí ń bẹ̀ mixlr.com àtúnwà ń bẹ náà ibikíbi lẹ́lẹ́yà sí ìtàkùn ayélujára ẹ̀ máa gbọ́ 32 FM káàkiri ni. Ó kúrò ní rédíò ẹlẹ́kùnjẹkùn tẹ́wàrí tó géètì Ìbàdàn tẹ́ ẹ̀ ní gbọ́ mọ́ káàkiri àgbáyé ọ̀nà ni wọ́n ń gbọ́ wa. Bá mi Mm-hmm. Oye ja bere si mu gege bi onka.
1: Yeah, so.
0: Ibo la fe ya si loni.
1: Ibo ba ya si loni.
0: E ja bere bayi. Yo ba bo ni pe I fete meti. I firo mero. Lo mo omo iya mefa. Ku si oku egba fa. Mm. Ba lo si ri be.
1: I fete meti. Mm. I firo mero. Mm. Lo mo omo iya mefa ku si oku egba fa. Mm. Ita nso pa pe ta koko alaafin abiodun hm abiodun nbo ni alaafin abiodun ti je pe joba
0: iloyo ni
1: iloyo hm okare alaafin abiodun ojoba ni iloyo ni okunrin kan wa ti an pe ni abogunrin loke eso
0: oke eso
1: abogunrin yi obi mo mefa
0: obi ko le bi tan
1: ama me be fayi boya o mi ju o ju mi ni o ni se won o nobody knows
0: pa me ma ta yin lo ma le n jade studio mi o
1: emi aba won se mi aba won ma lo le jade
0: e ja han so si aju
1: mo ni a me be fa mo ni won o se kini to mo ni o se
0: ni o bo e sa lo bi mo me fa ni mo lo bi ko le betan
1: awon bebe pa oro won o yira won
0: hm inu okunu
1: inu kunu ma wi fun pe eyin me fe pa won yi ibi ayin te fe gbe lo yi aye ti o mo ni tu mo ni ko pe baba won ba putan de da ba ku hm awa ku bi won se soku tipo kan won si mu enikan kan lo a fi yawo won o lowo lo sama kwe kapu kwe egba efa egba efa leni kwa kawa loja ya dodo ni uru aje pa mefa malo ya egba efa lona mefa mba wani ya fe wa agba duma yi igba ti mwa pa fe wa che toye ki mwa mwa agba duma yi mwa keno ma sele mwa mwa mwa mwa ba di kwe on va man si oko hmm. On man soko on man soko on man soko ah oko ti se ba o ile aye ra ra ni te ngbe yi di ko ki ko won ra sin mi hmm o mo pe to aye pa enikan ni a fi ti ibe kan ti a si se
0: awon merun
1: a ma run wa lo ma ti se owo
0: la
1: fi yo yin yo fine e mo zo debo e mo zo debo
0: ah ah nipa akaka lo wa kitin e ma so mara mo nani
1: na me be fa ba bere oko on wa ndoju orun ma hm wa nsise sise sise sise taye won itatan ah me be fa ke wa lo tele ah me be fa o tori pe won o ri fete mete hm won o fero mero na me be fa bi kusoku egba fa Hmm. Ban.
0: Eshun. Binu o ba konu. Bi eyan ba fi eti ati oro mara won. To je pe iwo oju emi oju oni. Oro beyin yo adia fun omo iya mefa ti won kusoku egba fa. Eyi to ye ki won fi mu enikan ti o ma sin gba ti won wa da owo jo ti won si sowo lati yo eni ohun. Gbogbo won wa nseru olowo. Ba mi tan yi atowe ikilo ko wa
1: oko a pe so mo pe a mefa hm si eni kan ku hm dipo kan ra fe ni kan sibe hm ti ora ma kan kan ma nu ti se lo hm a ti ko ti o ye ki won bi ti se ngan ko le to hm ti won yi omo ko ni oko a ma ngba ti o ru inu oko nu tero won o je bakana won a ti se ku oko a wi pe ki a mama duro pa lori ero leru ero kan ka fi ma wa so kan itumu itumu nu
0: esun esun ka si wa ife
1: ri ife to ri ife ife ife dada
0: esun to ba ye pe en sese ndara po won wa ni lowe lowe ni eto tin lo lowo Ekoni Tatu FM lengbo 94.9 ni. akaleka si ori oke tin te makola ni premier ni lubadan ahin abala meji oni eto ipin si abala akoko ni bi ta tin se atupale awon owe eta pe ni itan dowe awon itan to ro mo ibi to ti jade ko ola ko nbe o si kin ko re ta gba akoko teyin gbo wa leleyi aba mi ka to bo si bi ta ti dabole ta mo fa won ara le ni bere ti won mo bere bere lowo yin e ji ka mo owe yi kan sin ajala tanno yo ni pe
1: eyin na no
0: ajala tanno
1: ajala jo mo kan to le o le o awon egun re oje loju won ba ti soro bayi yo si ane u bon yu won kan ye bon ni o u bon yu u bon me u bon yu e mo tan mi egun re be ni awon pepa awon egun re wa mu lo won ko ni lu won wa lo se ati pone oko bukan won lo
0: e man to sele e je ka de oju di oja an pada bo.

0: ẹ kàbọ̀ padà lásìjú di ọjà. Ẹ mọ̀ lọ sórí ìtàkùn ayélujára Facebook. Ẹ ló máa fi àwílé yín sọwọ́ síbẹ̀, máa fi ìbéèrè kan síbẹ̀. Síbà mi bá ti fúlẹ̀ àtúpalòwe yìí tí a mẹ́nu lé yìí. Máa fẹ́ kẹ lọ síbẹ̀ lọ́gọ́rọ̀. Máa fẹ́ kẹ lọ síbẹ̀ lógúnlógún. Ìbéèrè tẹ́ dá ń wà ń bẹ̀ o. Bẹ́ẹ̀ bá dá ń béèrè ibẹ̀ tán tẹ́ bá tún láǹfààní láti wọlé. Tẹ́ tún láǹfààní ọ̀hún láti gbà béèrè ìbéèrè ọ̀hún tẹ́ tún wá dán rẹ̀ dáadáa. Tẹ́ sì dá ń torí ìtàkùn ayélujára. A jẹ́ wípé tiyín di méjì nà. Tiyín di méjì bíi kíni. Ọbẹ̀ Yorùbá náà ni. Wọ́n ní kinní kan ní tòun di méjì lọ́dọ̀ ìyá òun. Òun lọmọ òun tún lọkọ. Bá mi ẹ káàbọ̀ padà, ibi gẹrẹjẹ tá à ń bá gbà. Àjàlá ta ń nà.
1: Ọlọ́run náà nìyí náà nu. Àwọn ẹ̀gbọ́n Àjàlá. Wọ́n ti kìlọ̀ fún títí títí ṣùgbọ́n kì í fẹ́ gbọ́. Kì í fẹ́ gbọ́ rárá ni. Òbúrú. Àwọn ẹ̀gbọ́n Àjàlá bá ní àwọn ń lọ sóde ń tàwọn. Wọ́n wá sọ fún àwọn tí wọ́n máa tijú wọn tẹ́lẹ̀. Sọ̀wọ́n pé wọ́n máa tijú. Ìtijú tí wọ́n máa ti náà ni pé tó a dáa kí wọ́n máa na ọmọ ẹni tijú àwọn. Àwọn akọ àwọn yàn ní kọkúkọ lé àbúrò wọn lérí pé wo tó bá ti ṣe yìí ẹ fin dáadáa. Ẹ nà kórí kójú ẹ̀ wálẹ̀. Kọ̀mọ̀ pé wọ́n ti dẹ gọ́ọ̀tlò lẹ̀ fóun. Sọ̀rí gbàtí wàhálà bẹ̀rẹ̀ lórí Àjàlá. Láìláìlà tó mọ̀ bí láìlà tí ilé á wà. Àjàlá bá rò pé báwọn èèyàn ó ṣe wà nílé. Tí à ń fọwọ́ tí àwọn ẹ̀gbọ́n àwọn wọ̀ òun ni. Kọ̀mọ̀ pé àwọn ẹ̀gbọ́n àwọn gan ti wọ́n ti dẹ páńpẹ́ lẹ̀ fún. Bó ṣe ṣẹ̀wọ̀n báyìí. Wọ́n fin wọ́n nà á débi pé kò lè dá kankan wọn mú. Àjàlá. Gbọ́ wáyá gbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ wá padà dé. Ó wá sunu rúru sí wa. Àjàlá ta nà. Ẹ̀gbọ́n rẹ̀ kan ní. Àjàlá kí ló ṣe ẹ́. Àjàlá ta ló. Bẹ́ẹ̀ náà nu. Bẹ́ẹ̀ náà kọ́ ni. Náà kẹ́ ni wọ́n nà ọ́. Ṣé mọ̀ pé ẹni afẹ́ nà kìí tẹ́lẹ̀. Tó wàá fi po para. Kí ló kù kí wọ́n ṣe fún.
0: Ẹni tá a bẹ̀ sùn jẹ tó fi fún para. Wọ́n fi múra àjò rẹ̀ yá
1: lẹ. Ọtán ọkàn ti lu náà ni. Tó tún wà lẹ́yìn. Bá Àjàlá ti mo ṣe kọ́ sàn nù. Kọ́ sàn.
0: Ọkọ̀ wọ ọmọ rẹ̀ bọ́ sọ.
1: Kọ́ sàn ni o.
0: Àjàlá ta nà ọ ṣe bẹ́yìn náà nù.
1: Ẹyin náà.
0: Ẹyin lé ní kó olè wá jẹ tó polóko
1: wá
0: mú.
1: Ẹyin náà lè polóko
0: wá sọ́kò. Ṣé bẹ́yìn náà nù. Ẹ tó fa sábà bí òwe ni wọ́n ti sọ fún wa. Mo sọ wípé Yorùbá ò kàn ní sọ̀rọ̀ kan àbí kí wọ́n kàn ṣe ní àgbélẹ̀rọ. Ìṣẹ̀lẹ̀ ibà ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀. Yorùbá mú lọ́wọ́ ni yóò wá nù àká. Ọdídí ọ̀rọ̀ èyí tó jẹ́ pé wọ́n ṣe àkójọ ẹ̀ láàrin ọdún kan láàrin ọdún méjì àbí ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ ní pípẹ́ ọjọ́. Yorùbá sì sọ lérè fèé wọ́n sì gbé kalẹ̀ yóò di òwe. Àwọn òwe ló.

0: lẹ́gùn mi lójúmọ́ fègì lẹ́gùn mi lójú o ṣùgbọ́n mo máa ń sọ wípé bí nǹkan bá ṣe wá ń gbà mí mo máa ní kí ṣe tí ń bá sọ ló jẹ́ òpin o ẹ̀yìn náà lè ṣe ìwádìí síwájú o nítorí pé ọgbọ́n òforí ẹnìkan ṣe lé bẹ́ẹ̀ náà sì ni ìmọ̀ òfẹ́nìkan dọ́rẹ́ ìmùlẹ̀ ṣe rí ọgbọ́n nílé kò síbi tí ò lè sùn bẹ́ẹ̀ bá ní pé igi kòkòrò mọ́ gún mi lójú àtòkè láti ń wò náà ẹ̀ jayọ̀ fàṣùgbọ́n àtòkè láti ń lọ wọ́n ní pé gbọmọgbọmọ là ń kìlọ̀ oko lọ́ fi jẹ́ wípé yorùbá máa ní pé ẹni tó bá ní pé wọ́n rún orí kò sì wí bẹ́ẹ̀yàn bá sì ní pé wọ́n ń jẹ orí ni kò sì wí torí pé kó o tó re rún orí ọkọ̀ọ̀kọ̀ jẹ náà bó bá sì jẹ orí ò ní rùn bó ṣe jẹ́nu bá mi ẹ tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n bá mi fi sórí ìtàkùn ayélujára facebook ó náà ni pé olórin kan kọrin kan ó ní pé sàsàmùrà àpò sàsàmùrà láò gbẹ̀rí sàsàmùrà ẹni tó jí gòyìn mi ìlé súre fún.
1: wọ́n ga wọ́n lálẹ́
0: pọ̀ wọ́n kọrin o wọ́n kọrin
1: ọ̀n gọ̀
0: ọ̀n kọrin ọ̀n gọ̀ kíni sàsàmùrà kíni sàsàmùrà. Kini sasamura kini sasamura oni sasamura apo sasamura ogberi kini sasamura kini sasamura aibe ona awon ara le mo bi lere awon ara le ah yin le bere be yin lowo yin tori mi ti ara ara ara ara
1: yin
0: bere lowo yin yin bere lowo yin
1: sasamura
0: apo sasamura ogberi sasamura o a ti wà lórí ìtàkùn ayélujára facebook ẹ máa fi àwílé yín sọ síbẹ̀ ẹ máa fi sọ síbẹ̀ a ní báyìí ó ti kàn yín ọgbọ̀n gbàgbà ní nǹkan lọ́rọ̀ ìbéèrè ti wà rẹ́kẹ̀rẹ́kẹ́ tẹ́ ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ bá mi ẹ̀mí náà ó sì fún yín ní ìbéèrè ó nígbà wípé àwọn tó jẹ ẹ̀bùn wa ní jẹjọ ẹ̀bùn wọn ti kàn wọ́n lára ẹ tí ò bá sì ti kàn wọ́n yóò fẹ́ kàn wọ́n lára báyìí 0809-7949 Ekason Ekason
2: Ekason Kweto
0: Oru konyan atibite tinkwe
2: Otobide Ogbolade Seyi lati Asana AK number 1.
0: Ngbo.
2: Otobide Abari e. AK number 1.
0: Mm.
2: Otobide Abari e pe saba yokale o.
1: Amen.
2: Ifa.
0: Mo gba yin o.
2: Ifa le da o je si le la o da re.
0: E fi so ita pa ilu jara te ba mu.
2: Oti.
0: Mm.
2: O ye fun ibere kejo.
0: Ke fun ni ibere kejo. Aya a ni ma gun ma te.
2: Ewura ma lema.
0: Ewura ma lema. Oju eni.
2: Ewura ko ma lema.
0: Oju eni.
2: Ati ma ku sele.
0: Agba to ba bi ise wo lu.
2: Igba ti gba iwe furu wa mu.
0: Ni an fi bo furu wa mu. E furu ayin la tewo.
1: Eh.
2: Pa pa
0: pa. Mi ni number. Mi to pa number yin.
2: 9324.
0: Mm.
2: 9324.
0: 9324 ẹsùn ẹsùn ẹsùn ẹ lọ fi yin sórí ìtàkùn ayélujára tẹ bá mu tẹ bá mu 0708097049 0906209 49 ẹ kásán.
3: Hello Mọ́gbá. Ẹ kásán. Ọmọ Kúrẹ́tò. Ẹ fi ẹkú àná sí adúpẹ́ àti rọ́wọ́ yín o.
0: Ẹ ṣeun.
3: Sádúpẹ́ ìgbóná o.
0: Ẹ ṣeun.
3: Ẹ̀yin bẹ́ẹ̀ ni sàsọ pẹ̀jẹ́ o.
0: Àmì àṣẹ.
3: Báà ni mo fi yín o.
0: Báàmì
3: kì í. Ẹ̀pẹ̀ fún ẹni dàgbà ya o. Àbí àyán gbà o.
1: Àmì.
3: Àbí ló ta kóró ló dáṣọ́ lálátàgọ́.
1: Ẹ ṣeun.
3: Ọya fún mi ń béèrè o.
0: Ìbéèrè kèlò.
3: Ìkẹfà.
0: Ọya ọrọ̀ ọdún kọrọ̀.
3: Bá a fẹ́ láàárọ̀ yóò yọ lálẹ́ ni.
0: Bọ́mọ òjọ ṣòkòtò.
3: Yóò jọ kí jì pa.
0: Ẹ parí ẹ.
3: Ẹni bí ni là á jọ.
0: Màálù tó jẹ èbù.
3: Màálù tí.
0: Ó jẹ èbù.
3: Malu to jebu wo de o de kun sun jija ni.
0: Hmm. Ko ni le jasmanu.
3: Ah, emo ti jebu. Ewo wo to gbe nja mi.
0: Ah, be ni. Malu to jebu lo fi ya je Fulani. Iku oni ya lu lo fi ya je lomi ni.
3: Oh.
0: Ah.
3: Oh.
0: Ah. Mo ju be ja o. Mo
1: bi o se je
3: lo be. Be le. O se.
0: Eh gba ma mi. Be ni mo fi o se je lo be. Nigbati ode ba dele ti o pa nkankan. To gba mo si fe pa eran kan o. Yawo re o ni pe ah e mo fe yin na. Se sa wa le je mo fe bayi. Mo fi o se je lo be. Ko se je lo be.
3: Ekason baba mi o ku se o. Baba mo kini o. Ifanla.
0: Ekason
3: o se o mo dupe lopolopo mo rowo yin owo yin oni gbe.
0: Ami.
3: Olajide abosede latapata e je mu bere karun.
0: Ibere karun. Oya o, o lo ba akoko yin ti bere o. Akoko
3: ya baba oko.
0: Mhm. Oro odun. Ojo ta me suru pelu asaro.
3: Ejo rami tu so o.
0: Oro odun lojo ta me suru pelu asaro.
3: Ere ti waju ni mo.
0: Ah, a le fun be te ba ti gba kan.
3: O da, a tin yo jinja mejo.
0: Eshun, mo si mo so mo ma tenu mo o. Oro odun lojo ta me suru pelu asaro gogo ni kan lojo ti won ba tu fo ba. E ma fi awon awile yin sowo sori tapa elu jara mo bere pe kini sasamura kini yoruba npe ni sasamura olorin korin o lapo sasamura o gberi ki wa ni sasamura gangan e ka san
4: ki yo meta o
0: ojo kan pelu o
4: mami ri gba lati jebu odi
0: mami ri gba ekujo meta lati jebu odi
4: ibere kefa
0: omo ni o ni se di bebere
4: afile ke si di omelu mi
0: I lo lo pa ni lo koda
4: gbajumo ni mi sinbe
0: gbajumo ni o ni sinbe awon kon ni pe mister ni o ni sinbe eni ti o da so fun ni ti o fun ni lo nje
4: en ti o da so fun ni ti o fun ni lo nje o papa
0: ko le pe ni larungun
4: be
0: o bo mi o fun mi laso si wa le pe mi larungun
4: abe ni be
0: bo si wa nu e ba ki gbo awon ajebu
4: wan
0: esun eh mi na fe lo si jebu
1: eh na won lo jebu
0: ah ejebu na ni
1: awon jebu lo jebu
3: e ka sun
0: oruko yin ati bi te tin pe
3: ọmọ bọ́láńlé náà ni.
0: Ẹ ti pè tẹ́lẹ̀.
3: Mi ò pè tẹ́lẹ̀ o.
0: Ìgbà tẹ́ ni ọmọ bọ́láńlé náà nígbà tẹ́ pa aláró àṣọ pàtì. Ẹ mọ̀ kó bá mi o.
3: Ìgbà yẹ pé kọ́sọ́mọ̀ wa ní bẹ́ẹ̀ tí ẹ̀jẹ̀ á jẹ
0: rí. Ẹ bẹ́ẹ̀ bí mi ti ẹ̀jí kẹ́ ẹ jẹ mí bí bó.
3: Ẹ̀jẹ̀ á jẹ rí.
0: Àìmọ̀ pé tẹ́ ń sọ nù. Ẹ̀jẹ̀.
3: Àmì mo fi gbà wọ́n sọ mi rẹ̀. Bá mi mo fi yín o.
1: Ó jàre ẹ̀lẹ́ o.
3: Ó wà lọ fún bọ̀dáda Fakunle fẹ́jẹ̀ ń jẹ o.
1: Gbọ́ Fakunle. Gbọ́ jẹ ọ jẹ o.
0: Mo ti gbọ́ bá mi ti ní kí n jẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ o.
3: Ẹ̀kú àti Lébọ́lé o.
0: Àti Lébọ́lé ni.
3: Àti káwọn èèyàn Mọ́ndé. Ẹ̀kú àti Lébọ́lé. Ilé òtura o.
1: Amínà yàrá
3: bí mi. Ẹ̀mọ̀ tẹ̀síwájú o nípa tara nípa tẹ̀mí.
1: Amínà.
3: Gbogbo ẹ̀yìn tẹ̀lé sẹ́ńdọ̀ ọwọ́ yín lẹ́gbẹ̀ẹ́ tọ́ yín o.
1: Amínà.
3: Ẹni tí Ọlọ́run tọwọ́ rẹ̀ gbé 32FM kalẹ̀. Ọlọ́run ó jẹ́ mi tí wọ́n náà ogún o.
1: Amínà.
3: Ipa
0: ni mo nso ipa ke se igba o ipa
3: ipa ipa bere se
4: ipa bẹrẹ adikile ipa adikile so
0: ipa na ni ipa
4: ipa bẹrẹ o se kini
0: e tun bi mi le re pada
4: eh gbo nkan te ko da da ni
0: o no ni pe ipa bẹrẹ eyin wa ni pe igba bẹrẹ
4: okay, ipa bẹrẹ ko le ran lare ni kankan
0: je ba da je ba gbọn la bẹrẹ ko ni nipa abi eh
1: what is that
0: what is that for you video ipa bẹrẹ lokun nto
4: bẹrẹ
0: ti mo e seun e seun
4: akẹkọ na ni
0: akẹkọ ni ẹkọ ni ẹkọ ni
1: ẹkọ bi ẹkọ
0: ẹkọ ankẹkọ ni ankẹkọ ni 08097949 0906 2049. Mo bere pe kini sasamura kini sasamura kini sasamura e fi sori tapa elu jara Facebook
1: apo sasamura beri
0: e ki wa ni sasamura ki sasamura ah ba mi mo ba mi
1: se nso ni
0: e se wa so ti ba ni so gele mo gbagan ti be mi ni fe ka mo ara le o ni gege bi eni ti o mo ti be mo so
1: wo
0: e ka so
1: ako sasamura
4: o e ka so
0: oruko yin ati
4: ba mi e ku eto wọ́n ní àbíbù ní láti labẹ́ ẹkú ọjọ́ mẹ́ta a ti kó àkílé bọ́lé o yóò tura kò ní ìbàjẹ́ ẹ máa tẹ̀síwájú ẹni sàtọ́ pẹ̀jẹ́ wa a máa rí yín gba owó yín lẹ́sùn jẹ̀tọ́ yín lágbára náà láàmọ́ ṣàláwà lápòátá
0: ìlàbílẹ̀ yàtí.
4: Ifá mọ ké mo gbé fárin tó mọ ké lónìí ọlọ́run ṣeun ẹ fún mi ní ìbéèrè
0: ẹbí ni
4: wọ́n báre ẹkú wájú àbárí ìjọba ẹkú mi ní ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́rẹ́jẹ
0: ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́jẹ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹ́jẹ ẹrù òní ba orí
4: ẹrù òní gorí ìfàlà látàárọ̀ tẹ̀kín bá wọ̀nyẹn ẹrù òní gorí kọ́rùn ọwọ̀
0: bíbó kọ́rí oko wọnú
4: ẹ̀rù onígborí kó rí ó ń sá wọnú àrùn.
0: Bẹ́ẹ̀ ni
4: ẹfún mi ń yòókù. Ẹfún mi ní yòókù bá ti ẹ̀gbá mọ̀ pa gbìyànjú.
0: Ọya àìtètè gbà.
1: Wọ́n
0: ọya.
4: Àìtètè gbà. Wàhálà ìfalẹ̀ múra mi wá lónìí
0: ni. Àmúra mi bá ṣé ìnìkan bàbá pàdé ni. Ẹ mọ̀ ìyá bíbú ẹ wá gbọ́ ẹ̀yin gan-an ṣe rí tàn béèrè in tó máa ń ṣe lójoojúmọ́ àìtètè gbà ló mú ní gbàṣẹ́ a ní ó gbàṣẹ́ ẹ ṣe ìyá bíbú ẹ ṣe gan ẹ akẹ́kọ̀ọ́ ni o wọ́n lè mú àwọn ẹ káàsán o orúkọ yẹn àti ẹtí ń pè.
5: Bàbá Ifá.
0: Ẹ káàsán o.
5: Ọ̀sán mi.
1: Ẹ̀lẹ́ o.
5: Bí o.
1: Ẹ káàsán o.
5: Kò ní lè yọ.
1: Àmì iná yàrá bíbí.
5: Ọmọ yìí ni o.
1: Àmì iná.
5: Bọ́fì. Látòkè arẹ.
0: Bọ́fì látòkè arẹ.
5: Bẹ́ẹ̀ ni bàbá mi.
0: Ẹ ṣeun.
5: Ọyá fún mi ní ìbéèrè karùn.
0: Wọ́n ti mú.
5: Ẹlẹ́ẹ̀kẹ́ fàkọ́.
0: Wọ́n ti mú yùn náà. Ìkẹsàn wà ìkẹwàá wà ìkọkànlá.
5: Ẹ fún mi lọ́nà kẹwàá.
0: Ọya odò tá a bá fojúre náà.
5: Ìjọba kí lè pè é.
0: Odò tá a bá fi ojúre náà.
5: Ló máa ń gbé ni lọ.
0: Ló máa ń gbé ni lọ. Ojú iná kọ́ ni.
5: Ewúrẹ́ awúrú.
0: Àrísà iná àkótá gírí ejò.
5: Àwà tó ń lu jò tí ó sàárà fún ló yá.
0: Kìí ṣe jò irú ejò wo.
5: Ọ̀gá kárì.
0: Ọ̀ká kọ́.
5: Àrísà náà àríkà gírí ejò. Ìtòròtò tí ó dára kú ló yà.
0: Ẹ gbá ọkẹ́ ṣèjò nìkan ó ní pàtó ìjọ ní pé àrísà iná àkótá gírí ejò àgbà tó rí para mọ́lẹ̀ tí ò sá ara kú ló ń yá.
5: Ẹjọ́ náà lè jò ń jẹ́.
0: Ẹjọ́ kó lè jò ń jẹ́ o. Ó yàtọ̀ tẹ́ bá rí ọká nìsín ẹlẹ́mọ̀ sàfọ́ká kẹgbẹ̀gbẹ́ ẹ̀ lọ tẹ́ bá itọ́ kò ní tọ́yín ṣùgbọ́n wá rí para mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá tó gan le yàtọ̀ dọ̀ yín. Ẹ ṣeun. ba ga gbeje le jinje
1: ah won an won we ne o
0: ah ayo bayi
1: ejo le jo je para mo le ti re koran yan
0: ah aga tori pa won le ti o sa
1: won le
0: ara bo ya eni o ka ba wa san ti oku ah ba mi won so e ma so ore kan tun o
1: so denzo pa
0: e ka san oruko yin ati bi te tin pe
6: Nkoyewo. Nkoyewo.
0: Láti bo.
6: Láti bo Adamba ni. Ekilo fifa o, ekilo fun.
1: Ngbo ifa.
6: O tun na ti dejo. O ya mo ngbo.
0: Kile ni?
6: Mo no kilo fun ni ko se tun dejo na ko bi nde.
0: Okay, aya. Ngbo. Ibere ke lo.
6: Ike. O ke so wa gbe se tu ke.
0: Oh ya. Eni mi o se ni. Kaka komo lore jisi koto le yisan sugbon kaka komo lore babi ise wolu yo fi ojo kun ojo re leyin
6: o fi ojo kun ojo re oyin odi mo ti gba emi na mo ti wi
0: ese babi ese e kanita ti fm le ngbo lo mi lo le ti tin lo lowo e ku kale

0: mi se ri owe yo ba ma wonu ara won kaka ki omo olore oje si koto mana mana oje si si se anu de kaka ki omo olore wa bi se wolu pe ah ton mo ti baba mo ma sore fun yan ah omo wa ba bi se wolu omo ya ohun gbodo koro jo ko won to wonu lu pada ni e ka san
1: e ka san
0: ma o
1: yes sir
0: oruko yin ati bi te tin pe o
1: iya sisi latoni kara
0: latoni kara hun
1: yeah.
0: Ibo lo ni kara hun wa
1: pade
0: pade
1: eh
0: ba mi se pade
2: huh
0: e mo pade
2: nje ani mo pade
0: aya
1: ona kolo ko isola ni
0: eh wa yin wa mo kan be lowo ba mi ni
2: oh wa alo ji bi
1: ti ni eni re ni
2: aya ti mi mo pe mi so be ro e mo pade o
1: aya fun mi bere
0: e mo bere e fo ara yin tun ara yin se
1: e fun mi bere kepa
0: e won ti mu ikeji lambe keta lambe ikedogun be
1: ah e fun mi ikeji la
0: baba dobi ti oyan
1: baba ga obi ti oyan
0: eh iti mo so tan nisin
1: o wa eni tun se ni
0: ah owo baba le nwo
1: owo baba le
0: owo baba le nwo
1: owo baba la nwo
0: itado we ni o
1: itado
0: aya
1: e ba mi tun pe yi
0: owo baba le nwo
1: owo baba la nwo
0: le nwo e wo ese baba ah owo baba le nwo e rese baba nigbati baba to ji agbe oran mo re lo soko ba mi o so ninu tando be to ba ti ya se gbo
2: o tan o tan ti mi wo no
0: educate you n to se ni pe baba yin agbe ni baba han o wa fe fun ore re kan ni isu o wa so fun mo re pe isu to ba fun o je ko ga to bayi ore nwo owo sugbon ese ni baba fi nbo mo re soro ese baba gbe le bayi igba to wa de nu oko tan o wa fun ore baba re ni su kekere o ni ah isu ti baba re ni ko fun mi ko lele o ri bo se nawo ni ah owo ba mi le nwo e wo ese won ese ni baba ni kemi owo owo leyin nwo bo baba be se baba se kuru na ni su ti mo fun se kuru e ka san
3: ipa nla
0: oruko yin ati bi te tin pe o
3: o nyeron kala kulawe
0: ah mama latawe kugbarawe nko
3: awa dada o ba ro nka e fo
2: nko an jeron ken le o ba o ni o
3: ani da le o
2: amen ya rabbi bim bim
3: amori yin wo bi ran o
2: amen
0: amen amen amen
3: e tun mi ni ibere ka edogun
0: ibere ka edogun e mo gbo arakun la so gbagi
3: alakun la so gbagi aso la ran la rowo ran aso
0: aso la ran rowo ran aso elede ti o se gbin
3: kilawi
0: elede ti o se egbin
3: elede ti o se egbin
0: eh
3: ele ko se ti o se gbin no won
0: mo n bere be pe elede ti o se gbin
3: Oh,
0: hadio. Elede ti o se gbin eyin kule olowo re ni olabata.
2: Elede ti o se gbin
3: eyin kule olowo re ni olabata.
0: Ibere te bere mo ti nse lori e se gbo.
3: O da.
0: Ife momu lo mu ni. E ba mi ki gbogbo awon ara we.
3: Ta ku mi mi ti ni.
0: Ah, e fun mi si o. Ah.
3: O da.
2: Wona ti para bare.
0: Enga
2: o ti wa ba le ji
0: se fun won akoko won ti lo won bere bere kan lowo mi ni itakun ayo lo jara mi wa ti fun won lesi ni mo an so fun e pe oro aso ti wa o bae ka sa o bae ka wo di o in fe mo mu lo mu ni o tori e ko wa ba n e ka san
1: e ka san
0: oruko yin ati bi te tin pe
3: ari le wa la daro ni
0: ah mama ati ri le wa o
2: Amen.
4: I am a man.
0: Gbogbo awon oro na abadi yo adagba ti won ka ko lara re be ni ka ni pe bare en to kai so ta tu fm ne ma gbo e ka san
5: e ka fun
0: oruko yin ati bi ti e tin pe
5: ko la ki pelu ni ko ni fa la mu ki yin o
0: e seun e seun
5: baba keyin na o e ku eto e to me ni number taru
0: wọ́n ti mú karùn-ún ìkíní bẹ́ẹ̀bẹ́ ààrẹ ni mú.
5: ewu ni ìkíní ẹgbẹ́ ní nàmà sẹ́rùn.
0: nàmà sẹ́rùn méje àṣepẹ́nù igi tí ò gbẹ́ni dúró.
5: igi tí ò gbẹ́ni dúró.
0: tí ò gbẹ́ni dúró. tí ò gbẹ́ni dúró. tí ò gbẹ́ni dúró. tí ò gbẹ́ni dúró. Tó bá wo lu ni kò lè pa ni. Ọ̀rẹ́ mi dàbí máa dọ̀rẹ́ mi.
5: Ìyẹn fi kàá sí kàá ni, ìyẹn fi kàá sí kàá ni.
0: À fi kàá sí kàá kọ́ mọ́ pé. Ọ̀rẹ́ mi dàbí máa dọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ mi dàbí máa dọ̀rẹ́ mi. Lọ̀dàlẹ̀ ọ̀rẹ́ fi ń pọ̀.
2: Lọ̀dàlẹ̀ ọ̀rẹ́
0: fi ń pọ̀. Fọyọ mo ti ẹ̀kọ́ lọ́rù pé ọ̀rẹ́ mi dà mí wọ́n dọ̀rẹ́ mi lọ̀dàlẹ̀ ọ̀rẹ́ fi ń pọ̀ jábúrátà ọ̀rẹ́ tí ó dalẹ̀ òní dalẹ̀ ọ̀rẹ́ tí ń dalẹ̀ òní dalẹ̀ ọ̀fọ̀ rẹ̀ rẹ̀ ní sọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ẹja sinmi lẹ̀ ẹ́ da gbogbo wa.
2: Wọ́n náà ti fọyọ́ mo ti fọ́ àkàmú.
0: Fọyọ́ mo wá kọ́lẹ̀ mi lò bí yẹ̀rẹ̀ lẹ̀ mi fi gbìn.
2: Irọ́ wa ló ti fọ́ àkàmú tiẹ̀.
0: Ẹ̀mí gan lórin.
2: Wọ́n gan lórin.
0: Báàmì o, ẹ̀ mọ iye tẹ́ ẹ̀ bá gbé.
2: Láìláìlá, òótọ́ ọ̀rọ̀ ni ta, orin o.
0: Ẹja ọyẹ jábọ́ sí ìtàkùn ayélujára. Àwọn èèyàn ti wà ń bẹ̀ wọ́n ti fi kí n kàwó ká tó máa lọ. Olúṣọlá Olúṣẹ́gun wọn ni àpò sàsàmùrà ni àṣà Yorùbá yìí jẹ́ àpò tírín tí àwọn àgbàlagbà máa ń rán mọ́ etí aṣọ wọn láti fi tọ́jú nǹkan. Wọ́n ní àpò tírín ní tiwọn. Bóyá èyí táwọn àgbàlagbà máa ń rán àwọn ìyá wọ́n wá máa ń kó omi sí àbí ṣé wọ́n máa ń kó omi sí nítorí wọ́n ní kò rí gbẹ rí. Mo rántí gbà ìyá àgbà wá ní àwọn ọ̀pọ̀ báyìí tó pọ̀ mọ́gùn bákan náà ọ̀rọ̀ ọmọ kẹrí síkà tó ṣe ni wọ́n sàṣàmùrà jẹ́ èdè àyálò tí ó túmọ̀ sí nǹkan tí a ń kó owó pamọ́ sí. Àpòtírín tí sàṣàmùrà jẹ́ èdè àyálò tó túmọ̀ sí ohun tí a ń fi owó pamọ́ sí. Ẹ ti wọn sọ bá mi kí ni sàṣàmùrà.
2: Ṣé mi bọ̀? Ìkànnì ẹ̀ o ti ní mọ́ sọ̀rọ̀.
0: Báàmì tá a bá róbìnrin àmọ́ lérí ogun èmi ò ní sọ̀rọ̀ jàfáwá bí ẹni tí ó kùnà mi pa. Ẹ sì lẹ́ mọ́.
2: O ti ní wọn gbọdọ̀
0: sọ. Wá sọ fún yín níjọ́ mẹ́jọ.
2: Èmi lọ́wọ́ sọ fún àbá yẹn.
0: Wá sọ fún níjọ́ mẹ́jọ. Ọjọ́ ti lọ́wọ́ ìdúbà yìí máa ń dágbére fáwọn aráalé.
2: O gbọ́ ilé wọn kí yín o.

0: WFM 94.9.
1: Ǹjẹ́ ìwọ jẹ́ olórin ẹ̀mí àbí olórin jùjú? Kódà tó bá jẹ́ adẹ́rìn pòṣónú, ìyẹn comedian. Tó dẹ̀ fẹ́ ṣe tọ́, ìyẹn ìrìn àjò lọ sórílẹ̀-èdè United Kingdom pẹ̀lú àwọn ọmọ báǹdì ẹ. Exe Travels and Tours ti wà níṣẹ́ pẹ́ láti kó yín rìnrìn àjò ọ̀hún. Torí pé ilé-iṣẹ́ tó bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé. Ẹ má yà sọ́tún, ẹ má yà sósì. Exe Travels and Tours wà ní kìlómítà 110 Àpáta Challenge Road, lẹ́gbẹ̀ẹ́ Newstream Event Center, Alálùbọ́sà Quarters, Ibadan. Address wọn lórílẹ̀-èdè United Kingdom ni 128 City Road, London EC1V2NX. Bódẹ̀ jẹ́ ọ́fíìsì wọn lórílẹ̀-èdè Canada ni wọ́n wà ní Toronto. Ẹ lè pè wọ́n lórí nọ́mbà 07033449320. Ẹ dẹ̀ lè kàn sí wọn lórí email address wọn exetravel260@gmail.com pẹ̀lú Exe Travels and Tours. Ìrìn àjò sókè òkun ti di rọrùn.
2: Ọ̀rọ̀ ẹ̀kọ́ ti kọjá bẹ́ẹ̀ ní sànmọ́nì ta wà yìí, bẹ́ẹ̀ yẹn lòun ò ní interest nínú education, ó fi nǹkan ṣe sẹ̀mí ara ẹ̀. Bó bá wá ronú àti kàwé, tó tún ronú jàǹbù, mọ̀wulẹ̀ jíròrò di méjì. Lovett College of Advanced Studies lọ́nà Àbáyọ̀, tí ń gba òbí àtàkẹ́kọ̀ọ́ lọ́wọ́ ṣégé jàǹbù. Tètè wá rẹ́gísítà kó o lóṣù mẹ́sàn-án péré lọ́dọ̀ wa. Lẹ́yìn náà ló wọlé sí 200 level. Ṣé èyíkéyìí ilé ẹ̀kọ́ gíga tọ́kàn rẹ bá ń fẹ́ Nàìjíríà? Tó bá ti ní kírẹ́dìtì márùn-ún tàbí awaiting result, ọ̀rọ̀ rẹ ti gbọ́ o. Ó yá lọ rẹ́gísítà báyìí online tó ráyè òkú fáìlì káàkiri mọ́ www.lovettcollege.com. Owó wa ò fani lápò ya. Bẹ́ẹ̀ ni Lovett ti lo kọrin lẹ̀ yọjọ́ ti pẹ́. Conducive learning environment, hostel facility, ìnáwó rẹ̀ jù kalẹ̀ yìí pẹ̀lú omi ẹ̀rọ tí ń yayin. Lovett College of Advanced Studies, opposite Cambridge College, Oni and Son Hospital Street, Ring Road, Ibadan. 0814-878-1627. 0814-878-1627. Lovett College of Advanced Studies, ẹ̀mọ́ wulẹ̀ ṣẹ́jú sérò, àtúbí àtàwọn ọmọ wọn ti mọ̀nà Àbáyọ.
3: Ẹyin fans mi, lọ́sọ́kẹ́. Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
4: Ìrọ̀rùn dé. Gbogbo ẹ̀dá tó ń jí lójúmọ́lójúmọ́ tó ń ṣiṣẹ́ déédéé. Tó sì yẹ kó jẹun tó dáa. Fi ń tọ́ da àpanu. Kingdom Foods Nigeria Limited. Tó ń pèsè oríṣiríṣi oúnjẹ aṣaralóore. Lónìí ẹ má wulẹ̀ sòpò jìnnà mọ́. Bẹ́ẹ̀ fẹ́ ra láfún ẹ̀gbá. Gàrí funfun tó kan lẹ́nu gbírín-gbírín. Fùfú tó funfun lẹ́lẹ́. Tí òòrùn bànàbànà. Àkàrà bean snacks. Yellow pap. Ògì pupa. Tí gbogbo ẹ wà nínú àkámọ́ ọ̀rá lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n. Bá fi nǹkan panu sẹ́nu tó kí. Ká fi tó dáa panu. Ṣé yóò mú gàrí fi gàrí tẹ̀bà? Ká fi gàrí tó lókuta tẹ̀bà. Ògì tọ́lẹ̀ láwọn. Àkàrà panu tó tún ṣe mú gàrí. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè ẹ̀. Má fún oúnjẹ tí ò ní ma tó tó han ara ẹ léèmọ̀. Oúnjẹ tútù tí Kingdom Foods Nigeria Limited ń pèsè. Ìní ọmọ ara òkòtò àánú. Multi-service ventures ló ń sàpínká ẹ̀. Tó ń tà bó fẹ́ rà lọ́pọ̀ tàbí lára tún tà. Òkòtò àánú multi-service ventures. Ìní ó kàn sí ní KS Motel Shopping Complex, Total Garden, Oríta Mẹ́fà Junction, Ìbàdàn. Telephone 0803330-4174. 0803330-4174. Kingdom Foods Nigeria Limited ló ń pèsè. Ojú mi dá oúnjẹ pọ́nbélé tí wọ́n fi kẹ́míkà pẹ̀lú ẹ̀.

0: ba se ri pe darapo mo ba se ri pe ti gbe to radio to ngbo sita na ninu gbogbo wa ti dun lori ikoni tawa 32 fm 94.9 ikoni adare iposonu aki pe kuro le kabo sagbere idaya wa lori ikoni ti wa ba se ma mu lago marun sago mefa pelu igbadun teru tomo eleyi to je wa logun ta fi se isiwaju re ako kekeke tori akoko tori pe akori gan ogba akoko to po ninu royin amo pepe pe na lage kale sare bosi bia tu pale ba ti se mo wose ta mo yara ta aro to de je pe asiko to ye ka simi o na la tun ni ka fi gbadun ara wa e to daju bi igba ti oyinbo ba kan sugar sinu ti o na ni ke joko ke wa ni farabale e to kini on ko pariwo de lekeji ko pariwo le iso enikeji kan le mo pa tu ti de ran le tuni ka be lati nu dije ti agbara orede nigeria ti o ka bo se je pe le adulawo na lo ti waye sugbo orede nigeria a lori ofe lati kogoja lati kopa ninu dije e to gbina ya ni orede moroko lana bara ba di oro idije ti awon oje wewe tojo ori won be labi odun metadilogun eleyi to be lana to de tesi waju ni orede moroko so on de bi o lapere bo e mu pe dije on ba so pe moroko lo ti waye to je pa na gba lejo re eko orede mewa ototo to ba yan yo ninu dije awon le tumo tesi waju lo sinu dije fe yagbaye o tumo si wipe bi nigeria o se lori ofe lati gba ninu idije ti ile adulawo eleyi to nduro gege bi ko mesi yo fun idije fe yagbaye o tumo si pe nigeria ba se lo eleyi a o tun ile ikopa ninu dije fe yagbaye nigbati akoko to bikini o se wa ninu akoko awon to ba je pe won wa ni ipele awon ni mele ni mejo iyen quarter final ipele keta si asikagba meje ejo to ba wa ni ipele be awon ni awon mo tesi waju lo sinu dije fe yagbaye sugbon merin mi ti an ba wa ni ipo keta eleyi to daju lo ni sori sori ti a pin si awon won yi awon na won mo tesi waju lo mo gba kori ba mi se yen playoff lati mo meji ti o tun yan yo lapa be darapo mu awon kegbe won lo to la awon kini ohun aworan dije o on lo on tesi waju won ti gba awon kan lana nibi ti orede code fu ato ti bulu cameroon loju to ni na ti nwaye mali ati egba walu angola won ti gba ifese won se ti won to omi ododo ni ata la ni ara won boro se nlo lowo yi orede senegal iko jewe won ati iko ti orede south africa awon na tin takagbo ni iseju elekerin bakan na tanzania ati mozambique awon na gba fun igba akoko ti won ninu dije won gba kini olowo ododo na ni won gba ojiri ati gana ni o gba ifese won se eleyi to pari to ba di lago mejo awon faka baga nbe alasele toni to tu ji aroto ka mu lati bi dije ti la liga bi kini o se pari lo owo osan lati ri se kide pe awon gbe bolu bayi bayi ati bayi ni o soju ko ti Real Madrid nigba to ba koju Real Oviedo ni owo ago mejo abo lasale toni Real Sociedad oke ta lo lo ba Girona bakan na Real Vallecano o na lo sita lo ba iko Valencia bi iyen se ri niyan lo to ni kini ohun o dun wo idije ti oje wewe to n lo lowo sugba ki sugba mo orile na lo ya lara en ba ni fe ati wo idije na abi gbadun ere bola la fese gba o lagbon bi kan ti o ti kini ohun si nigba ti Nigeria ti lo e ta lo gan boya na lori ofe ati mo wo ni opolopo gba ka fi yen le ka tubo si apa bomi yato sin ta ti pekenu lori idije ele to je ti ile adulawo to je ta awon ojewewe a so nipa boye je pe awon iko to je ti ojo ri won be ni abe odun metarelogun na oro ti ribo se lohun ori oluko ni ni ati beun a menu ile oro re sugbon ka to loji na ka to so yun ka so nipa to nsele lowo ninu ko ti AC Milan tori ta gbo kien kede bayi ni pe ani osi to ba ti do pe sa Massimiliano Allegri oluko ni to wa ninu ko ti AC Milan to ko won so di sa yi bo se se o ko dagbere fun iko na kini to nsele o da bi pe ona ti fe di bola ni awon alakoso ninu ko gba bolu ti AC Milan ni San Siro ni bi mo se mo nbo lekan iko oluko ni to je ti iko jewe to jori won be labe ogun odun ile ita kede lenu loloyi labe to lewaju won Abdulmai Kaba baba ti se bo se to bayi ni si on tori pe o ti kede awon amugbalegbe re ti won mo ran lowo ti won si mo koso di ti won fi si ipago to ba di ojo 17 osu ta wa lojo aiku ni san nibi ti won ti si ipago won lara won ti e koruko won gege bi awon ti o mo ran oluko ni lowo na ni oluko ni akoko otega deniran bakan na ni keji ogbologbo Abdullahi Bifo ni o je amugbalegbe le keji eni ti o mo mojuto awon ti e je asole ni ya ti be lati se pelu Abdulmai Kaba o na ni Usman Muhammad bi yan se duro ni odo ti awon iko to je ti abe ogun odun na ni royin to ni le ti tan fi lede fe yin te je ti wa na eyi ni o ma je ona ti won o to lati lo bere idije ti awafu bi lati nu atesi waju lati mo ti o mo ko goja lo ko panu idije ti ile adulawo to je ti ojo ri won be labe ogun odun iyen ni odun ti o nbo ta n wo lokan ka de be ka tun duro na ka tun mo ni bomi ka bo si bi royin to ni se pelu iko egbe agbabolu to je wewe to jori ti won na nbe ni odun 17 ta ko si abe isakoso iwe jamo mere eboborise oluko ni fun iko ti awon oje wewe tojo ri won be ni abi odun 17 ona ti kede awon ti o mo sise pelu re bayi eni akoko náà ni Olumide Joseph ti ń dàpè ní Ajibolade bákan náà Muhammad Kalili Kachala ni ẹni kan tó jẹ́ igbákejì ẹlẹ́kejì olùkọ́ni fún àwọn aṣọ́lé oní Abdullahi Isa bẹ́ẹ̀ kéde ìdíje tiwọn náà tó jẹ́ ti ẹkùn ti wáfù ẹlẹ́kejì yóò máa wáyé nígbà tí ó bá fi di oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun náà ni ó sì máa dúró gẹ́gẹ́ bí ìkógojá kò mẹsẹ̀ fún ìdíje ti ilẹ̀ adúláwọ̀ tọjọ́ orí bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ abẹ́ ọdún mẹ́tàdínlógún irúfẹ́ èyí tó ń lọ lọ́wọ́ yìí tí ó bọ̀ tún máa wáyé ní ọdún tí ń bọ̀ ọ̀rọ̀ sì kù náà ká bọ́ sọ́dọ̀ àwọn tí ọjọ́ orí wọn bẹ lábẹ́ ọdún mẹ́tàlélógún bí ròyìn ṣe ń gbé báyìí o àfi tí nǹkan míì báyẹn tí ọwọ́ agbára bá ti bìkan wá ògbónógbò olùkọ́ni àti atamọ́tàsí orílẹ̀-èdè nàìjíríà nígbà kan rí mo sọ nípa samson yebo àsíásíá ni ìròyìn ti fi tó ọ létí báyìí pé orúkọ rẹ ti jẹ jáde gẹgẹ bí ẹni tó ṣe é ṣe kí ìṣàkóso ìkọjẹ wẹwẹ ọtọdún wọn bẹ ní mẹta ó lé lógún kó bọ sí lọwọ ní orílẹ̀-èdè nàìjíríà gẹgẹ bí ìròyìn ṣe fi tó ní létí torí pé wọn ní àwọn tí agbára ń bẹ lọwọ wọn ní ìṣàkóso ti nsc wọn ni wọn ti tọ sí olùkọni gẹgẹ bí ẹni tó ti rìnrìn àjò náà rí tó sì yan yọ ẹgbẹ ìpò ti kó ikọ tó orílẹ̀-èdè nàìjíríà sòdí ní ìpele under 20 under 23 àti ikọ ti super eagles láwọn àsìkò tá a fún láyè kó tó di pé àdá àjọ tó ń darí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàá láyé àdá wọn bá níbi tó lápẹrẹ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọmọ yùnmá ní àsìkò tí ìyàn tó wáyé ńgbà náà ká filẹ̀ bá afáímọ̀ tó nípa tó ń gbà pé àwọn kan nínú ìṣàkóso ilé díngì yẹn nff wọn ni ó ṣeé ṣe kankan pọn ọmọ wọn kí ọjà wọn dúró ju ti síásíá lọ ṣùgbọ́n tá a bá wò ní ìlànà bó ṣe tọ́ ìròyìn tá à ń gbọ́ òun náà ni pé samson síásíá lẹni tí wọ́n fọkàn sí gẹ́gẹ́ bí olùkọ́ni fún ikọ̀ tí ọjà wẹ́wẹ́ tọ́jú orí wọn bẹni abẹ́ ọdún mẹ́tàlélógún ẹjẹ́ ń débi dúró kí mú ìròyìn tó ń jẹ́jẹ́ láti ilẹ̀ gẹ̀ẹ́sì torí pé wọ́n ti kéde àwọn olùkọ́ni kan gẹ́gẹ́ bí àwọn tí ń wò gẹ́gẹ́ bí olùkọ́ni tó dáa jùlọ fún ti sáà tá a wà yìí àmọ́ kan orúkọ ńgbà tí àkókò bá tó ẹjẹ́ kí kọ́ kí yín káàbọ̀ náà kí ṣe yín pẹ̀lẹ́ káàbọ̀ sí ìkànnì adẹ́rìnpọ̀ òṣèlú 32 FM 94.9 Abimbola Lamid lórúkọ mi mo léwájú fún ikọ̀ ìgè lẹ́ni àwọn tá a jọ ń ṣe kinní ọ̀hún wọ́n bẹnu okòlù pẹ̀lú mi.
1: Ridwan Adegunle Clever ló kọ mi jẹ.
2: Ajigalado àyàn náà kí n káàbọ̀ sọ ètò ìgè.
3: Rafael Ambali lórúkọ tí mò ń jẹ ẹ máa bá wa bọ̀.

0: 32 FM 94.9.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
2: SELARIE.
1: Salary. Ah, bọ̀dá mi. Ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú. Ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC. Turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa. Olùyípadà ayọ̀.

0: eka bi to je wi pe o je agbon gbe oni bọlu alavese gba to je pa aranju kankan si ni lu sugbon to wa ya mi lenu ni wi pe won ma soro kan wi pe ta ba ko wo lori egun bi o ba pawo wale o ya feku ya lori en ta gbagba ni o gba ta ba so pe super egun gan ta la nda wo le lori wo mu no wa do lata o da le ri e si le nda wo le ri won lori nitori wa ja agbo je awon obirin na ni se bayi se bi awon awon razza ti ke dari bemo gbogbo ba won se se bo mo ti la nfe lowo kan bi ko ya won o e bi won o di fe li gba awon o ti open cap awon o ti se gangan o se bi bi te la nda wo sire ojojumo nisiyi billion aya billion ada billion bi o sugbon kan ti o je gin le soro ni pe gbogbo gba ti a ba tin gbo wi pe won so wi pe e won fe se iyan na na owo ba ti fe na owo lodun yi o mi ro gbo man ka de idaraya mo boya ko si budget fun yen ni bi an do fadi o je bi ja gbogbo odoju ni
1: e house committee on such cases o ma n pe awon to wa ni gbonu e sugbon ta o possible ko je pe boya o si ba ti pe won house so pe ege an sere ni
0: so nkan to chele ti o je mi o le so nkan kan pupo ni ipa bi ben niyan sugbon under fun awon eyan to ye ko ba ni free daraya bodo la fese gba tabi nkan mi anything under 17 under 20 wa tabi 23 e je ka mo kan ko lori e in ta ba ti fun wa ni ke je ka gba emi ja yin ni o
1: bẹ́ẹ̀ tí ẹ ti dé ẹ ti pẹ́ lórí radio 32 FM ẹ ti ń gbọ́ wa mo ṣe bóyá kú ti ń bẹ̀ ara mo ṣe àtúpalẹ̀ ikú tó pa national stadium abuja tó ti dé pé abiola mo ṣe àtúpalẹ̀ ẹjọ́ kan mo gba kọ̀ọ̀kan tán ní kí n má lọ bẹ̀ bí ó ṣe máa rí lọ nìyẹn.
0: yóò kò lè ṣiṣẹ́ ṣe èmi tí mo sọ̀rọ̀ yẹn ìtorí wípé orí atẹ́gùn ta gbogbo ẹgbọgbọn ni gẹ́gẹ́ bí
1: refugee camp la wá wà ni.
0: kò ibi tàbá gẹ ju refugee lọ ẹkú gẹ la wà báyìí.
1: Raf
2: Atọkun.
1: Ìdí tá a fi ń pariwo ilé tèmi ìpẹ́sìn ṣe ń pariwo under 17 mi látúntì bẹ̀rẹ̀ àjọ ẹ̀ next year ṣé wọn ó tún lọ àwọn tó mọ̀rọ̀ sọ wípé síàsíà one way or the other ni choice àwọn tó wà ní ìṣàkóso NSC pé àti test àti rí ṣùgbọ́n àwọn kan tó ti mọ́mọ́ wọn bọ̀ tí wọ́n fẹ́ pọ̀n wọlé bá a bá tún ṣe ń bá lọ nísìnyí ṣé ojú kan ọ̀dà nàìjíríà ọjọ́ wo náà lolympic last tambu tó bọ̀ ta sọ pé mo kábàámọ̀ pé mo ṣe àṣìṣe rí ó àṣìṣe ti di identity ṣe ní country yìí kèé ṣe ìpè níta àrílà sọ bóòlù ò tún ṣe ní rí bẹ́ẹ̀ torí awata jẹ́ stakeholders you can gbé ẹlòmíì stakeholder ẹ̀jẹ̀ ṣòro fún stakeholder ni mí because I'm a fan of football and Nigerian mo ń gbádùn kínní journalist ni mí so stakeholder ni mí nínú kínní awata jẹ́ stakeholder náà fìyà kínní jẹ àwọn òpìlẹ̀ wo ìjọ nàìjíríà bá ní bọ́ọ̀ ní benin republic nira àwọn níláńlá kan lọ ọjọ́ tó wá jẹ́ pé portugal àbí italy bí tí àti rọ sọmù náà sọ pé olórí làwọn fẹ́ lọ woru ẹ̀ jẹ ká máa retí pa lọ fún next one torí èmi kí ló máa mú mi jókòó woru ọ̀dà 17 nísìn my country is not there àfi tí bá wà ìdú nìkan máa kàn lọ wò pé mo fẹ́ wọn ọ̀dà 17 ṣé ẹ tún ṣe ètò tó ń bọ̀ wọn ó tún bẹ̀rẹ̀ rọrùn yẹn báyìí ni àbí kágbà pé eléyìí ti ṣe sí.
2: atọkùn ṣe kán sọ àwọn tó máa lọ sí ìfẹ̀yà àgbà yìí kán sọ wọn di 20 níṣẹ ní ètò tó ń bọ̀ yóò èmi lè fún lè fọwọ́ ìṣòyàn pé nàìjíríà ò tún nílò nàìjíríà wà lọ kí n ṣe pé atọkùn nàìjíríà wà lọ wọn tẹ pé wọn ṣàṣeyọrí jù tábà sọ pé ní ọ̀dà 17 wọn ti gba fi ẹ̀yẹ yìí ní ẹ̀ márùn-ún brazil ẹni tó pawọ́ tẹ̀lé wọn a rí nǹkan tí mo rò kò ṣe ní ọ̀dà 17 tí wọn gbà lọ náà ní wọ́n kọ̀
0: tí wọ́n gbà lọ 2023
2: argentina pẹ̀lú tí squad argentina yẹn ṣe dá ní ọ̀dà 17 wọn tẹ pé wọ́n pa gúgùn òun níbẹ̀ òun ni morocco náà ni final tó jẹ́ fi gba ìfi ẹ̀yẹ yẹn so kí náà wọn ṣe kí ni morocco ṣe táwọn náà ò lè ṣe and kí ni kò yà mí náà ìgbà tí ẹni tó jẹ amaju pini tó wà ń bẹ náà tẹ̀lé nígbà tó máa kúrò ṣe bọ́ọ̀ náà fọmọ òye lẹ̀ so kí lẹ́fẹ́ kó ṣe ṣe bí ìpasẹ̀ tí ẹni tó fà á lẹ̀ náà lòun náà máa tọ̀ so kò tí ẹ̀ṣẹ̀ lọ wọ́n ti structure tán ẹ̀fẹ́ kó ṣe máa lọ bẹ́ẹ̀ náà lòun ṣe máa lọ super eagles sọ pé ẹ̀ kó wọlé lọ àárín resort ọ̀nà àwọn obìnrin gan ẹ yẹ ká wo wafcon tó gbà lọ last morocco náà wà tán àwọn kó tó di bóyá àwọn bí àwọn gẹ́sì padà ìkọlá ìtúpọ̀ àwọn kó tó di 3-2 wọ́n ti náà wà 2-0 down now àna àwọn kọ́ńtì náà ti ń gbọ́ mọ́ wa lọ́wọ́ kò tí kì í ṣe pé ìgbà àkọ́jọ́ pé nàìjíríà fẹ́ bá morocco bí tẹ́pá ti máa lọ fọkàn balẹ̀ kò sí ẹ̀ àwọn obìnrin gan àwọn manchester obìnrin gan gbàgbọ́ ọkàn wá gan balẹ̀ lóye tí wọ́n gan mọ́ torí kò sí good performance mọ́ lápàdọ̀ tí wọ́n bẹ̀ ara àjẹlé blame wọn agbábọ́ọ̀lù yìí nígbà ìpẹ́jì ṣẹbi tí ìwúrí bá wà lọ́wọ́ agbábọ́ọ̀lù máa ṣe nǹkan tó pọ̀ wọn lọ́jọ́ ẹ̀kan ṣe and kí náà àwọn other countries ṣe nígbà tí tanzania bá lọ angola ń lọ sí under 17 tí nàìjíríà bá lọ and nǹkan tó jẹ́jẹ́ bí pride wà nìkan tó pẹ́ àti ibẹ̀ láti ṣàṣeyọrí jù afcon yìí tó jẹ́ ti under 17 àti gbàlẹ́ méjì wọ́n kọ́ pa gbàlẹ́ márùn-ún tó pọ̀ kò fẹ́ sọ orílẹ̀-èdè tó pọ̀ súnmọ́ nàìjíríà àwọn àjọpẹ́ nàìjíríà wà lọ wọ́n tún sọ àwọn slot tó kọ́ àwọn tó wà tún lọ sí world cup wọ́n sọ di mẹ́wàá àárín lọ afcon náà wọ́n sọ di mẹ́wàá wọ́n increase àárín yẹn lọ ìyẹn world cup àárín lọ so kí ni òun lẹ̀ tí ó ti dojú láti lọ ẹ̀gbọ́n tó jẹ́ ìṣẹ̀lẹ̀ máa ba lọ lélẹ̀ kò sí any solution ẹni tó jẹ́ bí president wa gbọ́n wọ́n fi bẹ́ẹ̀ ìrúwọ́ ọkàn lọ sí ọ̀nà sports.
0: Èyí tí bẹ́ẹ̀ lè wá kọjá
2: ọ̀nà sports. No nígbà tí dati ok gbogbo economy ò dá tí ẹ yí sports bá tẹ̀ tún fún wa níwò iṣẹ́ wọ̀nyí ò ní wò ni ẹ wo tọ́wọ́ àwọn olólùfẹ́ football pọ̀ gan-an.

iṣẹ́ my Abuja Home Limited ni mo ń pè ọ́ sí. Àwọn ni wọ́n ní ilẹ̀ tó tó bíi 50 plots, 50 plot of land ní Mòwe Ọ̀padà. Láàrin méjì ìpínlẹ̀ Ogun sí ìpínlẹ̀ Èkó. Ìrìn ìṣẹ́jú 15 ni o láti Redeem Town àti Mega Bus Store. Gbogbo lẹwà pátápátá ló jẹ́ ojúlówó tí kò sì sí wàhálà ọmọ nílẹ̀. Lọ́wọ́lọ́wọ́ báyìí 500 square meter plus 5 million naira péré là ń tà. Ẹni tó bá wù láti ra ẹ̀ka ilẹ̀ kan 25 million naira ni o. Ìwọ náà tara sàsà. A ti ta Mòwe fẹ́ sún àtàn. Fẹ́ sún là ń tà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ìwé ẹ̀rí tó jẹ́ ojúlówó ló sì wà níbẹ̀. Gbogbo plus tó kù lórí ilẹ̀ yẹn kò ju 50 lọ 50 plus. Nǹkan rere ni kéèyàn ó dókòwò nínú ilẹ̀. Dá ilẹ̀ lónìí nílé iṣẹ́ My Abuja Home Limited láti ra ilẹ̀ tiẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa pè ní 0701 148 9931 0701 148 9931 My Abuja Home Limited, ilé iṣẹ́ tó ṣe fọkàn tán lórí kárálẹ̀.

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit that alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rin jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 8080.
2: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
3: Power Oil, hey, Power Oil.
4: Hey, kí ló ń sún ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sí ìpele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
5: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
7: A nípa ẹ̀tún kábọ̀ látọjọ́ ọjà lẹ́ẹ̀kan yín lórí ètò ìgé níkànnì adẹ́rìn-ín-pọ̀ṣónú 32 FM 94.9 Laughter House òkè téńté Premier ní Mọ́kọ́lá Ìgbòrò ìlú Ìbàdàn. Ìròyìn èdè àyálédè Yorùbá tó ń tàtúpalẹ̀ tó ń bẹ́nu ẹ̀ òun náà láti ń gbádùn ń bọ̀ dẹ́pọ̀ mọ́ alójú òpó ayélukára wa bẹ́ẹ̀ bá ráyè gbọ́ àti wí ká ti tẹ́dùkù lórí yẹn náà. À ń bọ̀ lórí kankan lẹ́ẹ̀kan lilipotia ọdún ayọ̀ lórí àwọn olùkọ́ni tí a ka orúkọ wọn kalẹ̀ Libri láti inú ikọ̀ ti Sunderland Kate Andrew fún ikọ̀ Bedford Anthony Raiola Bournemouth Michael Carrick Manchester United Pep Guardiola àti Mikel Arteta àwọn yìí tá a tán ṣàkalẹ̀ ìtọ́rọ̀ bá dá mi pé ọ̀rọ̀ pé ẹgbẹ́ àmì ẹ̀yẹ́fẹ́ nìkan kò sẹ́ni tí ò ṣẹnu ogún náà àti ọmọ ẹ̀bẹ̀ kan tó ṣàwọn wọn báyìí wọ́n ti ṣe kálukú náà ni. Àìwọlẹ̀ wá ríṣẹ́ pé tán máa ní kẹ́yìn yóò sọ ọ́ kìí ṣe pé iná ẹlòmíì ò lè sọ tiẹ̀ o tán máa ní kẹ́yìn yóò sọ ẹni ni mo tọ́ka sí ìdí sí rí.
8: Mi máa tẹ̀lé olùkọ́ni Mikel Arteta tabanika ohun kan tí olùkọ́ni yìí ṣe lẹ́yìn pé wọ́n gbé àwọn agbábọ́ọ̀lù tí wọ́n nílò níbẹ̀ sá gbogbo ìṣòro injury eléyìí tí wọ́n kojú ìfarapa lọ́tún lọ́sì so wọ́n tún rẹ̀ tún mọ bó ṣe manage ikọ̀ yìí lẹ́ nínú gbọ̀ngàn tó di ibi ọwọ́ april yẹn nǹkan fẹ́ máa dàrú tó jẹ́ pé ó ti ń yíwọ́ bọ̀ tàbí rò pé bóyá wọn lè gba ligi yìí mọ́ ọdún ló tọ́ wọn ti gba ṣùgbọ́n àwọn ọlọ́wà lókè tètè báyìí so kíní ó tún manage ikọ̀ ìtọ́jú ó dẹ̀ da ikọ̀ rẹ̀ padà sí ìkọ́lé ìta àmọ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ rí àmì wọn mú padà tó jẹ́ pé ó fi dúró sí orí tébù àkọ́kọ́ nísìnyí tá bá ní ká fi wọ́n wí ikọ̀ má sì tó jẹ́ pé wọ́n gbé àwọn agbábọ́ọ̀lù eléyìí tó nílò ní January ikọ̀ Arsenal wọn ṣe transfer kan ní January wọ́n dẹ̀ tún mọ bí wọ́n ṣe ń lo àwọn agbábọ́ọ̀lù yẹn tí bá ṣe pé bí ìfarapa gan lọ́tún lọ́sùn tó wọlé ni èmi rí pé kí wọ́n ti decide league yẹn kó tó di pé ó máa tó àsìkò ìṣó èmi rí pé ikọ̀ Arteta àti àwọn ikọ̀ ẹ̀kọ́ wọn ṣe dáadáa so èmi ni èmi rí pé ó tọ́ sí láti gba àmì ẹ̀yẹ yẹn.
7: All right, bàbá ọgbọ́n
9: adọ́gun
7: ṣé bẹ́ẹ̀ náà lọ́rọ́ rí.
9: Ohun tí mo róye ń bẹ̀ ni pé ká tó lè sọ pé bóyá olùkọ́ ni kankan ló ṣe àṣeyọrí jùlọ ó ní láti ṣe ní ṣe pẹ̀lú pé kí ló fi dà àṣeyọrí tó bá tán bá ṣe kóyàn lẹ́ni sí àwò wíwódà olùkọ́ni Arteta ṣógbà líìgì olùkọ́ni ilé ṣógbélé olùkọ́ni ilé ṣógbélé láfi lè mọ òkàn lè sọ pé bóyá ìwọ ló dájú nínú àwọn tán bá mú kalẹ̀ láṣẹ pé bóyá ò ní nǹkan kankan wípé nǹkan tí mo fi ju àwọn ẹlẹgbẹ́ mi lọ lé ṣùgbọ́n gbogbo àwọn olùkọ́ni tí ẹ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àwọn ni wọ́n ṣe dáadáa ṣùgbọ́n ó ń kó olùkọ́ni nǹkan tí mo wí pé mo ṣe àfẹ́rí rẹ̀ bẹ́ẹ̀ olùkọ́ni yẹn náà ni Unai Emery mímọ kan tó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ̀ torí nígbà tí sáàyè fẹ́ bẹ̀rẹ̀ mo wò wípé àwọn alákòóso Aston Villa gan ò lè sọ gan kan fọwọ́ gbáyà wípé àwọn lè wà nínú àwọn márùn àkọ́kọ́ lórí tábìlì báyìí tí bá dẹ̀ ní ṣe mistake olùkọ́ni Anthony Raiola ti ń mú ìyípo ẹlẹ́kẹfà gan ló wà yẹn Bournemouth Aston Villa ló ń bẹ nípò ẹlẹ́ẹ̀karùn wà dẹ̀ olùkọ́ni ti ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀karùn lẹ̀ pàápàá jùlọ nísìnyí bí nǹkan ṣe lọ báyìí nísìnyí olùkọ́ni Aston Villa tá à ń sọ nípa rẹ̀ yìí ó ń bẹ ní ìdíje UEFA Europa League abala àṣekágbá káti sọ pé yẹn ṣe lẹ gẹ̀ẹ́sì ó tún bẹ nínú márùn àkọ́kọ́ ẹ wo yí àsìkò tí Aston Villa fi wà nípò mẹ́ta àkọ́kọ́ tó fi jókòó kalẹ̀ pẹ̀lú irúfẹ́ irú àwọn agbábọ́ọ̀lù kéréje tó ní níbẹ̀ kí wà nìkan tẹ́ rò wípé ẹ fi lè mú Anthony Raiola tẹ́ fi lè mú olùkọ́ni Unai Emery kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ fi mú lóòótọ́ olùkọ́ni Arteta ó ń bẹ ń bẹ̀ kẹṣẹ́ láburú olùkọ́ni Guardiola ń bẹ ń bẹ̀ àwọn tó yẹ káwọn abẹ náà nìyẹn ibùn kárìgìdẹ́ gbé àárín ọ̀nà ló ti gbaṣẹ́.
7: Ṣé àyè tíyàn bá wà lórí tébù náà fi máa ń ṣa olùkọ́ni tó dáa ni.
9: No kò ń ṣe àyè ṣùgbọ́n ìtẹ́ fi ń ṣe olùkọ́ni tó dáa ni pé kí ló fi dà kí ló achieve pelu ruko oroke ni ba ta so Sunderland ba nisin Sunderland ko si ni mejo
7: ki wa ni ejo mo le fe bi bere kan kini Unai Emery lo ti fi Aston Villa achieve bai ni sayi
9: ina ni mo so gba ran kan to ti fi achieve na ni a lo nbe lara maro akoko nkan temi so na ni ye pe in to fi le mu won okay kini Anthony re o la se bai so na ti je league gan kan ko gba ko goje anything sugbon ka so pe boya ka mu lara rufe ru awon ti mele bai emi le tele oluko ni Ateta kamu kwa lota na waje boya ni ati riru fe ru sa yi ri la ni bi sa bi maru zeyin ti e pe Man City koni bere ta bi koni wa loke ta bili ni bere sarara ti e ba se ko boya lenu jo meta ti nkan fe fi ti Man City joko me la ni bi abi bi ose bi meja bo se kan o si pada o si ku nbe olukan na Ateta de tu gba se pada ni pa koko yen mo ro pe odun yi odun mi ke Ateta ni even ko mo gba league tabi ko tu gba gan o se daada ta yon ti opolopo yen le focus loto loto kara gba bolu fun oluko ni ko dabi ko ma lo won la gba bolu ji o po je bi ri gba en da won mo fe gbe si bayi o se daada o na ti ndi o ti won lara awon o ti ko nu baby coach o ti ndi agba o je lo so o menti awon olu o menti an gba bolu daada o nbe ninu awon oluko ni mi le falasi pe to ba ye pe dandan ni ka mu ninu fe iru awon ti to le yo mo le falasi oluko ni Ateta lodo timi
7: e sun gan ni baba wa kile so nipa awon ti an la kale kile yin o fi sodi won oluko ni te be so pe yato si okay te fi sodi won pe oluko ni ka ma tara wa no ni sayi sara re osuba re ri won mu ele tayo awon toku
1: e ko ni awon meji le mi se pe kini se wa and en to ba je gba league yen to ba para gba league do fe se won se oku meji ti o ma fe pari so en to ba gba league ni mi se pe o se ma fe jamo lowo ka je ma gbadun pe ife se won se ma run pe ni Arsenal se padanu sai ba kan na iko Manchester City ife se won se ma run na meji se padanu iko to yo Arsenal kon fi ni eji ju iko Manchester City lo ni pe Man City ti draw ife se won se tun lo bi meji and Arsenal bi mefa ni ko ife se won se to pe won gba draw nbe so won ni point en lo fi ju awon to fi je pe 2 points lo wa laarin meji so won meji won wa spectacular dada and en ti ma two teams le keta won and Anthony Iraola coach Bournemouth arakunrin ti se dada nipa ti Unai Emery mu ko fe mu ko kekere dem ah ni fi Aston Villa ni gbe se gbe Bournemouth pelu type of player ton ni so kiyan to le ko be awon boy team bi Bournemouth en jade wa laje ti wa ni po kefa and Saudi ti pa ba 55 points lo ti gada joba to ti se to ba se boyo won fe se won se to ku ti team to ba po ka ma bi po ka to ma boyo o si le bo si le bo se position yin do Champions League ko ti sure bo si le
7: close si Europe to ba ri ni si
1: club won o close si so agba koduko ni o je ku won wa o je se me yo ja na se me yo lo nkan won pataki nu nu team won je ni so I ok no mo tip won na se eleketa and bi fe se won se meje pe lo se padanu sai pelu ko Bournemouth ni bi to won Manchester City won Arsenal bi se won big team be yen wa so nkan temi nko bi an on ko fi clarify ju kilo ko Unai Emery lo an ka ju ba gbadu meke kariki no ara ku yun o de abi nkan to sai pa abi to sai pa pelu ko Manchester United ko se to le on pe Manchester United ma wa po keta lowo ta wa belu itabili ko se to le se ben gba ti safi be ti safi be ngba to fa londa amorim so ara ku yun o cha so on ni ko ti won fi qualify won ton fi kon people is be so gba ti league ba ma pa en ti league ba pada jamo lodo Mikel Arteta o si ni upper edge bi 60% over Pep Guardiola ni owo ta wa bayi ju no gba ti league ba pa la ma pada mo wo en to le kusi so Arteta lo si sun won lenu lo ko Pep Guardiola mu je ti ma mu Anthony Iraola nu ma fi se iketa won sibe
7: boya ka gbiyanju ka so bi oro mo fe tele gbo ti han to kale ṣugbọn ti o ba ni ki mu mamula ni han meji eni a le so pe Ketadrus olukọ ni Brentford ko le gba ami eye laarin awọn yoku re o se se ka so be ṣugbọn ti han yan mi lo kan se mistake o o gbase lọwọ Thomas Frank debut season ni Premier League awọn ti o ma n wa aru e won pe lo o Anthony Iraola lo ti close mo Europe for the first time ninu tan Bournemouth despite gbogbo ti ko kuro ninu team yen gbogbo eyan kan Bournemouth na ti sajo tan ki loruko ma yi Carrick coach meji ni me lokan mi ni ti Guardiola to ba gba Premier League mo le so pe o to si ti Arsenal ba gba Premier League Arsenal ti se bebe season yi o ko awon yoku so di sabe fun a long time ki Man City to de ba nbe o re tu ti ta pada sayi e olukọ ni o merit e but ta ba ni per game la ma gbe kini lodo temi Carrick ni o number 7 lo ti gbe Man U to ba je pe per game ni iwon ba game ti kaluku gba ta ba gbe le point hello sir Carrick ba ni point everybody lo tori die yi lodo temi Guardiola kiloku to fe ko loju ogun awon ke gbe saka bulada ni iwo gbe ke 47 o gbe amo personal career o gbe dani so ta ni ba tun pe yan to loju ogun iwo na tun wa so pe o tin lusu ami so lodo temi ti kariki ba ti ba mikel ateta ba gba ti mikel ateta ba gba trophy ko se nikan kan be mo o na lo to si sugbon ti o ba gba na e be so ko laarin won ati kariki tori kariki wa je pe per game to wa je pe kariki gba ju ye game to gba lo 15 abi to ba gba ju ye 15 yen lo definitely am a compete pe lawon to ti ba nbe o gba game yen o de gbe won de number 3 ko de ti so pe number 3 lo fe duro ati mo ara ti man city fe da
8: tabada ni ka wo awon iko to na o na iko Arsenal iko Chelsea
7: Man City lo fi se 1-2-0
8: ati ko Manchester City ni o ni awon iko to na to je pe o de na won daada ko je pe boya o se si o na won daada leyin bi fese won se meje to pada nu nikan ni mi wi pe o fa kude fun sugbon awon fese won se to na awon iko to je pe o bi o wa ni top 10 ni o na na to je pe o de sharp point tabada ni ka wo good defense 950 man only plus 11 good difference ni o ni se mi ko ya lu ko ni ka iko se daada sugbon to wa yen ti ateta o ba gba league ni mi pe boya o le se fe fun
7: oh ti e le fun tori mi o gbo ri pe en to bere half season o gba coach of the ball to ba je pe analytically o ta pe be se fe ka toni yen o ah ara bori bana bana oni ba se ba o ko ye okay.
1: I'm going to go to the house. Ibrahimovic on lo dabi bi special advisor to je bi alagata laarin awon team e similar ati awon to je bi awon owners for awon to n partner pelu won so anarakun yi len do meta olukoni na tin complain lati gba ti won ti padanu fese won se won koju ko Napoli pelu amayo kan sodo won ni akun tin complain pe Ibrahimovic in pe o tin interfere se awon nkan to e ko interfere nkan to wa nkan ise Ibrahimovic nu team won koju pe nkan to ba sele nu team ma inform awon to je bi owner ati awon to je bi
7: co-owner
1: ti o wa nbe ni ko si nkan to kan pe an select player ko si nkan to kan pe a fe mu talk yen to goalkeeper so nkan yin pelu nkan to lu kan so lo tun ma ma fun won na advice lo tactics in pe kan bayi ni ke lo se nkan bayi ni ke lo se ki se se ni e se olukan ni yin so and the ton se olukan ni pe ma manage won team yi tactics to ba fe lu ma lo ko je ma fun an result and ra ko inu won na je nti alagba to ti wa pelu won so lati le won ma so pe won le pe bi won fe pada ku nu team e ko dun pe nkan to nsele laarin won ati bremo to ye ko si irepo okan laarin o meji mo to ye kinu wa ma gba bodu le fun kilo ba won so ko si nkan to le ero ke gba ma wa lo yin okan lukan ni pe abun kan agba bodu so won ni to ko a le ko yen ko pe bi amovic no won o ke nu nkan yi sin na to 2023 won lo kuro to yi taya nu team yi similar yin so a le ko yen won o ke nu team yin so o le ma pada popo pelu awon agba bodu yin pe e ma se dada fun ko e kan le fi sack bi a che ma le bo si owo to ko si nkan to lukan ni o le ma nkan be to yi o ni leta ti ma pe player do won awuja to won fi le pe won de won da bi senior colleague si won so won le pe won lati advice won ko se nkan to kun e ise olukoni ni e ko fi won le bi awon agbaro te pe iroyin fi demo le npo pe bi awon afa ile ati awon likes beyin so nkan to olukoni to so nkan to mi pe nkan to ko se ni pe oke pe awon to je alakoso pe nkan bayi lo nsele ko salaye fun won sugbon ka ma je gbagbe npo ko so olukoni ninu Italian national team lowo lowo bayi so olukoni lo won na je tips pe boya pe won tin tagbo na mo pe o se se ko je pe ise alegi npo ye se ko je pe ise na ma fe boso wo tun na yen masculine lo alegi
7: ejo ibi sa tara mo bi ki ma to odun elo bayi
1: 43
7: mo le fi olorun ba se lerin bi bayi pe ki ibai movie ko to 19 ni mo tin follow e kinli wonu wonu gbagbagba ni mo follow e tori player ti mo like ni AC Milan won fe pada di eni ana eni john
8: 44 years
7: so minus 19 we odun ti mo tin tell lataye ki se mambo na pe be mambo ff ni sweden ni mo tin tell because of his acrobatic style of play to ba wo AC Milan legend to fe so won di pure water nu
9: kesi alagidi te bonge gbo te yan mo ti e le gbe sinu bo ko ma ba yan soro you have a one control bo e je gin kodo ogbo nkan so ibi te gbe si yan yo da wa la le to je ko lu ko ni yan se ohun na ni en ba ti gbe yan si be ti re ni you have loro gbo to je se en to le control to e je hun le yo nda se yin ki ma ba de mi lo ta ba de we si mi la na de le awon no ri bi ti jo mo iti yi wo bo re were so good luck e ja ma wo bona nkan to le te yan yo
10: asise o ko gbo o ai duro ti kadara.

0: jírí ẹ wo ìkànnì adẹ́rìn-pọ̀ṣónú bí wẹ́ẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn ló tò sí 32 FM 94.9 àwàdà bàbá àwàdà.
1: ṣé ó ní ìyọ̀tá títú o.
2: ẹ kọ tí ẹ ìmájì pé ẹ jí láàárọ ọjọ kan ẹ dẹ rí pé ẹ ti jẹ lótò 20 million naira. kí ni ìkọ àkọkọ tẹ máa kọkọ ṣe.
3: ẹ ṣe mo máa kọkọ san gbogbo gbèsè tí mo ti jẹ ná.
2: ok
3: then 2000 naira tí ó wá ṣẹ́kù. má fi yẹn mo jẹ sí. Jẹ́ káàárọ̀ mọ́.
4: This case was performed by Funny Governor.
5: 32 FM 94.9.
6: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láéláé. Ní ìkànnì ìfẹ́yín ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
7: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
6: 32 FM 94.9, à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: gbogbo ẹgbọ gbogbo ẹ gbogbo ẹ lọwọ orí náà ni ọpọlọpọ ẹdá ló ń gbé ìgbésẹ ọpọlọpọ ẹdá ló ń gbìyànjú ọpọlọpọ ẹdá ní ńlá kàkà ọpọlọpọ ẹdá ni wọn ń sáré bájà síbẹ síbẹ wọn pọ ṣẹṣẹ kásán àwọn orí adùn ọsàn kò tọ sí wọn lẹnu àwọn ará ẹlòmíín báyìí yóò kàn sùn kalẹ náà ni kó tiẹ ní sapá kò ní ṣe kankan ṣùgbọn gbogbo tó bá ti ń ṣe yóò wá mọ bọ sí i yóò wá mọ wò pé yóò wá dà gẹgẹ bẹni tó máa ṣe lójú ara rẹ bẹẹ làwọn èèyàn tí wọn ń là kàkà tí ò bó sí ni pé máa dúpẹ lọwọ orí máa dúpẹ lọwọ orí ṣùgbọn bàbá ṣe ń ṣe tọlọba àmì ẹdùnmàrí ń gbà fún wa wọn jẹ kí èròǹgbà rẹ àti èròǹgbà wa kó máa bá mu àwa di aláyọ àdẹ̀ntí àwọn èèyàn tí wọ́n ń celebrate àwa náà tí wọ́n ń celebrate àwọn èèyàn ọ yẹ ká máa dúpẹ́ ni kì í ṣe mímọ́ à ń ṣe kì í ṣe mímọ́ à ń wù kì í ṣe pé ìwọ ló mọ̀ ọ́ jù àwọn tó mọ̀ ọ́ jù ọlọ ìbò ni wọ́n wà wọ́n ní pé orí àdúlóbàdó ṣe bàbá rẹ akèrèǹgbè ẹ̀mù ni wọ́n fi ń pa lọ́nà ọ̀kọ́rọ̀ nítorí eléyìí adágbàgbà àti lápẹ̀rẹ̀ àtúndọ̀bà àdẹ́dà àtìríkàn náà ni ọ̀run ọpọlọpọ ẹ̀dá ni ó fẹ́ kú láàyè kan bọ́ síbòmíì tó wà tí ó sapá tuntun àwọn èèyàn ò rí gbìyànjú ẹ̀ ṣùgbọ́n gbogbo gbìyànjú rẹ̀ kò ní bẹ̀rù ń gbà mú wọn ni pé ó dẹ̀ try gan ó try láti kúrò níbi tó wà yẹn ṣùgbọ́n ọlọ́run gbà fún ọlọ́run tó ń gbà fún wa àwa rò ó irú rẹ̀ ó dẹ̀ bá ti wà mú ẹwọ́ ibi tá a dé lónìí ó yẹ ká celebrate àwa gan àwọn èèyàn ti ń pè wọ́n ti ń kí wa ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí a ṣe ẹba mi yọ ní laughter
1: house ẹbọ wa náà yọ
0: ẹbọ wa yọ ẹbọ wa yọ ẹbọ wa yọ ìtúrẹ́ adágbègbè padà sí dọ́là tó kàn láǹfààní ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ nítorí káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ kàn ní 32 FM ẹtúnyẹ̀ ètò ẹba mi yọ náà ní báyìí ẹtúnyẹ̀ bá ṣe máa ń ṣe tí ni pé kẹmú fún yín kẹ fi àtẹ̀ránṣẹ́ sọ́wọ́ lè jẹ́ whatsapp message ó lè jẹ́ sms nọ́mbà tí ẹ máa fi sọ́wọ́ sí náà ni 0906 2949 ó lè jẹ́ sms ó sì lè jẹ́ lórí whatsapp ni àbá yín kẹnu ẹbẹ́ ṣe wá máa ṣe lélẹ̀ o kí lorúkọ ẹni yẹn kí ni wọ́n ń ṣe ìgbà wo ni wọ́n ń ṣe àti bẹ́ẹ̀ tẹ̀ ń kí wọn gan báwo ni ìbáṣepọ̀ yín ṣe jẹ́ ṣé pé tí a bá dárúkọ yín lẹ́ẹ̀kan létí wọ́n ni lágbájá lágbájá bá yín ní tó ṣẹlẹ̀ nìyẹn ẹmọ tí lẹ́nìkan ti fi àtẹ̀ránṣẹ́ sọ ọ́ ní ká bá wọn kéèyàn wọn ò fọ́rúkọ ẹni yẹn ga sí débi tí wọ́n fi nọ́ḿbà ẹni yẹn náà sí àgàn wàá tún wá fi orúkọ tàwọn náà sí
1: lórí ètò ẹbá mi yọ nírọ̀lẹ́ yàtú ti dé gẹ́gẹ́ bí ìṣe wa a tún mọ ọ̀bára wa yọ náà ni a mọ ọ̀bára wa dunnú pẹ̀lú ògùn ọlọ́run ọba ìhìn tí bá ń jẹ́ ìdùnnú ayọ̀ báyìí kò ní filé wa lẹ́ o lágbára ọlọ́run ẹ tún mọ jẹ́ káwọn àtẹ̀jíṣẹ́ yín wọlé náà káwọn sì mọ jẹ́ iṣẹ́ yín olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yín nù o bó ni ifá mi.
0: Ayọ̀ ni o.
1: Àwọn àtẹ̀jíṣẹ́ sì ń wọlé lórí 0906 2000 949 ẹ mọ gbàgbé o kí lorúkọ yín kí lorúkọ ẹni tí ẹ fẹ́ ka bá yín kí kí láyẹyẹ tí wọ́n ṣe ṣé wọ́n ti ṣe ni àbí wọ́n dájọ́ rẹ̀ sọ́nà àbó ni gangan gan ni wọ́n ń ṣe ẹ sì já mọ orúkọ tó jẹ́ pé táwa bá ti dáa fún wọn báyìí ní kíákíá náà ni wọ́n ti tètè mọ̀ wípé ẹ̀yìn lẹ fẹ́ ka bá yín kí wọn ó sì wá ṣeéṣe tí wọn wá sí nílùú ìbàdàn ẹ tún lè já mọ̀ náà wípé wọn sì ń lùú ìbàdàn ìlú báyìí iná ni wọ́n wà ẹ já mọ̀ wọ àwọn àtẹ̀jíṣẹ́ tó ti ń wọlé nírọ̀lẹ́ yìí.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E
0: sálárì bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
5: Power Oil, hey, Power Oil.
0: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-A-R-R-I-E
0: sálárì bọ̀dá mi ẹ̀ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀ sípẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
6: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà ókè.

0: ibi to ba ku de ka to on le ma fi gbe se ara wa awon rin ti won fowo se nbe sugba na njori a eh won ni owo ita fe ya pe adun fe fi se gbende ha ipese se lopo ya antu ni e te tin ya ten da lori se ise melo ni benta na ni e ti de soro le kan wi pe a tun ma bere se pe ki jobo tun ma pese se fun wa pe so ye be
1: seri eje son gaga fun yin
0: oro
1: eyin kini de wa nigeria yi
0: kini
1: oro yin da bi labalaba to ba sori ododo to je to mu itu wa ke ngba won wa tun bi lirege kini po gbe o wa ni abe ri ni ododo imo binu ohun ni leyin gba to nje nbe ti mu nbe e soro 700,000 feni kokan ije se owo ti e so pe te ba sile to je bi gbe so to emi yin ta di obo so to emi yin da di obo se temi e ba bo ati gbe se o kan ati gbe se ji se yo roju re si se yo roju re o si ile ma ile su ojo ro orun ran e loko e pada se obo nkan to ba wu yi
0: e do se e ile su ile ma ojo ro se eyin le wa an die
1: ni canada ni canada
0: ile osun bi abi
1: la ago mewa lale yo da bi ago kan san ni emi won ti be gbada nu nbe e be lo awon to ma nbe e lo bere ga giri ga giri ke wo yo tutu buruku ti mu won ni uk e lo mi bayi o ti dabi as block te ba gbe omi sare lo mi bayi yo di block ni lo tutu buruku se wo sele nbi se mo nkan ta yin ta fi fix e everything ta fi ta fi je ko mo nkan wa de ba mu e wa ke bi e ave yawo kan kini kan kan ala fe fu se igbe de ise ti o po yatu ise ti nbele nisiyi aga mo ye se ni ale mo se pos awon gbogbo agbado tu ti fe jade nisin e mo tajita e mo sususu e gba ise niyan olokada oni mo ruwa a tun fe gbe ise mi jade owo la de be execute atawon nkan mi o da nisiyi seyin ti rulu kan ri country kan ti o je gbese ni
0: e sugba mo jento to won fi jon fi se nko
1: ke la no da eni suru ibo le ro pe o ye ko wo wa o de ti o ti de ara ninu gbo e ka se joba te ma ti ta wa ara le mo eyin de se alakale re o da ibi eto bi ni o ibi eto to gbogbo nkan lati mowo ba sugba ko le po si si waju bi ati se nru la bi so yu pe ko di baba to je kan tan ka to fi mi si oda eje ran yin leti gangan nigba kan ta mi gan boya bi asiko die se yin to ti pe gan bi ogbon odun ole daada bi ogojo odun gbogbo amara jori a awon agbalagba mi o mo ke eyin e ba mu tore lowo awon jeje eyan medogun ni eje amu sile lowo ki gbogbo ogba yen ai fi egbo ai fi ebu pamo ta ti jebu mo sungba ibi re nipa bayi
0: lẹyìn náà wá wo pé
1: ní tábà wá fẹ́ ṣe nìyẹn owó tà ń yá yẹn tábà fi construct ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi establish ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi ṣe àwọn àgbéǹde lẹ́yìn ìgbà tábà bá lọ àwọn àrọ́mọdọ́mọ wọ́n tún mọ jẹ́ lọ ohun tá a fẹ́ ṣe tẹ́yìn ọ̀fẹ́ gbà rí o ẹ dẹ̀ ti jojú mẹ́rin gbà yẹn ti dènì mọ́ká ní tábà fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn ẹ fara dá ni torí bí tábà dé nísìnyí tábà ní ká dẹ́yìn padà síbi tá a ti gbé ẹ̀mí yóò gbọ̀dà nù àdẹ̀bẹ̀ jẹ́ nìkan kan ṣẹlẹ̀ ẹ wo yé ìpè ní ẹlọ́wọ́ gbó ìtò ṣẹlẹ̀ ní iran tó ṣẹlẹ̀ ní ukraine àti russia kò tó tó ṣẹlẹ̀ ní nàìjíríà àwádà mẹ́ntẹ́ẹ̀n ẹ̀
0: ọgbọ́n ẹjẹ́ mi pé ibi tí ogo tí wọ́n ti ń ja iran us un àwọn ọ̀ lálàṣẹ epo bí àwa ta ní epo gan bá tún lálàṣẹ wa.
1: ọ̀rọ̀ lónìí ikú lọ́la ṣé ikú ò ní ọjà jọ̀rọ̀ la se kò ní ìdájọ́ ọ̀rọ̀ la ẹni ẹ wọ́n lu epo yà ibo ní abẹ́lé epo lọ́tọ́kàn wọ̀n balẹ̀ tí ẹ lè yìnbọn bù sí ẹ ìyẹn tó fà á ní ìyẹn jẹfin sọ wípé iná wà ta ni ó lò náà nínú ìyá àti bàbá àtọmọ bíi mẹ́wàá wọ́n ti pa bíi mẹ́jọ nínú wọn ẹ bá sọ pé iná wà bó ni náà ṣe ní sí ẹ sọ pé oúnjẹ wà lù
0: wá
1: ooo ṣé ibi tó bá ti ń jagun ṣé máa ń pé mọ́ tí tó bá ná jagun lu kan ogun tutututututu tó bá ti yàn mẹ́wàá ní bẹ́ẹ̀ tó ogun bá tán sẹ́yìn yàn mẹ́wàá náà lábàá mẹ́wàá dà gbogbo tó fà ní ẹ̀sán fífi wégbé iná ẹ̀bẹ̀ yẹn rọrùn iná epo bẹ̀ gan wọ́n tún rìn káàkiri sẹ́bi ẹ̀ ti ń jagun epo wo la fẹ́ lò ibo ló fẹ́ lọ tó mọ̀ pé tó bá kò ní bùsọ̀ kan sí bùkùsọ̀ kan ó lè jẹ́ bẹ̀ ní bọ́ǹbù ọkọ̀ ọmọ sọ lọ ẹ gbogbo nǹkan ó kàn wá jọ̀bílẹ̀ yóò pọ̀
0: yá wọn wá useless
1: yóò kàn wá useless ni.
0: Aichif sọ̀rọ̀.
2: ṣé ìyàn ọmọ nàìjíríà ti mí débẹ̀ ni a mi gbìyànjú ní nàìjíríà.

0: in tó ní ń ṣe pẹ̀lú ìgbésẹ̀ ètò ọrọ̀ ajé Nàìjíríà. Ìgbà tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ ṣe jẹ́ ká wá wọ̀rọ̀ kọ̀ fi ṣàdá. Bí owó ṣe wọlé ogún ń ṣẹlẹ̀ ní àwọn ibìkan lágbàáyé ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Iran tó jẹ́ wípé ó jẹ́ kí owó epo lọ sókè dáadáa. Bó ṣe ń lọ sókè bẹ́ẹ̀ náà ni orí òkèlè Nàìjíríà náà ń pọn nípa epo. Bó ṣe ń wọlé yìí ṣe jí ká fún òru ara wa ká pọn mílẹ̀ di òǹgbẹ ká mọ̀ wò pé ìgbà tí ò sówó aṣàgbọ́dọ̀ ìyàwó aṣàgbọ́dọ̀ ìyàwó ni.
1: Nǹkan tá a fẹ́ ṣe náà
0: nìyẹn.
1: Ṣé rí àyàn gbé ajá dùn? Àbọ̀ká já tó gbẹ ohun kan láwọn ọmọ jẹ. Lóòótọ́ la sọ wípé àwọn wàhálà gbódò sọ ń ṣẹlẹ̀ láwọn apá ibìkan lórílẹ̀ àgbáyé tó ṣe okùnfà kí owó epo kó di bíbà tó wọn fáwọn ìlú tí wọn bá lépo kí wọn máa rí rọgùrọgù owó. Ṣùgbọ́n owó tẹ̀ wò yẹn kìí ṣe owó bíi búrẹ́dì pé mo ra búrẹ́dì 5000 ọ̀yà gbowó kìí ṣe báà lówó epo ṣe máa rí.
0: Bọ́ọ̀lù ṣe máa
1: rí. Ó máa ń gbà tó bí oṣù mẹ́fà kí géènì yẹn tó wọlé. Ìgbà mí ọdún kan kí géènì owó orí epo tó wọlé o. Torí ọ̀pọ̀lọpọ̀ kan ní òye ẹ̀yìn kìíní Nàìjíríà yìí o. Ẹ kàn mọ̀ sọ wípé ṣe bí owó epo àti rí bílíọ̀nù 70 àti rí bílíọ̀nù ọ̀nà dọ́là kan 35 bílíọ̀nù láti rí àti ẹni tí ò fojú rí bílíọ̀nù láyé rẹ̀
0: tí wọ́n sọ̀rọ̀ bílíọ̀nù.
1: Kìí sojú ẹsẹ̀ lèèyàn máa ń rí géènì ojú epo. Tábà sọ pé ká gbé e kalẹ̀ sí géènì tí ń bẹ lórí epo nípò ni ká máa fi ṣèlú tàbí ká máa kópa mọ́. Ẹlòmíì face ID fóònù rẹ̀ ò ní dáná mọ́. Yóò gbẹ tẹ́gbẹ́ fóònù epo ní dáná mọ́. Pé ṣé ẹni tó rámi náà ló ń tẹ wóró wóró báyìí torí ebi ọ̀pọ̀ ẹlòmíì yóò fẹ́ kú. Kìí ṣe pé ó ní procedure ó láwọn ibì kan tó wù yẹn máa gbà. Tọ́ máa yẹ̀ wò kí wọ́n tó kó fún àpò òṣùwọ̀n ìjọba ìlú tó bá wà.
0: Abẹ́ ìtẹ̀tẹ̀ ti fi yáwó tán yìí.
1: Kéèṣe o ṣe rí yíyáwó ń bẹ lára tán fi ń mọ̀ pẹ̀lú lágbára. Ọwọ́ pé ẹ lè kọnu sí mi pé lágbájá yá mi lówó tí mo sì ya yín yẹn mo fi inú tàn yín pé ẹ̀dá padà. Sẹ́ni tó yẹ pé òun gan ìwò ló wá bọ̀ lórí oyà lówó tó gbé lé òṣì tí mo mi orí ẹlẹ́dọ̀ táà jẹ́ nǹkan kan yìí tẹ̀wọ́ wáyé a ọgọ́rọ̀ àwọn ìlú lẹ́yìn adúláwọ̀ nbí àti ìlú òyìnbó náà tún yáwó lọ́wọ́ tí wọ́n tà sí lánàá. Tó a mọ̀ jura wa lọ àlejò bákan náà.
0: Ẹ̀sùn ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún IChief lórí tó ní ń ṣe pẹ̀lú ìbáwọn aráàlú sọ̀rọ̀ ní apá ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ ó ní pé ẹ̀wọ̀ ṣe rí ayé pẹrẹkọ lè kó asín o. Ìgbésẹ̀ yìí tí IChief ń gbé láti mú kí ìdẹ̀ra kó bá àwọn ọmọ orílẹ̀ ó ti ń so èso rẹ o. Ó ní pé ìjẹ́ ìtẹ̀ mẹ́ wípé trailer truck 20 truck of rice ó ní IChief ti pín ní tìbútòrò àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní Nàìjíríà. Ìpínlẹ̀ 36 states ó ní pé 20 truck ni wọ́n ti pín. Ó ní pé eléyìí ó ti mú kí arọ dẹ àwọn ọmọ orílẹ̀ látàrí kòbàkulẹ̀ àti ẹbí ọ̀pàgbàfọ́ mẹ́kẹ́ ẹ̀yìn tó wà pàápàá jùlọ bó ṣe jẹ́ wípé àtiróòkà amúná ó fẹ́ dogun dọdẹ. Ráìsì náà ni èèyàn mélòó ni ìrẹsì kàn 20 truck èèyàn mélòó lọ́kàn àwọn wo ni wọ́n pin fún sáwọn gómìnà lẹ̀ pin fún ni tí wọ́n pin káàkiri ni wọ́n sà ní pé ẹ ti pin ní àwọn ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ tí ń bẹ ní Nàìjíríà pé aráàlú ti dẹ̀ wá báyìí bá a ṣe gba ráìsì. Ẹ wá wo ráìsì láàrí o ìròyìn kan tún wà mọ́ ìpè ǹjẹ́ mọ̀ wípé kò sí ata 500 naira ló jà mọ́ báyìí tomato lẹ́ríkọ́jọ́ 500 pé gbogbo ẹ ti gbẹnu sókè báyìí ni.
1: Ṣé rí àwọn ọmọ Nàìjíríà yìí ọlọ́mọ ṣe wọ́n ní alájẹfẹnulọ́lẹ̀ ní adìẹ lọ́jọ́ tí ata ti ń pọ̀ tó jẹ́ pé bí bára ta sílé kan báyìí ilé ọ̀jẹ́ lónìí wọ́n jẹ lọ́la wọ́n jẹ lọ́tùlà wọn ò kì í gbà náà o. Ṣẹ́rí ọ̀rọ̀ kan sì wà nílẹ̀ tí ìwé mímọ́ kan wí ó ní gbogbo nǹkan ohun gbogbo ní ìgbà àti
0: àkókò wa fún ìgbà mímọ́.
1: Atata sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àsìkò rẹ̀ ó ti fọ́ ẹ̀rí nu ó dẹ̀ tún ti padà kì í wá ṣe gbogbo ata ẹlòmíì wà tó jẹ́ pé àdúgbò tó ń gbé ló fà tí kinní yẹn fi wọ́n.
0: Gbogbo àdúgbò ni àbí.
1: Kò ń ṣe gbogbo àdúgbò kò ó dá nígbà tẹ bá ń sọ wípé kò sí ata oní 500 mọ níjà rẹ ni tó lè ra rodo 500 tí ó sì máa jẹ tútù tó lè jẹ tán. Mo bí wọn rè ata pọ
2: yamura rodo po sugbon to sele ni pe won fe je ko dabi ti gba yen ko de le ri be mo oda e lo bo rodo eyo ke te ba mu lo bayi e lo bere yin tan tan bi ko le ma ju boya bi bi boya bi on dead lo owo nigeria e lo be lo ba mo uk gbe elo na ta ta be
0: e se elo ni won gba ni salary ni uk elo ni won gba ni salary ni nigeria
2: o ti won gba bi o ta yo wo tan gba uk e so en to ba nbe nbe awon so pataki gangan ti en ba nbe awon alaji mufta ogun bi gbe se ibi se ta won wa wa be ta won re won wa se won gba $10,000
1: ibona ti ari
2: se won gba $10,000
1: mi feran je ko ninu joria
2: e bi won be se won gba $50,000
1: lo sun
2: me bo ni mo ti be ri e lo gan ni en to jare won gan gba ibi ba ni si owo osu to kere ju fun ijoba $77,000 ni ta won gba
1: e lo ni le
2: ibe lo mi bayi tell me ba so ile to iye to fi gba le fun yin bi ya eran bayi ni ora gba ni uk
1: lo ma ni na jori ade ni poni han ba lowo ile wa lo le landlord wa labe
2: wa tun si be
1: on de agbo si o lenu
2: ibe yen mo le gbo
1: on gbo
2: o ni
1: ara ori ofe mi je ni na
2: jori o le je wo wakati kan be ti won fi de won fi le ojade ibi ni si yi elomi bayi ni si o je wo ile o yo tu pe rodun o wa landlord lo jo je elomi ba da tin so wi boya ko so wo ko so wo ni si elo wo gborowo elo wo gba aduwo ka giri won ti won si eran odun lo kere le kere ke ibi o le de gan christian mi tu eran odun le ya ngbo won be lowo re o si leto lati pa je wa wu nkan to ba to ba ti wa lowo re ko je ju ba tin se ni
0: se tori odun to wa nbo le fi won wa ire si bayi
2: ire si ba o se ri eyin eyan yi kolon sa ni
0: 20 truck
2: e fara yin bayi
0: ibole ona wo le gba ja
2: o buru ki ijoba ipinle ibile oriede ko nawo ife si awon ara ilu re
0: ko buru ko
2: si ko buru ki wa le wa so ta ba ri ka mo fun yin lowo e le pe igun kan lowo kan igun kan lowo kan bi o da rest down wo yen to ba je pe agolo meji lo ba kan ijile eleni marun mu o le je tan laarin ose kan
0: agolo meji
2: te ba bu la je agolo teyan marun ba je rest down fe ta ta ta
0: fun kan pe yen
2: koda won je da leni
0: Eshun won ni mo je ti ale ni eji ka gba bayi lori eto dibo yi tin bo ni Nigeria 2027 ajo tun risk ko kare eto dibo so ro pe e wo awon ni lo awon osise ibo adoc staffs ti won lo bi 1.4 million won o pe awon ti o po junu na ni awon odo agun ba ni ro awon mi wa pe a pe wa gba wa ni ibola tun jasi awon odo agun ba ni ro ni won tun pin kaakirin ipe lori eto abo bo won se gbimo ran eto abo si an kan ni pe awon ti eni ta pa won ni awon ni gba ka won ma won ko lo nkan se pe ko se a se dandan e awon mi te ni pe awon mo yin na iru awon mo ichief iru cs o bayi pe ko si kankan na awon mo yin na nbe o awon ma le be lo ko si bi ti won ti ma dibo te pe eto abo ko fese munle to kilo buru ninu iru igbese be lati lo awon agunba niro
1: seri awon mo nigeria olohun lo mo bolohun si seda won
0: eyin o si nbe e le ni bo si seda wa
1: o se ba se ronu la won se ronu oda eto dibo isiru lu baba eni ara re na la agunba niro wa igba ti won ke ti an pariwo bi e wo tan fa won kini gangan kan ijoba so pe e ma fun won lowo ti agunba niro kankan oriri ti ya re baba re oriri awon agunba niro de ngbowo tun
0: e lo lowo ti won oriri o
1: elomi to ba lo agunba niro nisin to ba je wi bata tin wo 40 ni ko to de yo ti ma wo 45 yo ti tobi
0: lori e de 77,000
1: aso de lomi ba wo ko ile ko ni le gba mo latara wo osu to ngba
0: o je ni pe awon agunba niro mi lo tun fun awon parents won lowo gan bayi
2: eh ba ti ro mu e ma ju di owo owo obi elomi oriri je jade
1: ìṣọwọ́ ọ̀hún ẹ̀fí mi ṣègbè ìyàwó olùgbìn wọn bá parí.
2: owó tí wọ́n ti rí ni àtọ̀pọ̀lọpọ̀ bòmí ìdábà tún pín wọn sí wíwọ̀ ẹ̀lómi bá da aládùúgbò ìdábà pín sí àwọn aráàlú lè lọ gbà agùnbánirọ gba abúrẹ́dì o agùnbánirọ tí wà rẹ̀ bá
0: ti dá
2: tí ò ní náwó sùrárá
1: tí ò ní fọ́ kẹ̀kẹ́kẹ́ yóò ti mọ̀ sí ìgbésí
2: ayé rẹ̀ lọ ẹlòmí tún lè sọ pé orí pt.
0: ẹ tó bí bá tòtò òpó wọn ò ní ríṣẹ mọtò bá ti jáde.
2: ìrọ torí ọlẹ ẹ pé iṣẹ tí mo ò ṣiṣẹ rẹ mọkàn gbowó rẹ ní. níṣẹ báyìí.
1: àtúgbà ṣọfẹ o.
2: ẹ tọtùgbà fìlà.
3: complete na to mi gba
2: ani ga ko le yan ku je gbogbo wa patapata la to ku ṣugbọn lo fojo ti o ya se ni kokan o bi se gba o bi se pamọ fun wa to e fọkan ara yin balẹ gbogbo e to ba lo mo ni bi aguba ni ro ko fọkan ara re balẹ bo mo se lo layo o na mo de ṣugbọn awon latagun je wa nke ti e tem fi gbe bo ni kan mo nbe a ma ti be si nbe a ma si ejo si nbe awa baba ti femi wa le te bo bo ba fe sele awo fi guji se ka tu komo wa be ka ko gbo eyin wa sinu apere kan
3: iran ni a complain ayin baba atomo mi se joba
2: baba atomo se joba o iyawo atoko se joba o egba da buro se joba o awa ti represent ile kanu n to ba be se le jabidi e ka omo wa le
0: esun eyin ara le kini ohun okan yin
2: o ti e ti won fe so
3: wa tu fo wa go ina jo ri aseyin ni a
2: ma
3: le ma ye bi mi pa han
2: ma le lawo je
3: oni ma ye an ri na lo baya baya ki joba ina jo ri a tu wa san wo ina ni an le ya an le ye po won
2: o ri gaga ti won wi se ti e ri asigo yi bayi ni ka won ma na jo ri a adua ni ga ma gba tori ati o di be ma change my di won bi awon o ri lo mo leleki
0: a ki lo de
2: a ti se nbe won ni bayi ma wo mo re mo re be bo ta wa lata ko wi ka ki je be tu le e lo ngbe ni

0: balẹ̀.
1: Ẹ jẹ́ kí a tó bá wà lé láǹfààní láti pé ìròyìn kan jáde ní apá àríwá Nàìjíríà. Lórí àwọn ikọ̀ ẹ̀sìn ọ̀kọ̀ọ̀kọ̀ ẹ̀dá tẹ́rọ́rìstì ẹja oríjì
0: fún
1: ẹgbọ́. Ìpínlẹ̀ kan ń bẹ̀ wá ni pé ẹ wo ẹ̀yin aráàlú ẹ̀ fọkàn balẹ̀ o. Lórí wípé bóyá àwọn tí a jáwé oríjì fún bóyá wọn ó tún padà sínú ẹbí wọn, wọn ò lè padà síbi iṣẹ́ ọ̀ràn wọn mọ́. Torí pé àwọn ti fi ìwé mímọ́ Quran, wọ́n ti fi búra fún wọn, wọ́n sì ní àwọn ò ṣe bẹ́ẹ̀ máa. Ẹjẹ́ hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ tá a lè fìdí rẹ̀ múlẹ̀. Wọ́n ní pé tí wọ́n máa ń sọ fún wọn ni pé tó o bá ti di ṣe àdó olóró mọ́ra rẹ o, wípé tó o bá kú o pé wọ́n ń díá obìnrin tí ò tí ì mọ ọkùnrin rí bíi méje ló ti ń dúró díẹ̀ ọ̀ níbi tí ó lòdì sí. Irọ́ bó lè ṣe tún lórí wọn ṣe àbí ẹni tí ò ní wà bó láṣẹ rọ wá sí nínú.
2: Ṣé rí ọ̀rọ̀ yẹn.
1: Ṣé ìwé mímọ́ Ọlọ́run yìí wọ́n kún gbọ́ tẹ́lẹ̀ kí náà ni ìwé mímọ́ náà sọ nípa ẹni tó bá pààyàn.
2: Ẹ farabalẹ̀ owó tó bá ti jọ mọ́ ẹ̀sìn tàbí ọ̀rọ̀ Ọlọ́run wí káfíìtì sọ́dọ̀ àwọn tí wọ́n mọjú bẹ̀.
1: Ẹ sì bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀
2: ẹ máa gbọ́ ká tó lè sọ pé afẹ́ fáwọn èèyàn lómìnira ká dẹ̀ tún mú wọn lọ ọ̀pọ̀lọpọ̀ àti àwọn nǹkan míì dátún fún wọn tí ò hànde àti ṣiṣẹ́ débi tó lápẹrẹ.
3: Ó jẹ pé wọn bá rí gbọ̀ngàn dà mọ̀ mọ́.
2: Ẹlòmíì ni wọn báyìí nísìn báyìí nísìn
1: báyìí báwọn dà mọ̀ mọ́
2: ibi tá bá gbé e sí báyìí ibẹ̀ ló ń wà látà ọ̀dàlẹ̀ àṣírí tó wà ń bẹ ni mo já yín ẹ gbogbo wọn pátápátá láti yí orí wọn ní ọ̀gọ̀rọ̀gbà àti yí
1: padà ẹ ti rọ̀ wá sí wọn nínú.
2: Kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ kódà bí nǹkan ṣe lọ nísìnyí a fẹ́ máa fi ẹnì kọ̀ọ̀kan wọn ṣe àwọn adarí ológun níbi kọ̀ọ̀kan ni.
1: Ẹ kalẹ̀ sà.
3: Àbọ̀ èrè
0: ológun ni. Kí lẹ wí.
4: Hello.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya esipeli celery
2: S E L E R R I E
1: salary ah boda mi esipeli esipeli na di salary oya lokun igbiyanju esipeli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Asha juni ka gbe radio mi 32 FM ti wa okay
6: Let's be poor breathe
7: Olore ilu
8: Ara jo muslogun ka se papa Ami en ti wa lori takan yi jara e ka sun e ka le
9: e ka le
8: e sun
9: e ku eto
10: Ilu ejo ye le ye mi
9: Ni Elizabeth ni la so.
8: Ẹ ma sọ bá ṣe àwọn adarí.
9: Ẹgbẹ́ ọ̀nà Nàìjíríà lè mọ̀ ni.
8: Wọ́n ní pé ó fẹ́ ṣe jù náà ń jórí àgbẹ̀ lọ.
10: Ó lọ ọbẹ̀.
8: Ó lọ ọbẹ̀. Àwọn èèyàn bí CSU, àwọn èèyàn bí IHP, pé ó yẹ kí wọ́n gba àwọn ọmọ gbàgà ni. Àwọn ni wọ́n mú kí àwọn ọmọ náà jórí àkí wọ́n máa sọ́fà kí wọ́n máa sọ lọ́rin.
10: Wọ́n
8: ní pé asán ìyàwó yàwó ẹ̀ náà ni wọ́n ní àpò wọn náà sì ni wọ́n pẹ̀kun rẹ̀ pé Tatu FM àwọn kì í kú oríire o.
10: Olúṣègùn ọmọ bọ́dà pé bó ṣe fi ìnájò orí asílẹ̀ ní bí 20 years o ti sanná ní rẹ̀ lọ o rò pé bí ìnájò orí a ti ṣe wà rí ni.
11: Ẹ má dàlú.
8: Àánú rẹ̀ ṣe rí. Alájì Mufta Ogunrinde Marindọ̀lú sọ wọ́n ní pé ẹja bára sòtọ́ lọ. Wọ́n ní pé yàtọ̀ tí kò bá yẹ pé 12 èyí tó mẹ́hẹ̀ àti àwọn nǹkan ayédèrú wọn ni ẹ wò ìgbádùn bẹ ní ìnájò orí a.
10: Ọní ti pẹ́ nílùú ọba rí ni. Kí ló ṣẹlẹ̀?
12: Ẹ máa kó àkókò yìí o.
10: Olóògùn olèlé ìjà yẹn. Àkókò ìwo ṣe ń bímọ níbẹ̀ ni. Èwo yẹn kó àkókò. Ilé ìjẹ́ pé alájẹfẹ́nu lọlẹ̀ bí adìẹ ni eléyìí.
12: Ẹ ti ń wo àtẹ́kùn. Ẹ̀yin mo bá lọ́rọ̀.
8: Ẹ ṣeun.
12: Ẹ dákun, àwọn jàǹdùkú tí wọ́n sọ pé wọ́n forí jìn yẹn. Atọ́kùn, mo ń béè lọ́wọ́ àwọn àlejò yín ni o. Kí ló dé tí àwọn jàǹdùkú yẹn tí wọn ò lè máa ṣe aláàbò fún àwọn àlejò yín?
8: Ẹgbọ́n.
12: Nígbà tó kàn wọ́n ti balẹ̀ pé bẹ́ẹ̀ ni.
10: Ṣé ká wá gbàṣẹ lọ́wọ́
12: àwọn ẹni tẹ́ ẹjọ́ fún.
10: Sọ̀rọ̀ ló sọ ni.
12: Sọ̀rọ̀
10: ló sọ ni.
12: Ẹjẹ́ àtọ̀rọ̀.
10: Ọbúrò ló wà bẹ́ẹ̀. Sọ̀rọ̀ ló sọ.
12: Farabalẹ̀ ọ̀gbẹ́ni yìí.
10: Tí ẹbí rẹ bá wà nínú yàn ní mí ṣe agbófinró fún wa. baba li ebi re kuro kini wa so lori eto lale
12: o ni ni pe le won kuro awon agbofiro won o di to nta soye yin e le ka ojaduku e ko ma salabo fun yin
10: se adi mo
12: ko e dajo te fun ni ewon e fun lewon bi se won ti kini ko e dakun
10: tu fun oni se
12: bi le toju e pa mo ti
10: so pe eyan ke
8: e pa mo ta bo ti ri
12: ko ma je pe awon na ni won toju e ti bi nkan to fun lo nje
10: ah
12: to wa lo dajo oro
8: e se bi
12: le bi si
10: ile wa lengbe e ma da do
8: oni ka da o ise ko mo ba soro oni pe o se bi igbe te igbe mi ma oro olorun alquran alapanle e ti eni pe ma fi ba se bo na ni eyin te je adari na nlo lati fi bura
10: e to o wa ri wa buruku kankan lowo ti wa so ori ban lowo mi eni a ji buri a bi lowo mi pe a fe lo pa yen a ba jiyan gbe ele don so do ni e ka gba awon awon ta ti origin si odo se ka tun mo ba awon yen lowo osu ni ke mo to ba nawo na kuna abi kini nkan to mi tania oro joba oyi owo to le yanju ja laarin eran meji to ba n ba awon ja to ko wa ba ti fe se joba e je fa yin bale bi be ko je ba fa yin bale a da yin pada si bi ta ti gbe yin o
8: emi
10: yo si te gbe danu
7: nje ki yan mo ba kan ko ba yin ninu ojo ori a
12: e lo e ka de e
8: ka le o ti repete ayo oluwa oladele soro won ni pe ogun tabi sangun lo ye ki won fi ma bura a to ani reju bayi lore to yin etuwo lore ilu won ta le yi tin ba ti dide ile ariwo na ni ogore ate radio drama radio cinema ni to ye pe mo gbe inde gba ti pe en wo gan te nkan gan wa nbe ni ewe ma gbo kan ni tatu fm dada laaro losan lale ni a po ko da wa pa examis da ibu to joko ta wa la pada be na si ni o tun wa le gba kan jorin lo be se n gbo wa si te ba n wo lori takwa yori jara bi ke fo mu wa bayi ni omo le rokoso bi oju omo tunsan a wa ni ori oke tente premier ni makola ni gboro lo badan ati pelu oja yin e ma gbe bo eni kabama loruko awon ta jo meto wa iChief ati CSU emi kunle fani ifanla ani jida yu ayu gbe mara wa lowo e ku kale

0: gí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ẹ̀ mọ̀ ni ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀
1: kò ṣe ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

0: Yeah, hello.
1: Hello, Rob.
0: Yeah, báwo ni?
1: Rob Gbogbo UK.
0: Yeah, ṣó tuntun yóò ṣàpọ̀jù fún ẹ̀mí.
1: Well, ẹ̀mí náà ti ní mo ti ń get you there, there, there.
0: Díẹ̀díẹ̀díẹ̀.
1: Ose ẹ̀dẹ̀.
2: Pẹ̀lẹ́.
0: Yeah, mo máa fẹ́ fún ẹ ní good news, Mani.
1: Yeah, what's the good news?
0: O ti ń retí ẹ̀ ti pẹ́.
1: Oh,
0: kọ́ guess nǹkan tó lè jẹ.
1: Kí ni ẹ?
0: Wálé ẹ̀ ti rédíò.
1: Rob.
0: Mo ti jẹ́ kó iṣẹ́ jẹ́ ti mò ń ṣe yìí, ó ti pẹ́ gan tí mo ti wà lẹ́nu, kò sí nǹkan tá a bá fẹ́ ṣe a máa ṣe kíákíá ni. So o ti rẹ́ tó bá ti mọ ọwọ́ ẹ̀ wá bọ̀ wọ́n àgbà jẹ́.
1: Rob agent Rob Gbogbo UK.
0: Èrò yẹn mo ní kí n fún ẹran tó ṣe ń gbóná mo sáré kí n sáré pè kí n jẹ́ kó yẹn po ti rédíò.
1: O ṣe ìwọ kan UK kan ni sẹ́.
0: Kò pé méjì.
1: Ẹ bò wá ní sìn, ṣé wàá bá mi mú wá ni àbí?
0: Mo wá bi ti bo wá ni wá gbà ń bì ni.
1: Aṣù lè bá mi mú wá ni.
0: Wá wá gbà lọ́dọ̀ mi ń bì ni. Ilé ọ̀dọ̀ mi yẹn náà níbẹ̀ náà ló wà ọbẹ̀ wá ti wá gbà.
1: Ọlẹ́ pọ̀ jàre Rap, ìwo tí ló wà nù pé kò bá mi mú nǹkan wá báyìí.
0: Lè já ó mọ̀ pé mo máa ń bízì gan, ó ti lọ́wọ́ kankan tí mo ń ṣe lọ́wọ́ náà tí mo tún bá ṣe páálí wọn náà lọ́wọ́ so mi kò lè jáde lọ bẹ́ yẹn. Ilé náà ni kò wá ti wá gbà.
1: So tí n bá dọ̀rẹ̀ bẹ́ẹ̀ mi ní rí gbà.
0: Má wọ ìwọ ṣá máa bọ̀ tó bá ti dé má wọ̀ a máa yanjú ẹ̀ pátápátá.
1: Dúdà mo ti gbọ́.

0: lẹ́nu ọ̀nà.
1: Mi ni mo ń pè yín láti àárọ̀.
0: Ok, èmi náà wo.
1: Mo ní delivery kan fún yín ni mà. Ẹyin ni Mrs. Bídèmí àbí?
0: Yeah, all right.
1: Jọ̀ẹ́ ní àwọn èrò kan bí báyìí. O lè lè mà.
0: Ok.
1: Bẹ́ẹ̀ ma ní láti bá mi ní sáyẹ̀nsì
0: báyìí. Láti sáyẹ̀. Ok.
1: Ẹ ṣe gbọ́n.
0: Yes. Thank you. Kámbó ni, kámbó gbé gift ránṣẹ́ sí mi. Jẹ́ kí n tẹ̀ wá bí mo ṣe fẹ́ unboxing. Hey, egba mi. Oh my God, this is huge. Hey, baby, talo ni oko oluwa nbe. Talo ni fi gift ranse si mi. Hello.
2: Hello. Oh, she picked already.
0: Hello.
2: Hello.
0: Hello.
2: Mama Adotun.
0: Yeah, Eka san.
2: Eku ise.
0: Yes, sir. I ra, sir.
2: Now in shop ni.
0: Thank God, adupe.
2: Epele.
0: I ra, sir.
2: Mo ní kí n tún pè yín kí n yẹ ọ̀dọ̀ yín wò ni. Ó láìkè kí ẹrù kan dé fún yín ní èní. Kẹ má máa wọ́ndà pé báwo ló ṣe jẹ́. Èmi ni mo push yẹn forward.
0: No. Ó ti dé bíbá yóò rẹ.
2: Mo ti dé.
0: Iṣẹ́ yìí lẹ fi ẹrù tó wà lọ́wọ́ mi ránṣẹ́.
2: Oh, thank God pé ẹ ti gbà.
0: Dispatch rider ṣẹ̀ṣẹ̀ kúrò ń bíbá yín sìn. I was wondering pé ta ló send the gift sí mi.
2: Very good, you deserve more.
0: Oh.
2: Mama Dotun,
0: so much. Yes, sir.
2: You deserve more.
3: Thank you.
2: You deserve more. Ọ̀rẹ́ mi ń kọ́.
0: Wow. O ti jáde. But I'm surprised.
2: Ṣé rí àmàmà ara wa lọ́wọ́ lókè ìpẹ́ ni? Ibi àwa méjèèjì la jọ mọ̀ pé ọwọ́ mi gbé pẹ̀lú ju ti ọ̀rẹ́ mi lọ. And yóò dàbí ìwọ̀sí tí n bá ń kó ní lọ́wọ́ every time pé kó máa fi take care inú ilé ẹ̀. Á dàbí pé èèyàn fẹ́ kó máa ronú ni. That's why if I cannot do it directly behind him, I can also be taking care of the family.
0: Indirectly.
2: Yeah. Okay. So why one leave I?
0: Actually, most of you are tija de lata ro. What's tija de? Yeah.
2: Okay, I know what to do. Ilele yin de wa bishop.
0: Mo shop ni mo wa, but mo sese dele laipe mo sare wa mu kan.
2: Oh, thank God. Eh, wa leave I.
0: Yeah.
2: I want to ask if I can, pay you a visit at home.
0: Hello? Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín dáadáa.
2: Mo ní kí n béèrè pé ṣé mo lè pay yín visit nílé ni.
0: Ṣé nǹkan tẹ̀ sọ nìyẹn?
4: To unbox the box.
0: Ah,

0: àwọn ẹ̀kà kùgùgán ń bẹ́ ńlẹ̀ yìí ó tó jẹ́ pé tá a bá fojú foṣẹ́ rere wọn kì í ṣe tó ní láárí rárá la ṣe kóṣẹ́ rere àwọn ẹni tá a wí ọ̀hún sórí ètò kan ètò pàtàkì tí ń jẹ́
1: arábàáni
0: látàgo mẹ́sàn-án ságo mẹ́wàá gbogbo àṣálẹ́ ọjọ́ àlàmísì èyí ni ọjọ́ Thursday lètò tá a wí ọ̀hún ó gbìnà yá lórí afẹ́fẹ́ nígbàtí bá àmọ́ tán yín Adémọ́lá Adéjúmọ́ ó máa fòbìlì túkọ̀ tó sọ́ntọ́mọ́ọ̀tọ̀ bẹ́ẹ̀ pa akéré ẹ jù wá lọ ètò àtàtà láàfin sódì wọn.

0: tọ ẹyin èèyàn wa adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ìwò ìjẹ̀jọ̀ la dágbére lórí ètò yìí pé ó di òní òní ọ̀nà ló kò yìí o inú wa sì dùn láti sọ fún yín pé àlejò ńlá ló tún bá lórí ètò lónìí àwọn gangan lẹnu oníkan báyìí láti gbọ́ pẹ̀lú ẹ jẹ́ wọn dárúkọ wọn fúnra gbogbo ara ilé.
1: Ẹ kú jókòó ẹ̀yin èèyàn wa o dẹ̀dúpẹ́ lẹ́yìn tẹ́ ń gbọ́ station wa. Èmi ni Chief Doctor Adegoke Olúbukọlá Adéyẹmọ Òkè Ìbàdàn. Màá ń fòkè Ìbàdàn sí. Pẹ̀lú bàbá mi ní jẹ́ Òkè Ìbàdàn tó máa ní kán pè mí ní Òkè Ìbàdàn tù. So a bí mi ní 70 years ago.
0: Adúpẹ́ lọ́dọ̀ náà kò ní bàjẹ́. Mo ti ẹ̀ ń bọ̀ kó tó ẹ̀ tó dìgbà ẹ̀. Bàbá àwọn wo gangan ni òbí wa jẹ́. Bàbá àti màmá.
1: Bàbá mi ni bàbá Emmanuel Adébáyọ̀ Adéyẹmọ. Ẹ̀ táwọn èèyàn mọ̀ ń gbà ẹ̀ pé ò ní jẹ́ Òkè Ìbàdàn.
0: Òkè Ìbàdàn.
1: Nítorí àwọn náà Òkè Ìbàdàn High School sílẹ̀. So gbogbo eré àbí Òkè Ìbàdàn High School náà ń pè ní Òkè Ìbàdàn. In fact àwọn náà lálẹ̀ ní eré Òkè Ìbàdàn gbà yẹn. Màmá mi ni Mary Arawumi Awosusi.
0: Arawumi.
1: Arawuni.
0: Owuni.
1: Awosusi. Ìyàwó Òkè Ìbàdàn. Nfa ní ilé ìfẹ́ Màmá Òkè Ìbàdàn wọ́n ń pè wọ́n níbí báyìí náà Màmá Òkè Ìbàdàn.
0: Màmá Òkè Ìbàdàn màmá náà Òkè
1: Ìbàdàn. So àwọn méjì tí wọ́n bí mi nìyẹn. Màmá mi wá láti ìdílé ọba ìdílé Gẹ̀ẹ́sì ní Ifẹ̀. In fact line family wọn ní ìjọba ní Ifẹ̀ báyìí.
0: Lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá mi wọ́n wá láti oko ọlọ́dẹ.
0: Mo fẹ́ bí ilé náà lérò pé sẹ́yìn olóko ni.
1: Láti oko ọlọ́dẹ ṣùgbọ́n ó kẹ́ ọ̀fà bàbá àṣàlẹ̀ gan ni ilé wa wà.
0: Lágbólé wọ́n wà.
1: Lágbólé wa ìdílé agbólé ṣèédù. Lókè ọ̀fà bàbá àṣàlẹ̀. Ara line relation wa. Àbẹ̀ mi ò mọ̀ máa yẹ sọ ní Yorùbá dáadáa. Ó ní oúnjẹ baálẹ̀ ní oúnjẹ mọ́gàjì ní òkè ọ̀fà bàbá àṣàlẹ̀. Àwọn
0: kókó mi.
1: Wọ́n láa kókó mi.
0: Ẹlẹ́rọ mẹ́ta.
1: Bẹ́ẹ̀ni. Lorúkọ baálẹ̀ wa ń sẹ́wọ̀n.
0: Mọ́gàjì.
1: Mọ́gàjì
0: wa Abiola Ladapo.
1: Abiola Ladapo. So àmọ́ mọ́gàjà ni Abiola Ladapo ní Òkè Ọ̀fà bàbá àṣàlẹ̀. So bí a ṣe jẹ́ ni.
0: Ṣé ẹ ti dapò kò ní ìsìn?
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹyin
1: ẹyin. Òkò wa gan tó méjì.
0: Àpèsè mọ̀ rí Ìbàdàn náà lò.
1: Ẹ bá ń gbọ́lá. Gan ni bàbá wa ṣèédù. Tó ti rán àwọn bàbá wa sí ọlọ́dẹ. So ta fi wá sẹ́tù ní ọlọ́dẹ. Ṣùgbọ́n Bangbọ́lá náà ilé ìṣèdú náà wà Bangbọ́lá. So àdẹ̀sí máa ń lọ chọ́ọ̀chì a máa ń ṣèkórè àgbólé ń bẹ̀.
0: Ní Bangbọ́lá.
1: Ní Bangbọ́lá. Apart from ti ṣèdú náà ní ọlọ́dẹ. Tó bó ṣe rí ni.
0: Ẹ̀yin ò ní nǹkan kan yàtọ̀ sí pé à ń lọ ṣèkórè àbí nǹkan kan. Ẹ̀yin ìfá wọn dá sí nǹkan kan lóko.
1: Láti dá sí nǹkan kan. Gbọ́dọ̀ jókòó máa wà báyìí. Ní oko wa ní ọlọ́dẹ àti Bangbọ́lá. Níta ọlọ́dẹ o, a ní ọlọ́dẹ Descendants Union. Níbẹ̀ èmi ni president ọlọ́dẹ Descendants Union báyìí. Secretary wa ni wọ́n engineer Gbenga Ọpátúndé. Níbẹ̀ dẹ̀ ni bí family mẹ́rin la ṣètò sí ọlọ́dẹ. Family tiwa ṣèdù. Family àmọ́ Fánitọ́. Family àwọn Abọ́yadé Ògúnjọ́bí and then family Òjò Sálíù. Ara àwọn èèyàn tó wá láti bẹ̀rẹ̀ ni bàbá Owólabí. Owólabí. Àbò Owólabí tó jẹ́ Inspector of Education láyé ìjọ. Chief Joshua Babatunde. Àwọn náà wọ́n wá láti ọ̀dọ̀ wa. Wọ́n pe ọba kan ní bàbá lọ́ọ̀yà náà. Àwọn èèyàn náà ti ṣaláìsì. Àwọn wá láti ọ̀dọ̀ wa. Àwọn Ajíbọ́lá ti Arímọ́ ọ̀dọ̀ ọlọ́dẹ náà ni àtijọ́ wa. so awon eyan lanla na wa nbe
0: so gbogbo ina le si ni ajosepo to gumo
1: la ya ajo ma nse meeting o su meta meta a ba npera wa jo ta jo se meeting bo ni bi se ma dagba si
0: lo si waju
1: si waju bo wa se fowo so opo ti ilo fi ma lo si waju a ma nse ni osu meta meta ṣùgbọ́n wa ta n lọ chọọchì bẹ oṣooṣù ọ̀sẹ̀ kẹta kẹta a máa ń lọ sí chọọchì bẹ tájọ ṣe mítì bó la ṣe jẹ́ kí chọọchì bẹ kó dàgbà sí tí gbé ẹlẹ́rìn àná ní descendant union bọ̀ ti ń fara pọ̀ mọ́ ti chọọchì tí gbé ẹlẹ́rìn náà descendant union náà wà ṣùgbọ́n bàbá tó head wa nígbà yẹn mo ti ṣaláìsí àìpẹ àbá kàndé àwọn náà yẹ ẹdìwà ń gbà yìí ṣùgbọn a sì máa ń ṣe mítì nípa ẹgbẹ ilé ẹgbẹ ilé nítòbí ọyẹdẹjì wà ń bẹ
0: àwọn
1: agẹ gbogbo yẹn wà ń bẹ so bó ṣe rí nìyẹn.
0: bàbá ilé àwọn iléèwé alákọọbẹrẹ ogun alẹ ti bẹrẹ lọnà náà.
1: mo bẹrẹ láti nígbà mo kọ kéré bí o ti tóbi ọmọ ọdún mẹfà láti bí muslim school níbi olúyoro ó súnmọ́ lé wa àti ìtọ́mọ ọdún mẹ́mí àti àbúrò mi na mrs dania nisẹ́yìn bàbá àti màmá wọn fi wá sí láti bí muslim school yẹn ṣùgbọ́n gbà ló bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta aṣákúrò ń bẹ agbára lọlé so wọn á dúró títí a fi máa dàgbà tó ń bá a dàgbà tó wọn á fi wá sí Christ the King primary school ní agogo so bẹ mo ti ka primary school láti primary 1 dé primary 5 ń bọ wá dé má dé primary 6 wọn tún á mú lọ sí private school kan ní Abeokuta.
0: ok ṣé ibẹ̀ ni bàbá ti ń ṣe ń gbà náà
1: ṣé
0: wọn lọ sí Abeokuta
1: ara bàbá ti kíṣẹ́ lábẹ́òkúta rí torí gbà tán kúrò ní Ìbàdàn grammar school wọn lọ sí Ọsì college ọwọ́ rí gbà kúrò ní Ọsì college wọ́n tán padà wọ́n wá fún ẹ ní appointment ní African church grammar school lábẹ́òkúta gbà lẹ́tà wọ́n lọ sí Gbòngílà láti Gbòngílà wọ́n ṣe wá padà wọ́n ṣiṣẹ́ ní Fidelity grammar school wọ́n ṣe àṣiṣẹ́ pẹ̀lú bàbá tó ní Ìbàdàn boys high school gbà yẹn àti Ìbàdàn city academy wọ́n ṣiṣẹ́ pẹ̀lú yẹn
0: náà ṣe ìlú ìṣínà
1: wọ́n tún ṣe wàdá school wọn lẹ̀ Kẹ̀bàdàn high school.
0: ẹṣù bàbá ò lè ṣe bí Abẹ́òkúta ṣé bàbá wà ń bẹ̀ ńgbà náà.
1: rárá ẹ̀wẹ́ máa ti kọjá lọ síbi tó ibi àbúrò mi tó tẹ̀lé mi Abẹ́òkúta ni wọ́n bí sí hospital kan wà ní Adéọba Adémọlá hospital ní Aké ibẹ̀ náà bí òun sí so ṣe àgbẹ̀ bí àwọn ti kọjá tẹ́lẹ̀ wọ́n á ronú yẹn màmá náà máa ń ṣe contract torí ebi ẹgbẹ́ dá tẹ̀mbá
0: bẹ́ẹ̀. ojú mo fẹ́ bèrè pé ọ̀dọ́ ta lè wá ń gbé Lábẹ́òkúta.
1: boarding house ni torí gbà
0: dé primary school
1: so ẹ yàn bá wọnú Abẹ́òkúta bá ti
0: kọjá. ṣé private ni primary school yẹn àbí.
1: private ni wọ́n kọjá àdàtà wọ́n fẹ́ dé Aké lápọ̀tù ẹ̀rí sacred heart hospital ibẹ̀ ni boarding house wà ṣùgbọ́n school tí wọ́n fi wá sí wà ní Bara wọ́n ń pè ní St Benedict school ní Bara ibẹ̀ náà fi wá sí gbà yìí.
0: sọ yẹn ti ń jàǹfààní boarding house láti primary school.
1: láti primary school tó ń bẹ̀rẹ̀ ẹgbọ́n catholics gbà yẹn wọ́n organize boarding house wọn dáadáa so tábà wà láàbùdó ṣẹ́ṣẹ́kà àti láti máa ń ti boarding house tábà ń lọ school láàárọ̀ bọ́ọ̀sì gbé wa láti ṣẹ́ṣẹ́kà lọ sí St Benedict ní Bara every day. so bẹ̀rẹ̀ ń gbà máa ṣe tán bẹ̀ yẹn mo wá bọ́ sí St Peter's College Lábẹ́òkúta. so mo yẹ kúrò ní
0: ìbára secondary school ní St Peter's.
1: secondary school yẹn wà ní kọjá Láfẹ́wá tí ẹ bá ń lọ Sunday ní St Peter's College abẹ́ mo ti ka primary class 1 dé class 5 bẹ́ẹ̀ mo ti ṣe WAEC àti WAEC láti ẹ̀ ṣe ń gbà ẹ̀ ṣe GC. so bẹ́ẹ̀ mo ti ṣe yẹn. so ń gbà
0: máa ọdún mélòó lẹ wá lò ní secondary school.
1: 5 years. olodun kan ni
0: torodun mefa mo nlu bayi o
1: aye john odun marun marun ni e go see yeah go ma introduce pe mo kan se 3 years junior so sin bayi o ba ti be at primary 1 o ka de primary 5 ni so primary I ka de from 1 o be ka de from 5 so ngba ta ba ta se tan ni mo se tan ni be ye mo wa pada si bayi ma lo HSC higher school certificate
0: ilewe o le ti se
1: Loyola College so ngba mo se that was 1971 to 73 but 72 Ghana bere is that just 73 they said they were not change admission university June September
0: school calendar
1: school calendar so tele tele ti ba pari a lo odun meji HSC a se wa duro for be 6 months so ba je pari kini ni June September la bossi HSC na bossi abi university na ti gba so bo se ri gba ni so le gba ti ma se yen tan mo wa bossi university of Nigeria Nsukka Timothy Kamesi
0: baba si fi ile ke lo ne to yin to ba
1: lo de aye john bo yan bo se ba re release omo omo de sori re de le e ba jo ko pe omo mi e ma dina si ba dina si gugu e le ngba ra ko mo jo lo so mo ba ni ko ma duro ti e omo ni ronu ju
0: ibi ti wa lo
1: ben so ba se lo si Nsukka ni 1973 so titi di be 1980
0: awon ni mo pe ni Grace Lion
1: now he had a boy that my national be lo lo
0: lo
1: ti jade
0: so mo bana po nbe nba na
1: mo bana po nbe gba kan scare mining director sketch ajo wa nbe nba yen tora ni badan descendant
0: union
1: no nbe di Nsukka a po ngba yan ju bi meje lo mo te enter ati ran ti awon tajo wa
0: be ban na do
1: so ba ma shetan ni Nsukka ti mo shetan mo wa wa si Ibadan Adeoyo mo ti showmanship Adeoyo bi ngba shetan ni showmanship la Adeoyo mo lo fun NYC National Youth Service
0: mo ti bere ngba na
1: mo ti bere ngba e
0: le ju boya yo card meji lo set ti won koko bere o ngba te yin da si
1: I hope to do that will be first, second, second, third, set by that time. So I see any Benue State, any one people, any Vandikia, and then job up there about crew, my coach, you call a book. I did book with your band, lost you, Goja, and in bed between that place, I'm on TV low and bed. So Complaint Center, Vandikia.
2: I said, you can't be said, you mean that you have to have okay.
3: They say the more the merrier, and Guinness just proved it.
4: Mm-hmm.
3: Yeah, your bold, black Guinness Foreign Extra Stout is now a bigger 440 meal can.
4: Oh, really?
3: Uh-huh. That's an extra pour of rich, full-bodied Guinness goodness.
4: Nice! More stout, more flavor, more vibes to share with your friends.
3: Now you can enjoy more Guinness with the new 440 ml can.
5: Drink responsibly. Not for sale to persons under the age of 18.
6: Wake up. It's your

0: Resofo.
1: Má fowó Resofo.
0: Pẹ̀lú Hero Hunter Bike Kit that alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Rìn jìnà. Ná owó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.
2: Nari.

0: so kò sẹ́ tó mú ṣe ẹ̀dẹ̀ pé nǹkan tíjọba bá dálẹ̀ tá a bá rí ẹni tí ń jókòó tì tí ń tọpinpin rẹ̀ ni máa ń dàrú.
1: Bẹ́ẹ̀
0: ni. Ẹgbẹ́ kan wà wọ́n ní controversy kan lórí ìbọn ṣe máa ṣe bẹ́ẹ̀ nìkan ṣe máa dúró tán yọ ẹnìkan tí ẹnìkan ò wí so àwọn nǹkan báyìí máa ń da nǹkan rú. Dẹ́ni ẹ̀ pé ó ti nǹkan ó ti bẹ́tà sẹ́ngbà tí tẹkinọ́lọ́jì ti wọ bá a ṣe ń transfer owó. But ayé ijọ́ náà problem wà bó làwọn yóò ṣe kẹ́ẹ̀tì owó wọn. So ìyẹn gan tún kò bá ẹ pé a lot of banks náà ló tún collapse. Tí wọ́n bá ṣe náà dẹ̀ run ẹ tó dẹ̀ run business ó fẹ́ kú lé ó fẹ́ powó mbẹ̀. Ọkọ̀ bá jókòó sọ pé kò tó rú ẹgbàá ó ṣe máa sáré káàkiri. Ìyẹn gan ló fà tí àwọn aráàlú ti jẹ́ àǹfààní ẹ̀. Tí Ọyọ́ ṣe ọṣà náà wọ́n try lórí ìyẹn. Wọ́n try lórí ẹ̀. Tí mo wà níjọba time tí wọ́n bẹ̀rẹ̀ rẹ̀. Ètò kan ṣẹlẹ̀ ni pé ìgbà míì wà tí ẹnìkan bá lọ sí hospital. Oye oògùn tí ó lè gbà kò fẹ́ẹ̀ ju owó tí
1: wọ́n
0: tàn sàn fún doctor àbí hospital tó ń pèsè ìwòsàn bóyá tí wàá bẹ́tà sísìn o bóyá mo kí bí nǹkan ṣe wọ́n sìn bẹ́ẹ̀ bá lọ kẹ́gbọ́n fẹ́ra àgùn màlẹ́rí àlàsán nísìn yóò nà bí 3-4,000.
1: Yóò bá jù bẹ́ẹ̀ lọ.
0: Kàtẹ ló ń fẹ́ra kò dẹ̀ tún ṣọ́ọ̀bù yóò ṣiṣẹ́ torí ń gbà wọn bá pẹ̀lú ẹ̀pọ̀ tán pa yẹn pọ̀ tí ò tún ṣiṣẹ́ yóò tún padà ni. So ká ní pé a ní dókítà tó ń ṣe àwọn èèyàn tó máa wá lọ́dọ̀ ẹ̀ wọ́n fún ní 1,000 lóṣooṣù lórí ẹnìkan ìyẹn ò lè ka. So ọ̀pọ̀lọpọ̀
1: kíjọba ó túbọ̀ gbowó sí owó lórí ẹ̀
0: bẹ́ẹ̀ni
1: kí wọ́n sì jẹ́ kí wọ́n tan ìmọ́lẹ̀ sọ́dọ̀ àwọn èèyàn
0: jìjìlísàn tí Ọyọ́ state gbà yẹn wọ́n ṣe propaganda tó dá lórí rẹ̀ ṣùgbọ́n aṣọ àwọn pé bí àbá bẹ̀rẹ̀ nǹkan ẹ̀ tún tọ́ pinpin
1: bẹ́ẹ̀
0: bolẹ̀ bá dé bolẹ̀ bá sí bọ̀ ṣùgbọ́n tí Ọyọ́ state ṣe ń tàn yẹn gbogbo owó yẹn bóyá wọ́n ti wá increase owó yẹn sẹ́n o àti lè sọ púpọ̀ pẹ̀lú tìǹbù. So yẹn gan ni but àwọn aráàlú gan o ẹ ti ń bọ́dà rẹ̀ mọ́ ẹnìkan sínkì lóru ń bọ̀ pé kínní kò ní máa bẹ̀rẹ̀ lọ́yìn pé ṣe wà lórí NHIR àgbẹ̀ àmẹ́bà tíìtì kan.
1: Ara rẹ̀ ó kọ́kọ́ yá.
0: Ara rẹ̀ kọ́kọ́ yá ẹ ti náà tíìtì ẹ̀dẹ̀ ni à.
1: Owó ni
0: ìlú ìsanwó òkè.
1: Ìrìn àṣọ wò ní jèrè.
0: Bẹ́ẹ̀ni. So kì í ṣe pé ìjọba méjì náà ò try. Ṣùgbọ́n awareness láti pọ̀. Èkejì àwọn èèyàn láti parapọ̀ kan pé bíi cooperative àbí kínní bíi landlord association gan ó ṣe ló enter. Landlord association mi wà ń wà mẹ́rin organize. A lè sọ fún wọn bẹ́ẹ̀ báyìí báyìí.
1: Àdúrà kí wọ́n tó gbẹ̀bọ̀ nù àwọn ẹlẹ́sìn dé mọ́ṣáláṣí ni o ilé ìjọsìn ṣọ́ọ̀ṣì ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
0: Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ gbé ráńdì ẹ̀ wà very important. Mo ṣe pé gbà mí wá àwa alákọ̀wé tá a bá bẹ̀rẹ̀ nǹkan àyè kárí àlọ́ǹgì
1: àwọn èèyàn
0: ó ṣe yẹ tó. Ọ̀pọ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ even hospital mi ni pé but NHIS náà wọ́n wà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò sí ní ìjọba àbí tí ò sí ní business táwọn èèyàn gbáyàn sí tọ́kẹ́ business yẹn ló sọ pé òkè ń fẹ́ràn ní NHIS pé ní ọmọ ọ̀pọ̀lọpọ̀ láǹfààní yẹn pé a máa ń fẹ́ control life ara wa. So pé màá fowó lẹ́ẹ̀mí kan owó tí mo fi lẹ́ẹ̀mí kan ní ọmọ àtúnṣe oníkálukú fẹ́ ní control èèyàn sí kí o owó rẹ̀ dání o dẹ̀ rẹ tí ó gba ìwòsàn ò dẹ fún. Ṣùgbọ́n láti yẹn gan ó dáa táwọn èèyàn bá tán bá fọwọ́ sí. Ọ̀ṣẹ́ rí pé gbọ̀ngàn tíjọba bá dálẹ̀ kọ́ lọ́run ràn wá lọ́wọ́.
1: Àmì Ọlọ́run pàápàá nílùú wa.
0: Ẹ tó dálẹ̀ ní èrò gidi dáadáa
1: nù. Ṣùgbọ́n
0: àmọ́
1: tó bá dé sálẹ̀
0: lọ́hùn
1: tí ó máa bí bó de.
0: Ìyẹn gan máa fa kínní. Ṣùgbọ́n òpin gbà tí Ọyọ́ state bẹ̀rẹ̀ tiẹ̀. Àrò owó tán rí náà wọ́n fi tún part of the health center.
1: Ṣé káàkiri
0: àpapọ̀ ní World Health Organization náà fowó sí. Ìjọba náà fowó sí.
1: Wọ́n bá gbogbo ẹ̀ pọ̀.
0: Wọ́n bá gbogbo ẹ̀ pọ̀ sí. Bó ṣe rí ni.
1: Bàbá a lè wá sọ́dọ̀ yín.
0: Bẹ́ẹ̀ni.
1: A mọ̀ mẹ́nu ba ilé ìwé òkè Ìbàdàn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin náà sọ lẹ́ẹ̀kan.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹni ẹ mọ ní wọ́n máa gbé ní òkè Ìbàdàn tún.
0: Bẹ́ẹ̀ni.
1: Àfojúsùn wo ẹni fún ọjọ́ ọ̀la àwọn iléèwé pàápàá pẹ̀lú àwọn tó ti kẹ́kọ̀ọ́ jáde ńbẹ̀ láti dá sí ìdàgbàsókè àti ìlọsíwájú iléèwé.
0: Ṣé ẹ tiẹ̀ rí àwọn old boys òkè Ìbàdàn high school.

0: Ọlọ́run ìpè. Ọlọ́run ayérayé o. Ẹ̀rí àwọn wòlíì.
1: Ọba
0: tó ní gbogbo ọjọ́ o. Bàbá gbogbo àgbáyé. Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọsọ̀rọ̀ mọ́tàṣé. Ọlọ́run ìgbà gbogbo. Ògbóni forúkọ mímọ́ rẹ̀
1: o.
0: Olúwa gba ọpẹ́ rẹ̀. Èmi
1: o
0: tún wá fara hàn fún wa. Olówó ṣe wá láàánú. Olówó gbéràn lọ́wọ́ dìde. Olówó jẹ́ kó sẹ̀ yìí ó pé wa. Olówó jẹ́ ká jèrè. Oní gbogbo ìdààmú ọ̀sẹ̀ tó kọjá. Oní kò ní bá wọ ọ̀sẹ̀ yìí. Ògbóni forúkọ mímọ́ rẹ̀
1: o.
0: Olúwa gba ọpẹ́ rẹ̀ wa. Olúwa gba ọpẹ́ rẹ̀ wa. Yìí kàkà mí rẹ̀ kátàlì. Ẹ̀mí àwọn wòlíì o. Olúwa gba ọpẹ́ rẹ̀. Ẹni yìí olúwádẹ ń bá mi sọ̀rọ̀. Ẹ ṣèpàdé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. Owó tẹ sì ń sọ yìí. Àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kan wà nípa owó yẹn. Tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan. Olúwa sọ wípé ẹ rò owó yẹn o. Ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn yóò padà lẹ́yìn. Mo sọ àní rákòbá o. Ti fura sí ọ̀rọ̀ rẹ o. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà. Ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó sì ní ìnira nínú o. Àníríjà mi. Obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́ yìí. Onímọ̀jàmú ni kí n gbẹ̀dúrà fún ẹ. Bíbélì kọ́ wípé káwọn ìyá àgbà tó dé. Ó ní ọmọbìnrin bẹ̀rù adẹ̀ tí máa ṣabíyá
1: mọ́.
0: Tó bá rí bẹ́ẹ̀ agbára ìbísí rọrùn ó yá kó bàlẹ́ ọ. Ní sì ni mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó yá bí ọmọ. Bí ọmọ yẹn ó fẹ́ gba ẹ̀rí rẹ ó yá bí ọmọ yẹn. Gbogbo tó dí ọ lọ́wọ́ ẹ̀mí mọ yanjú ẹ̀ ẹ̀rí ló máa jẹ́ in the name of Jesus. Pásítọ̀ yìí ọ̀rọ̀ olúwa tó ẹ̀ wá o. Mọ́dọ̀gbọ́n ti dé bí ewúro. Nítorí pé ọ̀la rẹ dára. Bíbélì kọ pé o. Ohun gbogbo ni ìgbà tí àkókò wà
1: fún.
0: Wò ó. Bí Ọlọ́run bá ń ṣe tán. Kò sẹ́ni tó lè dádúró. Bí Ọlọ́run ò bá tì í ṣe tán. Bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n. Ẹ wo gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ fẹ́ ìkúlé òmùgọ̀. Ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀. Àǹfààní kí ló já fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o. Kó wá sọ ẹ̀mí ẹ̀mí. Lágbájá ní 20,000 euro. Ẹnìkan ní 500 euro. Ẹnìkan ní 50 ní 1,000. Bọ́lọ́run ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bó ṣe fún ọ ní tiẹ̀ máa dúpẹ́.
1: Èmi
0: náà mọ̀ ń dúpẹ́
1: tèmi.
0: Bí ẹni tó bá mọ rírì ọlọ́run. Mọ̀ wá sọ ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan. Yóò padà léwu o. Lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra. Ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn. Ìwà tèmi àní jóná o. Lọ fọpọlọ sí ìrìnàjò. Ibi tí ọlọ́run yẹn sí gan. Ìwọ lọ dúró síbẹ̀. Ọlọ́run bọ̀ wá pàdé rẹ. Wà á rí pé ẹ̀rí ló máa já sí. In the name of Jesus. Akin tó máa bọ́rọ̀ nìṣó. Gbogbo ènìyàn pátápátá.
1: Ṣé
0: o ti lọ gbé omi yẹn síbi rédíò? Gbómi tó pọ̀ o. Tó máa tó ẹ wẹ̀. Tó a lè fi lọ wọ́n ṣọ̀bù ẹ. Àǹdẹ̀ tó a lè fi fún ogo ilé ẹ. Bú ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí. Iyọ̀ tó pọ̀. Fi owó sí bí mo ṣe máa ń sọ. Owó tó ọba fi sí yẹn. Tá a bá ti parí àdúrà lẹ́nu. Lọ tọ́jú owó yẹn. Ẹ̀wà tún lò lọ́dọ̀ la ègè. Tó bá wá yá. Lọ mú owó yẹn. Dápọ̀ mọ owó tó o fi ń ṣòwò. Tó bá ń bá gbà ná pàdé. Àbó bá ń gba ìgbèsè pàdé. Tàbí sẹ́yìn ò lọ dédé. Owó tó o fi sí yẹn. Bí Ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ń bẹ. Àyípadà eré
1: máa
0: dé. Bí IO Ajílòyè Atamátàsí. Iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusader. CAC Atamátàsí. Tí Ọlọ́run bá gbé ibùjókòó agbára àti àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ̀dẹ̀ gbẹ́dà. Níbi tí ẹ̀rí ti ń jáde. Ìwà tèmi lóṣù tó ń bọ̀ wọ́n mi fi wáṣọ wá. Omi yẹn kọ́. Wọn ò mi yẹn sí ara. Ayọ̀fẹ́ o. Ará mi sí ọ̀rọ̀. Jàre kẹta yàrá. Gbogbo ẹ̀yin fẹ́ wọn ò mi yẹn sára. Ọ̀nà ńlá lọ dé. Ìtura dé. Ìfọkànbalẹ̀ dé. Ìṣeré dé. In the name of Jesus. Wọ́n dẹ̀ bá mi sọ lórí ẹnìkan. Iṣẹ́ tílọ̀ ló ń ṣe. Iṣẹ́ tílọ̀ o dẹ̀ ti ń ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí. Ẹnìkan wá ní kó kú òun bẹ̀. Àwọn fẹ́ mú ẹ lọ bì kan. O ti wá lọ bẹ̀. Ìkan wá dẹ̀rù. Onímọ̀jẹ̀mú sọ wípé. Ló máa lo Psalm 40. Psalm 40. Àyípadà máa dé. Àyípadà yẹn máa dé. In the name of Jesus. Kí tó máa bọ́rọ̀ mi nìṣó. Gbogbo èèyàn pátápátá. O fẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. O fẹ́ kí n gbàdúrà
1: fún
0: ọ. O wù ọ bẹ́ẹ̀. O ti máa kàn sọ fún
1: ẹ.
0: Lọ múra.
1: Ẹ múra.
0: Kò lọ fọ́lọ̀ péjì. Àjílóore.
1: Àjílóore.
0: Àtàmátàsí.
1: Àtàmátàsí.
0: Eyalaayi. ajẹmọ ti lu jara o o ti lu jara o asoti ẹ ṣe ṣe anfani ti a o nibi 30 years ago ti a o nibi 20 years ago ti a o ti ẹ nibi 10 years ago ti jẹ ki ẹni ta fẹ gbẹdọ fi yóò ma wo adẹ ma wura wa bayi o my god anfani yẹn ti wa to jẹ pe maa le ṣe kanseli fi ọ ibu laa ṣe ko dọdọ mi emi dẹ ma sọ pe tọba dọdọ wòlíì iwọ kọ lo ma sọ n tó bá wa ẹmí mi ma ló ma gbẹnu mi sọ n tó bá wa anfani yẹn ti wa yọ lọ fọlọ peji mi lórí social media ajilore atamatase prayer life lórí facebook lórí tiktok lórí youtube lọ follow mi báyìí lórí facebook youtube tiktok instagram ajilore atamatase prayer life àtọ́rí facebook lọ follow mi mo ṣe ń sọ̀rọ̀ báyìí èkejì màá fún ẹ ní nọ́mbà yìí nọ́mbà eléyìí o àfi méèkì whatsapp ni o má fi pè mí ẹ má fi pè kàn sọ pé o fẹ́ ti join prayer group mi ẹ fẹ́ ti join prayer group mi ó yà gba kókó lẹ báyìí 070 075 23 14 17 mo pe kò le lọ whatsapp ni lọ fi jẹ́ whatsapp group mi olóko a kàn ní pé kí n há díẹ̀ sí ibi àdúrà mo ń sọ eléyìí tó láwọn tó ń béèrè bí o tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070 075 23 14 17 sọ pé o fẹ́ fi join prayer group mi wà á kàn ní add me mà wá há díẹ̀ sí prayer group mi àti channel mi nípa ìyẹn wà á láǹfààní láti máa jòrè ọ̀fẹ́ àdúrà nígbàdébà gbọ́ nọ́mbà náà lẹ́ẹ̀kan 070 075 23 14 17 òmùtọ́ lẹ́ẹ̀kan náà social media handles mi ajilore atamatase prayer life ogun ò ní bo ní ọ a máa rọ́nà àbálò ìdè máa já ìdè ní mo fi rí ayọ tó ń jẹ́ ká lọ́dọ̀ òkú padà sẹ́yìn sílùú ọlọ́run tún jẹ́wọ́ agbára ẹ̀ bó ṣe máa ń jẹ́wọ́ ní gbogbo ìgbà tí ogun dẹ̀ máa ń ṣe ogun ẹ̀yin tẹ́gùn gbogbo agbára ogun yìí ti sọ aṣẹ́ni ogun yìí ti sọ aṣẹ́ni ogun yìí ti sọ ẹ máa bọ́ gbogbo ìwọ tó tún gbọ́ mi lákòókò ẹ máa bọ́ ìdánimọ̀ fún un gbogbo tá a ṣe ládùn la fún wọn máa jẹ́ ìgbìyànjú kan o agbọ́ba tó la yàtọ̀
2: tọ́ múra àárọ̀ yìí gbogbo èèyàn tó bá ní tó wà ní jẹ̀bú pátápátá máa pè wọ́n báyìí kékeré àjọpàdé ní pẹ̀bú mu
3: ṣe
2: ìyẹn tó bá ti di aago méjì ọ̀sán aago méjì lọ́sàn-án ni mo sọ ìyẹn divine zone event center níjẹ̀bú divine zone event center tó wà ní ìṣẹ́wọ̀ níjẹ̀bú mú ṣe
0: aago mẹ́rin nírọ̀lẹ́
3: ní
0: lágbọ́n ọba tó la yé àtọ̀run ó kẹ̀kẹ́ àti wọ́n fẹ́ rí mi bí wòlíì àwọn ti máa dé níbi ọwọ́ aago méjì lágbọ́n ọba tó la yé àtọ̀run ẹ wo ó máa lágbára jù adẹ máa báwọn náà mú ọṣẹ yẹn wá oníkálukú máa gba tiẹ pẹlú òró yẹn báwọn náà dẹ ti lọ gẹẹtì omi àjípọn yẹn sílẹ mo ti sọ ìjẹbú ìmúṣin ni o lọgbà ọba tó láyé àti ọrùn ẹjẹ ọlọmọ yín bàbá lùgò ipá àtàgbára ìṣẹlẹ ọba tó ń bẹ lẹyìn èmi àti wọn ọba tí ò fi wá fún ìfẹ ọba tí ò pè mí ọba tí ò dẹkọ àwọn ìkàbà wa pàdé ọwọ ẹ sókè wà á tó ògógó sórúkọ mo yá o yàtẹ̀ rí ìlàbà wàá sọ pé kábíyà ò sí ọlọ́run tó ní àṣẹ eléyìí o ojúmọ́ èníyìí jẹ́ kó mọ́ sí
3: rẹ̀
0: jẹ́ rí owó
3: jẹ́
0: kọ́nà mi ó là
3: jẹ́
0: kí n ṣe déédéé yìí ilẹ̀kùn ọ̀là tí mo kàn lórúkọ jésù ìwà jẹ́ kó ṣìfún
3: mi
0: kí àbò rẹ̀ dájú lórí mi àti wọlé àti jáde mi lẹ́nu èrè mi ti kó wálé o má jẹ́ kí n kó ogun wálé o má jẹ́ kó ìṣòro wálé àti èmi àti àwọn ọmọ mi àti ayé àti ọkọ dédé bẹ́ẹ̀ ni kò rí o
3: ògbò
0: ní fọlọ́run ló
3: kọ
0: jésù olúwa wa yákùlẹsẹ̀ rẹ méjèèjì báyìí wàá dọwọ́ ẹ délẹ̀ wàá wá forí balẹ̀ fọlọ́run wàá sọ pé mímọ́ ni olúwa ọlọ́run ọmọ ogun yá o
3: mímọ́ olúwa ọlọ́run ọmọ ogun
0: alágbára tó ní àṣẹ tí là á sọ ju kó o ṣe lọ òun làwa ṣe ń kí ọ wípé o ṣe o nítorí ọ̀rọ̀ rẹ àìkú títí láéláé ni mo ń sọ̀rọ̀ kan níjẹta mo tún ṣàlàyé díẹ̀ lánàá mo ní àwọn nǹkan kan wà nígbàkúgbà tí ọlọ́run tó bá fi gbọ́ igbe ènìyàn ohun tó máa ń tẹ̀lé ni ìgbésẹ̀ kankan irú ìkórìíta báyẹn tí ọlọ́run bá fi gbúrò igbe ènìyàn tó gbọ́ ìkúndú ènìyàn ọlọ́run a máa gbé ìránṣẹ́ dìde ní verse 7 Exodus chapter 3 orí ẹ̀kẹ́tẹ̀ẹ́sẹ̀ ìkéde ìwé ẹ̀kọ́ ni mo sọ ó ní olúwa wípé ni tooto emi ti ri ipoju awon eniyan mi emi ti ri ipoju awon eniyan mi e wa go sequence e ngba to ma ta to adu o ni ti o wa ni jibiti o ni mo fi gbo igbe won e ma gbede yan o ri ipoju awon eniyan re o gbo igbe olorun ma gbo igbe wa ti ai moye lo n ba ipoju pade
1: o po
0: olorun ori o se ri isoro kapolopo mo
1: nipe
0: bi olorun o ba ri iyan o ni ri
1: beni
0: o so yan na lanu elomi ania o ni awon egbo to le ran lowo o ni family o se kini kan iwo lo ri won o won ri ere tori pe olorun ori e mo gbadu ami se yi olore ma ri wa ko si olore kan to le sore fun yan ko si olun lowo kan to le ran yan lowo ko si alatileyin kan to le da soro eyan ko si eni kan to le fa yan soke ko si eni to le da sile ade eyan o mo ti wo ko sumo yan to eh gbo ti yoruba po owe fun o ni ajumo bi ko kan taanu eni ti olorun ba ran ti lo se lore won mi yan tara won mi yan tara won tara won tara mo so ti kan so ko mi ni eni o ya olore to ma so wa ba o ati emi bi emi oluwa ko ran wa in the name of Jesus wo bi opolopo mo n to n sele oju to opolopo fi mu odo ani e mi o wa mo ki lo se boda ni ko ti e da n soro mi o le da si to ra ni tolorun ba da n soro e ko se eyan to ma da n soro e a lo ma n so pe opolopo eniyan olorun ni ko be ko to be eniyan to ba n be eniyan to ba bi olorun bi igba to kan laagun lasan igbe re akada bi igbe gbigbo aja ya ko ri akasada olorun ma da soro wa mo ni olorun ma da soro mo ni olorun ma da soro mo ni olorun ma da soro wa ede ti olorun wa pe tele so ko so wipe mi do so emi ti ri ponjo awon eniyan mi o ni mo si gbo igbe won nitori awon akonise won o ni nitooto mo mo ibanuje won ibi ta ti fe gbadura ni kari bi olorun o ba ti mo ibanuje
1: won ni
0: awon ti o mo se sori ni o wa legbe re o ni reni ti o na lowo run kari oto ni olurolowo oto ni alaanu oto ni atinileyin kari awon kan wa sa won kan wa nbe bo ba ran owo re fun iranlowo won ni ran kankan pade e akaanu won kan ma akaanu re won o ni saanu re àfitọ ọlọrun máa ṣe ibi tó ti kéré ọlọrun gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà mí
1: ọlọrun
0: gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà mí
1: ọlọrun
0: gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà mí ọlọrun gbà
1: mí
0: ọlọrun gbà mí ibi ìrìnàjò ayé mi dé yìí àfi tó bá bá mi dá sí i olúwa má dà mí dá ìrìnàjò ayé mi mọ má dà mí dá ìrìnàjò ayé mi mọ olúwa bá mi dá sí i má dà mí dá ìrìnàjò ayé mi mọ olúwa jọ olúwa jọ olúwa jọ olúwa jọ jẹbi ìrìnàjò ayé mi jésù olúwa wa ẹ wọn gbé èdè tó pè tẹlé ìyẹn ni mo ó ní èmi sì sọkalẹ̀ wa láti gbà wọn lọ́wọ́ àwọn ààrẹ jìbìtì ọlọ́run ti ṣetán o báyìí olúwa ní kí n sọ fún ẹ àsọtẹ́lẹ̀ èmi rèé o olúwa ní kí n kéde gbogbo ẹni tó gbọ́ ọlọ́run lọ wà á rí wípé ogun ọ̀run máa sọkalẹ̀ fún ìgbèníjà olúwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá àwọn ìṣòro tó le pàdé ohun ọlọ́run máa dá sí lẹ́yìn ẹnìkan ní sódì àìṣeéṣe iye àwọn tó bá gbàgbọ́ náà ni onímọ̀ ọba tó gbàgbọ́ wọn yóò rí ogun ọlọ́run sẹ́mo wípé màtá náà gbà wípé arákùnrin lásàrù lè dìde kó di àlàyé padà ṣùgbọ́n nítorí pé jésù sọ̀kalẹ̀ wá síbẹ̀ a dẹ̀ sọ di àlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti dòkú márèjì tó ti dòkú iṣẹ́ tí dààmú ti wọ̀ ọ̀nà tó ti dà olúwa ní lọ kéde òun máa dá sí olúwa dẹ̀ máa dá sí in the name of Jesus kíkí kó gbàgbọ́ kó sì gbọ́ràn kíkí kó gbàgbọ́ kó sì gbọ́ràn kó sì fi ọ̀rọ̀ ìrìn àjò ayé ìwọ àti èmi ká fi lé ọlọ́run lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù ayé tí ò bá ti sí ní abẹ́ àkóso ọlọ́run àkòfí ìfíláyé ẹ̀sọ́ lò abẹ́ àkóso èṣù ló wà bẹ́ẹ̀ sì ní àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò rí ọ̀fẹ́ máa pọ̀ sí ni wọ́n ní kó kàn ronú pé wàdà kó wá gbọ́ràn wá wo bí ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀dọ́ àwọn ní verse 19 oníbí rẹ bá fẹ tó o sì gbọràn olúwa jèrè ilẹ náà oníbí àbí òrí bẹẹ ẹjẹ gbọ ẹrí àwọn èèyàn kan.
4: àtúntọ́lá àtàwọn tàbí ṣètò yìí orúkọ mi ní olùsọlá onílé olùsọlá onílé ní olùsọlá àtàwọn tàbí ṣètò yìí ti ọrẹ ní ti owó dàgbàgbà ní olùwà tàbí ṣètò ṣiṣẹ fún ìwọ fún wa níbi ìdàgbé ọlọ́run tẹ́ kó tó fi owó báyìí tó fi ṣiṣẹ́ fún kókò lórí fún ẹgbẹ́ sáàlì ẹgbẹ́ sáàlì nígbà tí wọ́n á lọ fún kákẹ́lì fún wọn lọ bá wọn fún ẹgbẹ́ bá wọn fún kákẹ́lì fún wọn fẹ́ẹ́ fún ọlọ́run tó kọ́kọ́ èmi lọ́wọ́ mi báyìí bẹ́ẹ̀ ẹ̀yà omi ló ń bẹ̀ wà lọ́wọ́ mi kò wá ti sẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀lù ọ̀sẹ̀ yìí fọ́ọ̀lù àná gbogbo ọ̀sẹ̀ yìí fọ́ọ̀lù
5: Ajilore Atamata se prayer life lori Facebook lori YouTube lori TikTok lori Instagram don follow me bye Ajilore Atamata se prayer life tabi number ti mo fe fun e ko lo fi join prayer group mi ogo ni ja wa e ja lo se wo mi san ma so
6: ma fi owo gba bi to nlo e ma fo gba bi to nlo e bayi a ma po lu ko Jesus ni e meta emi mi mo le kan e je Jesus le kan ha lo Atamata se wo mi san ma so tamila ma

0: 2 2 23 3 1 4 14 1 7 17 Bolek of you 070 070 35 35 2 3 23 1 4 14 1 7 Gbogbo èèyàn tó múra àárọ̀ yìí, gbogbo èèyàn tó bá ní tó wà ní ìjẹ̀bú pátápátá, máa pè wọ́n báyìí, kí ajá jọ pàdé ní ìjẹ̀bú mu
1: sùn,
0: ìyẹn tó bá ti di ago méjì
1: ọ̀sán,
0: ago méjì lọ́sàn-án ni mo sọ, ago méjì lọ́sàn-án ni mo sọ, ìyẹn Divine Zone Event Center, Divine Zone Event Center, níjẹ̀bú ìmú sùn, ibẹ̀ ló ń bọ̀, bá mi sọ fáwọn èèyàn pé iṣẹ́ wọ̀, Divine Zone Event Center tó wà níṣẹ́ wọ̀, níjẹ̀bú mu sùn, tó gbowó tó wà lágbègbè ìjẹ̀bú pátápátá, lọ múra,
1: wọ́n
0: tó wà níjẹ̀bú òde. Lọ múra
1: wọn
0: tó wà níjẹ̀bú ifẹ̀ ojú ògbólú ìjẹ̀bú igbó gbogbo yẹn pátápátá lọ múra tó bá fẹ́ rí mi bí wòlíì ago méjì lọ́sàn-án ni òkìdé tó bá ti wá lago méjì wà á ti ní nọ́mbà gbà láǹfààní àti rémi ago mẹ́rin làdú àbẹ̀rẹ̀ má dẹ̀ gbàgbé omi yẹn o má gbàgbé omi o omi àjíkan tí mi ń kó
1: fún
0: tó bá dẹ̀ dé mo fẹ́ fún ẹ lọ́ṣẹ ọṣẹ ló fi máa wẹ̀ gún èpè dànù lágbára ọba tó la yàtọ̀ tó wá gbé eléyìí má tó àná ìtì ẹ tètè dé má mi sòrí ọ̀fẹ́ yẹn tó bá fi mí ìtì ẹ ìbàdàn ló ń bọ̀ lọ́la ó máa lágbára lọ́la ọ̀fẹ́ de nìbàdàn gbogbo ẹni bá gbá náà pátápátá
1: mo
0: máa fún ọ lọ́ṣẹ ọ̀fẹ́ yẹn tó máa lọ fowó ẹ àwọn náà máa pọn mi àjíkan yẹn wá o ìbáṣomi kanga ìbáṣomi tó gbé ládìbọ o ìbáṣomi odò kárí kó gbé dání olúwo ní tìbàdàn yẹn o olúwo tó wà lọ́nà tó gbé tẹ́gbẹ́dá ní àtàmátàsí tó múra lọ́la fún ẹ olúwo tó wà lọ́nà tó gbé tẹ́gbẹ́dá fún àtàmátàsí ní wà á tètè dé o ago mẹ́sàn-án ni programu yẹn bẹ̀rẹ̀ àwọn náà tó bá fẹ́ rí mi bí wòlíì
1: wọ́n
0: ti lè dé ní kíákíá
1: fún
0: un láti ago méje mẹ́jọ wo bí kò yẹ kó máa bógun yín ṣé yẹn lè máa fi dààmú ṣẹ̀ṣọ́ ni kó máa fi dààmú wọnà mọ̀ọ́rù ìṣòro tó ń bá pàṣẹ ogun abínibí ń di ẹ lọ́wọ́ ogun àbíjọ ń dà ẹ
1: láàmú
0: àwọn èèyàn tó ti gbàgbé ẹ
1: wọ́n
0: mọ̀ pé ogun ìpínlẹ̀ ogun burúkú
1: ni
0: ológo rẹ̀ nígbà kan báyìí ó ti di ológo goro
1: báyìí
0: ó dẹ̀ ti jókòó ọmọ tó ń pè lọ́mọ ológo tínú ẹ̀yìn dùn lé lórí dépò ló fẹ́ ń bàánú jẹ́ wọ́n á jókòó sílé dìde ní ọ̀la yìí
1: o
0: olúwo lọ́nà tó gé tẹ́gbẹ́dá ní àtàmátà sí abẹ́ bíríìjì woro náà ti ń wọkọ̀ olúwo ọkọ̀ tó bá ti gbẹ ní woro ẹkọ jẹ́ sí olúwo jọ́ṣọ̀ tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ló ti ń bọ̀ ọkọ̀ tó bá ti ń bí ẹ sáà máa sọ pé olúwo jọ́ṣọ̀
1: olúwo
0: kan jẹ́ sí olúwo jọ́ṣọ̀ gòkè sókè ní gbẹgbẹ fámásì ní àtàmátà sí olúwo àmọ́ lẹ́yìn tọ́sídẹ̀ láyé kàpọ́ọ̀yà onímọ̀jẹ̀bú lòun fẹ́ tó àwọn
1: èèyàn
0: sílẹ̀ ìṣẹ́wọ̀n tó bá tẹ̀ ti dúró níbi ọjà yẹn torí èmi náà máa ná ọjà èmi náà máa ná ju ọjà mú sí sọ̀bọ̀ tó bá lágbègbè mú sí tó wá ná ọjà
1: fi
0: opportunity yẹn wá fún kánsẹ́lì ìyẹn ní ago méjì sí mẹ́rin ibi tẹ́ ẹ mọ̀ tí máa tú àṣírí ogun ẹ̀ èmi dẹ̀ máa ń sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ọkọ ló máa sọ tó bá wà ẹ̀mí mímọ́ wọn máa gbẹ́mi sọ ogun tó ga ogun yẹn dẹ̀ máa ṣe ìdánimọ̀ àwọn kan fẹ́ gbà go aka number ni bayi
1: UBA
0: ni o
1: UBA
0: 1 0 10 2 4 34 77 50 80 boleka si
1: UBA
0: 1 0 10 2 4 34 77 50 80 boleka si
1: UBA
0: 1 0 10 2 4 34 77 50 80 ẹ̀mí àwọn olú ní gbogbo ènìyàn tó bá dá sọ́ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìrìn àìrò tẹ́lẹ̀ ó máa dẹ́ bá
1: ọ́nà ìfẹ́
0: ọ̀tẹ̀ yìí máa dà má gbàgbé omi ya tó gbé síbi rẹ́díò kó fi wẹ̀ ni o kò dẹ̀ fẹ́lẹ̀ tó kù wọ́n lé
1: bẹ́ẹ̀
0: kó fi wọ́n ṣọ̀bù ẹ̀ wàá rí bó ṣe máa tà lọ́tẹ̀
1: rẹ̀
0: lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọlú ẹ̀ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ẹ̀
1: nígbà
0: ìdàmọ́ ẹtí ni mo lọ fọ́lọ́ mi lórí social media tó bá fẹ́ kí n pè fún ẹ ibẹ̀ láti wọ́n máa ṣe pay àfúráwá báyìí lórí TikTok YouTube Facebook Instagram àjílóore àtàmátàsé prayer life má gbàgbé o àjílóore àtàmátàsé prayer life tó bá dẹ̀ ti fọ́lọ̀ tán lọ sórí WhatsApp mi o lè fi sọ ẹ̀rí rẹ o lè fi sọ ọ̀tẹ̀ símọ́nì ni mo mí o then o lè fi sẹ́ǹdẹ̀ bí àdúrà then lè kéjì o lè ní kí n fi áàdì ẹ̀ sí prayer group kí wọn náà lè máa rí àdúrà àtàmátàsé àtàdúrà àgbà gbogbo gbọ́ WhatsApp nọmba mi ẹ̀ má fi pè kò lè wọlé tó bá fi pè 070 70 35 35 2 3 1 4 14 1 7 17
1: pẹ̀lú
0: ẹ̀kan sí 070
1: 070
0: 35 35 2 3 1 4

tilé. Ẹ bá ń béèrè lọ́wọ́ ru àgbà náà pé ṣó mọ̀ bóyá tó kó so ni. Lónìí, ẹ já mọ̀ fún àwọn èdè Yorùbá ká mọ̀ fi dára wa lára yá, ká mọ̀ fi gbéra wa wọlé.

abúlé tí wọ́n ń pè ní tó súnmọ́ ayọ̀dí arákùnrin yìí ó wá rí arábìnrin kan bó tilẹ̀ jẹ́ pé ìwádìí padà fìdí ẹ̀ múlẹ̀ pé obìnrin kọ́ lọmọ òun pọ́kùnrin ni ọmọ òun bẹ nílẹ̀ẹ́lẹ̀ tí ń rá kòrò kò lè rìn dáadáa mọ́ ebi ti ṣe bá mi ebi ti ẹmọ kébi ti pààyàn débi wípé ọmọ yìí wá ń fihàn gbìyànjú láti rá kòrò lọ síbi tí àǹfààní ó ti wà fún láti rúnjẹ jẹ arákùnrin kevin carter yìí ó bá dúró ní dúró wípé ajé ń ya ọmọ yìí ní fọ́tò wọ́n ní bí eṣin ṣe bá jẹ èèyàn kì í ṣe news kì í ṣe ìròyìn ọjọ́ adiláyé ti dá ilé ṣinṣin ti ń di èèyàn àmọ́ tó bá fi lè mú kéèyàn ó wá bẹ̀rẹ̀ sí ní kó eṣinṣin sẹ́nu ẹ rí pé ìyún ti di news báhun ó ti di ìròyìn lágbájá ń jẹ ìṣinṣin ẹ bà níwájú ìwé ìròyìn kí nìdí tí bí jẹ ṣinṣin ẹ rí tí wọ́n máa ṣe interview fún káàkiri àmọ́ pé ṣinṣin jẹ èèyàn kì í ṣe news arákùnrin ìbáwò wípé jẹ́ ń ya fọ́tò ọmọ yìí kí ló ti wá ṣàkíyèsí wípé bóun ṣe fẹ́ ya fọ́tò yìí vulture gúnugún náà ni ó ti bà lẹ́gbẹ́ kan wípé ó dúó lẹ́gbẹ́ kan ń wo ọmọ òun orígun àmọ́ photographer rọmọ òun orígun báwo pé this is a perfect shot ó ti ń bá yarú kínní yìí yóò mọ̀ fún mi láǹfààní àti ó ti yé yín tó bá mú fọ́tò rẹ̀ lóòótọ́ ìṣàkà ó ya ọmọ òun ó yà á pọ̀ mọ́gún ó ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí ọmọ ń bẹ lọ́wọ́ iwájú tọmọ òun ṣe bí ìgbà tó fẹ́ kú

0: arákùnrin ọ̀hún ya fọ́tò ọ̀hún tán ló lé gẹ́gẹ́ bí ròyìn ṣe fìdí ẹ̀ lẹ̀ ó lé igun ọ̀hún ó lé jìnà igun máa bá tiẹ̀ lọ àmú ti ya fọ́tò ti ya ohun tó fẹ́ yà.
1: ọmọ tí dókítà mi àyíǹde àbínú ayé ẹ̀gbọ́n fọlá ṣàdé.
0: lẹ́yìn ìgbà tó ya fọ́tò ọ̀hún tán àánú ọmọnìyàn ṣe igun lábẹ́ ibì kan ó sunkún wípé ìyá ní jà wọn kan lápá bí. àmọ́ lẹ́yìn ìgbà tó ya fọ́tò ọ̀hún tán kò parí síbẹ̀ nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀.
1: àyà
0: gbádùn orin ìsíwájú díẹ̀ sí lẹ́yìn yóò wá sọ nǹkan tó ṣẹlẹ̀ nípa fọ́tò tó yà kí ló ṣe kevin carter kí ló ṣọmọ ọ̀hún
1: ṣùgbọ́n
0: kevin carter wà gan tó ti kú ni àbó wà láàyè bó bá ti kú irú kú wo ló pa ọgbọ́n wo la lè rí nínú ìtàn kevin carter. 32FM 94.9 lè ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ Miliki Express ilé ìwà yìí di ṣọlá ọ̀rọ̀ labi presenter ló kọ ẹlẹ́mbọ̀n wẹ́kù kalẹ̀ bọ̀.

yí orin padà ní ìsẹ. Ó tàn bá ń bọ̀ lórí ọ̀rọ̀ Kevin Carter, a wà gbàbẹ̀ lọ lónírà bájì gan ló ní serere wẹ̀rẹ̀. Two FM 94.9 le se be te ngbo Miliki Express leleyi ele nbe nwo e ku ikale e wo e ja gba bomi lo

wọ́n ní bàbá rí èèyàn kan tí ó lè mú lẹ́ǹsì kámẹ́rà rẹ̀ tó ń adjust ẹ̀ láti lọ fi capture èèyàn tí ń jẹ̀yà lọ́wọ́ èèyàn tó nílò ìrànlọ́wọ́ tó sì adjust kámẹ́rà rẹ̀ láti sọ pé ìwọ fẹ́ mú fọ́tò rẹ̀ kí wọ́n lè bá a tàn káàkiri ayé lọ́jọ́ tó yí kámẹ́rà rẹ̀ hun lọ́jọ́ náà lọ́hùn àwa èèyàn kan lérò wípé igúnugún kan péré ní nbẹ níbẹ igúnugún méjì ní nbẹ nbẹ igúnugún àkọ́kọ́ lélẹ̀ tó dúró sẹ́yìn ọmọ igúnugún ẹlẹ́ẹ̀kejì ni wà lára rẹ tó gbé kámẹ́rà láti ya àwọn igún àtọmọ tí gún fẹ́ jẹ nítorí ìdí èyí àti wọ́ àti gún kò sí yàtọ̀ lẹ́yìn láàrin ẹ̀yìn méjèèjì oríṣiríṣi àwọn nǹkan kan làwọn èèyàn ń kọ nípa arákùnrin agborin ikun mejari agbemi wole nisin adewale ayubari sugar elembe mo ku ikale

0: arákùnrin ìbá bẹ̀rẹ̀ sí ní pariwo orí rẹ̀ ní orí ìwọ̀n ẹlẹ́dàá òun kí lòun ṣe yìí.
1: jọ̀wọ́ máa gbà gbọ́dọ̀ ẹ̀gbọ́n ọ̀nà mi lẹ̀.
0: orí òun ẹlẹ́dàá òun níbo lòun gbé gbà yìí kí ni ohun tó ṣẹlẹ̀ sóhun yìí.
1: jọ̀wọ́ máa gbà gbọ́dọ̀.
0: ìgbà tó wá di april lọ́tún 1994 kínní kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ náà. agbórin síwájú díẹ̀ miliki express eléyìí 32 fm 94.9 lẹ́ ń gbọ́ ayédèṣọ́lá ọ̀rọ̀ labi presenter ló kọ́ mi.

0: ní April lọ́dún 1994 arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Kevin Carter yìí ó gba àmì ẹ̀yẹ kan tí wọ́n pè ní Pulitzer Prize for Feature Photography Pulitzer Prize for Feature Photography àwọn mẹ́yàn bá ṣe dáadáa ní inú eré tíátà wọ́n lè ní ó gba AMVCA àmọ́ ní tẹ́lẹ̀ yìí photography yìí tó fún ní àmì ẹ̀yẹ inú àwọn ẹ̀mí ẹ̀yẹ tó sì ga dáadáa ni ó tilẹ̀ jẹ́ pé fọ́tò tó yà yìí ó fún ní àwọn nǹkan tó jẹ́ nǹkan ńlá nínú kàríà rẹ̀ fún ní nǹkan ńlá nǹkan rabiti fún ní àmì ẹ̀yẹ ńlá tí ó jẹ́ wípé kì í ṣe kékeré o nínú kàríà rẹ̀
1: orí mi lọ rẹ o
0: ó tilẹ̀ jẹ́ pé ó gbà mí ẹ̀yẹ ńlá yìí arákùnrin yìí inú rẹ̀ ò dùn ó àmì ẹ̀yẹ ọ̀hún kò múnú dídùn wá kò mú fulfillment wá nítorí nǹkan tójú ẹ̀ rí ní jọ́sìn ó bà á lọ́kàn jẹ́ o gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń kọ káàkiri lọ́tùn-ún ló sì nípa rẹ̀ wípé ìwọ fún alára rẹ igúnnugún ni ó sì jẹ́ pé ẹbọ kọ́ nìwọ jẹ́ ẹ̀wọ náà ń jẹ èèyàn ni gbogbo àwọn kinní wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tí ó ba arákùnrin yìí ìgbà tí ó wàá fi di july lọ́jọ́ 27 ní july lọ́dún 1994 oṣù díẹ̀ lẹ́yìn ìgbà tí arákùnrin yìí gba àmì ẹ̀yẹ ńlá yìí ọjọ́ ọmọ ọdún 23 nígbà tí a ń sọ 33 years old arákùnrin yìí sì ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí ara rẹ̀ arákùnrin yìí ṣe bẹ́ẹ̀ ó gbẹ̀mí ara rẹ̀ ó. àmọ́ kó tó di pé ó gbẹ̀mí ara rẹ̀ yìí ó fìwé kan lẹ̀ tó kọ nǹkan sí fún nǹkan tó kọ sílẹ̀ yìí ó ní vivid memories of killing and corpses anger and pain kí làwọn nǹkan tó gbẹ̀mí òun ó ní wípé gbogbo ìgbà tóun bá ti rántí gbogbo ohun tóun fojú rí nípa báwọn èèyàn ṣe ń gbẹ̀mí ara wọn nípa irú nǹkan táwọn èèyàn ń là á kọjá nípa àwọn tí ó jẹ́ wípé òkú tóun rí tó pọ̀ rẹpẹtẹ nípa àwọn tóun rí tí wọ́n ń la ìṣòro ńlá kọjá gbogbo àwọn kinní wọ̀nyí àti bẹ́ẹ̀ ó pẹ̀lú nǹkan tó papọ̀ tí ò kúrò nínú orí òun òun fi wá wò wípé kóhun kúkú end ẹ̀ ló fi ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀mí ara rẹ̀ Kevin Carter ó ya fọ́tò tó di pé ó sọ di gbajúgbajà tó fún ní prize àmọ́ price ọ̀hún kò mú happiness wá price ọ̀hún kò mú fulfillment wá price ọ̀hún kò mú achievement tó wù wá lẹ́yìn náà ló para ẹ̀ tó fira rẹ̀ tó lọ lákọ̀ọ́kọ́ náà gbogbo ẹni tí bá ń la nǹkan ńlá kọjá gbogbo ẹni tó bá ń la nǹkan tí ó jẹ́ wípé ó dùn kọjá lónìí má torí ti bẹ́ẹ̀ sọ pé ẹ o fẹ́ gbẹ̀mí ara rẹ o
1: ọmọ bàbá tó dòdò pé lọ́jọ́ sí o
0: àwọn ẹ̀kọ́ kan wo ló wà nínú ìtàn yìí tó yẹ ká jọ mú kọ́ lálẹ́ yìí
1: bàbá ọrẹ ọ
0: ẹbí ká rí gẹ́gẹ́ bí ìtàn láti kọ́ ẹ̀kọ́ lára rẹ̀
1: ara fàjẹ́ bí mi bàbá ọpẹ́ olúwa mubarak
0: ẹ jẹ́ mu láti orí wípé lákọ̀ọ́kọ́ náà láyé tá a wà yìí lónìí tá a wà yìí a lè relate reality nigeria reality nigerians sí reality arákùnrin Carter
1: yìí
0: nítorí níbi tọ́rọ̀ dédò àti onílé àtàlejò àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàlàgbà kò sẹ́ni tí ò fẹ́ mú fóònù dání ibi tọ́rọ̀ wa dédò ni wípé bí nǹkan bá ṣẹlẹ̀ láwùjọ wa kàkà ká kọ́kọ́ sáré pé ká rescue náà kó o tó sọ wípé kó o tó rántí pé o ní fóònù lápò kó o tó rántí pé ó yẹ kó o lo kámẹ́rà rẹ nǹkan àkọ́kọ́ tó yẹ kó kọ́kọ́ trigger mind wa ni wípé ká rescue ẹni tó wà nínú la sigbo ka rescue eni ti boya accident lo sele ni boya nkan kan lo sele ni opolopo nkan ti ma kokko wa sori awon eyan ni wipe let me remove my phone and do video and camera ki ko je mi ni ma kokko report e report yen ko si un ti o da fun o
1: olori
0: o un ti o da nkan fun o ni wipe ko kokko rescue ko do la emi awon tin be ninu ewu na ibi ta lomi ti gbe phone jade ti tin record un ibe ni opolopo awon ti o ye ki won jase ti won jase si wa ni record un ki lo ti da fun o arakunrin kini record to record ohun ki lo da fun arabinrin o nlo lati mokola mo to wa lati eko mu ku lori eto njo tan wi na ni o nlo si roundabout kada kan wa gbe mi gba iwaju adamasin gba ko hun arakunrin kan wa wa loju ona o sile kun oko bayi awan be leyin okada to wa ni waju ti a sile kun oko bayi o ti olokada ti waju todo wa o ti senu bus 18 passenger kan tin be waju 18 passenger o se be o rin won die awa kolu tawon yun asubu amo lohun o je farapa arakunrin to wa gbo kada ta kokko hun be ni waju wa hun arakunrin ohun o go unconscious ko mo nti o dake layers nibe nibe gangan aka ka won eyan o dide ni pe o ya o eje ka ran lowo ni kila awon eyan kila awon eyan gbe jade na kila awon eyan gbe jade
1: o
0: wa yo camera won camera barakunrin se wa nbe in his vulnerable state

0: power of small action. Ṣé agbára ti ń bẹ nínú àwọn nǹkan kéékèèké mi ta le ṣe ń gbà mí?
1: Bẹ́ẹ̀ ni gbogbo bàbá rẹ̀ ló sọ.
0: Lọ́pọ̀lọpọ̀ ìgbà mi, a máa ń lérò wípé bàbá ti ká gba mẹ́dà ńláńlá, ká gba àwọn ife ńláńlá, ni ó mú ohun tá a pè ní satisfaction wá ni.
1: Bẹ́ẹ̀ àti kó wá sí.
0: A máa ń lérò wípé bí n bá ti lẹ́yìn local government chairman tí mo jẹ yìí, tí n bá ti padà wá jẹ governor, ìgbà yẹn gangan ni mo ṣe máa wà satisfied nínú ayé. Lẹ́yìn tí mo bá ti kúrò nípò chairman tí mo wà yìí, mo gbúdọ̀ padà di GM àbí kí n ṣáà di nǹkan tó tóbi gbẹ́ngbẹ́ngbẹ́. Láláì mọ̀ pé ibi tí success wà nígbà míì kì í ṣe nípa pé à ń lọ sí ìpele tó kàn yẹn. Nígbà míì nípa ohun tá a ṣe nípele tá a wà lọ́wọ́ yẹn, ohun tó rí ṣe nípele yẹn. Òun gangan ló máa make changes tó ń wá, the happiness, joy tó ń wá, ìdùnnú tó ń wá, ohun tó lè ṣe láàrin ibi tó wà yẹn. Nítorí àyè ibi tó wù ọ́ kó lọ yẹn mirage ni o. Ìdàndán lásán ni o lè débẹ̀ kó má rí bó ṣe lérò pé ó ṣe rí. Fi pa mí lẹ́rìn gbà míì báwọn míì bá ń ṣe campaign, èyí ní ṣe àpò ó rọrùn gan bí ìgbà tí ó kàn switch, tí ó lọ bí switch kan tí ó kàn switch ẹ̀ báyìí tí gbogbo
1: lókun àbúkọ.
0: Lágbájá nǹkan débẹ̀ bí ìgbà tí ó rẹ pé switch kan ní bẹ́ẹ̀ tí ó kàn débẹ̀ tí ó switch ẹ̀ wálẹ̀ pa tí gbogbo ẹ̀ ó sì máa ṣiṣẹ́ normally. Mo mọ̀ pé mirage ni. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí, the more you look, the less you see, ni nígbà míì. Bàtọ́ bá dé díẹ̀ ló tó mọ̀ wípé nǹkan kì í sí ẹsẹ̀ ràgó. Adé afẹ́nìkan ní Jọ́sìn. Wọ́n fẹ́ kó lọ́fíìsì finally tó fọwọ́ gbá sí tiẹ̀ pé ìwọ ká má pàdé mọ́. Ìdákọ́. Ẹ má jẹ́ á lose, ẹ jẹ́ á dá padà. Àwọn small action kan wà tó jẹ́ wípé níbi tó wà yẹn take action yẹn ó mátà ju wípé kó máa dúró de àwọn big action kan.

0: ẹyin ti ẹ darapọ̀ mọ́ wa ní alẹ́ yìí. Ẹ ṣeun, mo dúpẹ́ o. 32 FM 94.9 ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́. Rárá Elédùmarè lọ́sẹ̀ tó ń bọ̀ látún láǹfààní láti pàdé. Lọ́sẹ̀ tó ń bọ̀.
1: Káràmọ́tò ó gbé kọ́jàlẹ̀.
0: Mo ní gift fún yín pẹ́ta ti pín ẹ̀bùn kẹ́yìn. A pín ẹ̀bùn lọ́la Ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀. Agbé ṣetán lọ, dárú àlùkò ṣetán lọ, kò sùn lékèlèké mi ṣetán lọ, kẹfọ́. Ogunmọ́lá ṣe tiẹ̀ níran Ìbàdàn, ọba tiẹ̀ lọ, púpọ̀ òpó ṣe tiẹ̀ níran Òǹdó, ọba tiẹ̀ lọ. Ogunmọ́lá ṣe tiẹ̀ níran Ìbàdàn, ọba tiẹ̀ lọ, púpọ̀ òpó ṣe tiẹ̀ níran Òǹdó, ọba tiẹ̀ lọ. Ẹ wo Líṣàbí, agbòǹgbò Àkàlà, òun náà ṣe tiẹ̀ níran Ẹ̀gbá. Wọ́n náà bá tiẹ̀ lọ o, ayé rántí wọn sí rere ni wọ́n ń ké dànsáàkì. Wáyé ìdìṣọ́lá, ọ̀rọ̀ lábí pírẹsẹ̀ntà, wọ́n ṣe tèmi tán lónìí lálẹ́ yìí. 32 FM 94.9. Inú ure, inú ayọ̀, inú ìdùnnú, inú ẹ̀ mo fínlẹ̀ sí. Nínú ẹ̀ náà ní ti pàdé yín, tá a ti jọ pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Inú ìdùnnú, inú ìgbéga, inú ayọ̀, inú tẹ̀síwájú ìfayabalẹ̀ ọkàn ni. Ire lónìí o, orí yín àfìrè. Ire o, ẹ̀yin ara.

0: 99 people here.
1: Gbogbo iṣẹ́ ọ̀tá tó ń lọ lára ẹ lọ́wọ́lọ́wọ́.
0: Every ongoing work of the enemy.
1: There is ongoing work of enemy.
0: Iṣẹ́ ọ̀tá ń lọ lọ́wọ́lọ́wọ́.
1: One way or the other.
0: Bẹ́ẹ̀ lọ́kọ́ àbí òmíràn.
1: Gẹ́gẹ́ dẹ́bẹ̀ ní
0: ọ̀sán. Àbí mímọ́.
1: Dábàdábàdábà.
0: Jésù.
1: Yàká falẹ̀ fi.
0: Jésù.
1: Olúwa ń dá iṣẹ́ yẹn dúró.
0: Amen. The Lord stopped those evil works.
1: Gbogbo ẹni tó ti nírí tí ò ní mọ́.
0: You that have the body, I don't have the
1: day. Gbogbo inú ẹ̀mí mímọ́.
0: Àṣẹ ìjọ the Holy Spirit.
1: Ẹ ó dìde padà.

Nàìjíríà ẹ̀wò ìkànnì adẹ́rìn pòṣónú bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí 32 FM 94.9 àwàdà bá bá àwàdà.